0: Ǹjẹ́ orí mi gbè mí bó ti gbológun ẹrú? Orí mi gbè mí bó ti gbọlọ́gbọ̀n wòfà? Orí ọba ní dádé, orí abiyamọ ní fún wọn lọ́mọ, orí èèyàn ní máa ń gbére pàdé èèyàn. Orí ló níṣe. Orí ló níṣe èèyàn jù ni kó wá ń bá ká.
1: Igi gbígbẹ́ dúró tútù wó lulẹ̀, elédùn àmà lóyún, omi wọ́n yóò rí kẹrẹrẹ.
0: Borí bá gbé ni lẹ̀dá tó lè rọgbọ́n dá. Orí ní gbé ni ká tó ṣoríire àtàrí, ló ṣe léni ní fẹ́ni tí orí máa ń lé mọ̀. Borí bá ṣe orí ìkẹ́. Bó bá ṣiṣẹ́ díẹ̀ yóò lówó nílá, bí orí bá sorí ọlá yóò rìnà kúre. Ẹ̀dá tó yan orí ìdààmú, irú wọn ní ṣe wàhálà. Bọ́lọ́wọ́ bá fọwọ́ ẹ̀ kó pàǹtí, ọmọ aráyé wá ní orí náà ní ṣe dájọ́. Bẹ́ni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bí sórí ara wọn, ọmọ aráyé wọ́n tún á sọ pé lọ́wọ́ orí ni. Ẹsẹ̀ ń bẹ́ńbẹ́ wọn pé lẹ́jọ́ orí ní dáná lọ́wọ́ èèyàn.

0: yòówù tá a rí ká jẹ́ láyé ẹ jẹ́ bèrè lọ́wọ́ orí wa sórí ni àbáfọ́fà wa hello lọ́wọ́ orí o
1: àṣẹ o
0: àṣẹ o àṣẹ o
1: ògùdù ayé mi yìí fún yíjú o
0: àṣẹ o
1: ẹ̀mí tẹnu kó ní owó
0: àṣẹ o
1: ètò ètò ní afilólódùmarì lọ́wọ́ olùmarì ó bá wa bẹ̀rẹ̀
0: àṣẹ o
1: ó bá wa parí rẹ̀
0: àṣẹ
1: ògbé títí ń bọ pátápátá ìwọ ní òṣèlú rẹ àtàǹfààní
0: àṣẹ o
1: ilé ọ̀sán dúró ní ohun ẹgbẹ́ tó fún mi
0: àṣẹ o ṣé
1: ọlọ́run ó gbà
0: ṣé o.

0: gbe mi o mo de ori lo gbe agbe nile aro ori lo gbaluko lode kosun ori lo gbe leke ileke lode kefun
1: keji o ki bana bayo la bala eketa
0: hello
2: ele ba reza
0: amo ku daji e ka aro o
2: e ka aro
0: yes ma kí lẹ pé
2: ẹni kí lẹ gbé ló ní ìbàjẹ́ o
0: àṣẹ o
2: ẹni sí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀fẹ̀ gbogbo
0: àṣẹ o
2: mo kí tí ó gbọ́rọ̀ láàárọ̀ yìí fi hàn ní ìdí o
0: àṣẹ o
2: ẹni hàn ní ìyá o
0: àṣẹ o àṣẹ o
2: mo ń ṣàlá kó ọta
0: ilabilẹ ẹni sí. Yeah, man.

0: 091 2300 8675. Number ta fi n pe wa wole niyan 091 2300 7685. Hello.
1: Hello, sir.
0: Yes, sir.
1: No worry.
0: Ori mi gbe mi o bo ti gbologun eru. Ori mi gbe mi bo ti gbologun wofa. Ori wa gbe wa ori oba ni dade ori abiamo ni fun olomo ori eyan ni mo ngbere pade eyan ba mi e ka ro o.
1: E ka ro o. A ku oju mo e ka
0: isu.
1: E ku ise o.
0: Yes, sir.
1: E ma se se yori o.
0: Amen.
1: Oju eni ti eni je koro.
0: Amen.
1: Ẹni fọmọ ṣiṣẹ́ yìí o.
0: Àmì.
1: Ẹ̀tọ́ ọwọ́ yín lọ́sẹ̀ gbẹ̀tọ́ yín o.
0: Àmì Jésù.
1: Ayé mi bínú sí i o.
0: Àmì.
1: Wọ́n ní kọ̀dá ìmọ̀ṣe sí mi o.
0: Àmì.
1: Wọ́n ní kọ̀dá ìmọ̀ṣe sí mi náà.
0: Àṣẹ o, àṣẹ o.
1: Ẹ máa bí tòbọ̀. A wà pẹ̀lú gbogbo gbà
0: o. Àṣẹ o, àṣẹ. Àwọn bàbá wa nù.

0: bàbá kan pè wá ní jẹjọ. Wọ́n sọ̀rọ̀ pé ọmọ àwọn fífà òun mú. Mímu àti fífà ní rà. Ẹ mọ́ gbàgbé pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan bẹ tẹ́nìkan pè wá sí jẹjọ. Pé òun ó sọ nǹkan tí ó lọ ṣe báyìí.
1: Ẹ dá mi tètè lá.
0: Látàyájọ́ jẹjọ́ nọ́mbà ó ń tọ̀hún ò lọ.

0: Hello?
1: Hello, sir.
0: Hello?
1: Hello, sir.
0: Yes, ma'am. Mi gbọ́ tẹ́ ẹ sọ o, ẹ ní kí n gbà yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Èmi kọ́ l'olùgbàlà. Lódùmarè ni ó gba gbogbo wa, kí lẹ fẹ́ bá mi sọ.
1: Ìgbà kọ̀kọ́ wà ní sùn, ó lálà, ó ń da nǹkan ọmọkùnrin sára. Òun kò tó bí ọ̀sẹ̀ méjì rẹ̀, ilé pè mí pé nǹkan ọmọkùnrin ọ̀hún sùn jù. Àti bẹ́ẹ̀ ni ìṣe gbádùn.
0: Ó lálà. Lójú àlá ó wá ó da nǹkan ọmọkùnrin sára. Láti ìgbà náà kò wá gbádùn ara rẹ̀. Ṣé ó ń sàn àbí?
1: Àní ó sùn kì ó kéré ju ọdún orí ẹ̀ lọ.
0: Ní nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí èèyàn lọ. Mama. Sọ́mọ yín ló ń tàn. Àlè máa bèrè pé tó ń fi hàn yín ni. Ṣùgbọ́n ẹ ló sọ fún yín bẹ́ẹ̀. Lódùmarè ni ó gba gbogbo wa. Ìṣe.

0: Abiodun Mokin lori Facebook. Edakun e je ngba nkan meji si meta si lati le ka wa so leri gbogbo e kin to bo sabala bo me. Hello.
1: Hello, e petu.
0: Yes sir, baba mi.
1: Ajo. Ajo ni ji mo wa lese o.
0: Ase o, ase o ko aje.
1: Eyo kan ti emi fe soro ba ni pe Olorun ni je tenugbodi owo.
0: Ase o.
1: Pelu ogo to Olorun. Egun aye oni gun yi.
0: Ase o.
1: Eni to so pe ohun la la ri awon ofin e. Ki se gbogbo e na lo wa aye.
0: Ah, mo ti so.
1: Enikeni yen lo se sara na. Kẹni yẹn ṣe sàárà kó sì ní ibẹ̀ lọ́hùn tó bá jẹ́ sí pé ẹni tó
0: lọ fẹ́ àtẹnìkíní àtẹnìkejì kọ́rẹ́tì bóyá wọ́n lò kú kan lọ́run.
1: Ẹni kan lọ ṣe sàárà kán bá ṣe sàárà kán ṣe àdúà torí pé ó lè já sí pé wọ́n béèrè àdúà lọ́wọ́ wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ ló ń sànú wa ni a kì í pa ìrántí àwọn tó bá ti lọ. A kan mo saye nti wa ni. So awon no si bere eto won.
0: Awon na njeun.
1: Ti won lo ku orun sa oku orun sa du afara aye. Ara aye nsa du afoku orun. Won ni ka yo ye wa. Korun ye awon. Ka wa no to da bi awon. Ni ka lo saduana kan se sara. Gbogbo eko na gbogbo eko ni akara. Bo sowo eyan le bi se sara. Bo se pe akara dede na ni. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa.
0: Àṣẹ bàbá mi o, ẹ pẹ́ fún wa o, ẹ pẹ́ fún wa o, ẹ gbọ́. Ẹ rí pé ibi tá a fẹ́ tún yà, ọ̀tọ̀ ibòmíì wọ́n tún yà, ibi wọ́n sì yà yìí. A tún rí nǹkan dì mú bẹ̀. Ẹ̀kọ́ là ń kọ́ lórí ètò yìí. Èyàn bá ń la láàárọ̀ kú.
2: Elére ọkọ̀ ya ọkọ̀ ya o, ewé lèrè ọkọ̀ ya.
0: Bóyá ńlá ẹ̀ ń rí bojì, wọ́n ń bóyá àwọn èèyàn kan tẹ́ ẹ ti ní lọ́rùn náà ń béèrè fún sàárà.
3: Ọkọ̀ ya ewé lèrè ọkọ̀ ya.
0: Hello. Lọ́wọ́ orí o.
4: Clemence Leo Kọ̀nà láti Ṣúkà.
0: Lọ́wọ́ orí ẹni orí wa ó gbé wá o. Àwọn akíra pé a kú àjẹ́ àjò ní dìwà tọ́fìn.
4: Ó ti yé mi sá, orí mi gbé wa o.
0: Àṣẹ o.
4: Ìrìn àkó kí wọ́n.
0: Àṣẹ o, ó yá bàbá kí lẹ fẹ́ bá a sọ.
4: Èmi máa ń lànà pé ló jára tèmi kìí máa ń lówó ni.
0: Ah.
4: Ló jára.
0: Aláàyàn ọ̀tún lé. Mo ní aláàyàn ọ̀hún lé. Ṣé tó bá ẹ bá wá jí sójú ayé ṣe ẹ lówó yín.
4: Mi ò lówó. Sápá mú mi.
0: Kí lẹ pé.
4: Sápá mú mi sẹ.
0: Sápá. Àwa ni sápá máa wọn. Ẹ má ti jẹ́ mi ó sọ̀rọ̀ ẹ jẹ́ ń jáwọn èèyàn ó sọ̀rọ̀ lé lórí bàbá yìí àláà tí wọ́n tún yàtọ̀ sálà tá à ń sọ bọ́ o. Wọ́n ńlàlá lójú àlá wọ́n ń kawó mi lọ ní àná wọ́n lójú àlá ṣùgbọ́n lójú ayé bàbá ṣé kèje pé ti kọ́lé lójú àlá.
4: Ó dàbí tí ń lo mọ́tò.
0: Lójú àlá.
4: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ti rà kẹ̀kẹ́ rí.
4: Kódà mi ra táyà rí.
0: Ẹ ra táyà rí. Ẹ sì ńlàlá. Pẹ́ ń lo mọ́tò lójú àlá.
4: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ máa ń la lóòrèkóòrè ni àbí ẹ̀kan náà lẹ ti lárí.
4: Mo máa ń la lóòrè pé kódà tí ìbá ṣù gbọ̀dí bá pọ̀ tó kù lásán báyìí pé okùnrin ronú báyìí
0: lọ. Òun okùn yín lọ.
4: Bẹ́ẹ̀ni.
0: Lẹ bára yín nínú ilé ńlá pẹ̀lú mọ́tò bọ̀gìnì.
4: Pẹ̀lú mọ́tò bọ̀gìnì ni.
0: Ẹ wá ní lójú ayé sápámú yín.
4: Bẹ́ẹ̀ni
0: sá. Sápá òun ó túmọ̀ sí pé ní 50,000 lákàǹtì báyìí.
4: Bàbá mi ò ní 100 naira lákà.
0: 100 naira.
4: Bẹ́ẹ̀ni
0: sá. Ẹ wo ẹ jáwọ́ èèyàn tètè dá sí kí kírẹ́dìtì yín tó tán. yi tun o tun yato die o o yato die
2: ewelere oko ya
3: ewelere oko ya
0: alaja ya beji elegusi.

0: àlá lílá.
1: Ọya ní òde.
0: Bàbá tó pè wá yìí first note tẹ́ ẹ gbọ́n.
1: Ó tún ń fẹ̀ ọya lọ́rẹ́.
0: Ẹ bàbá yẹn ìdí yíyọ.
2: Ọya.
0: Ní nǹkan tó ti lé lógún ọdún.
2: Ọjẹ́ ọya mọ̀.
0: Ẹ máa kọ́ àsọ̀rọ̀ díyọ ọ̀hún ní ọ̀sẹ̀ tó kọjá.
1: Nítorí ọya dòlù.
0: Ìdí yíyọ.
1: Ẹ bá lọ́dọ̀ kò so gbogbo wọn lọ́sẹ̀ yìí.
0: Tó sì ti lé lógún ọdún.
2: Má jẹ́
0: o. Ayé wà o, ayé mojúbà yín o, ìbá ayé ìbè èèyàn ìbè èṣù lápá kan. Èṣù ò ní ṣe wá. Hello.
3: Ìgbọ̀ kẹ́kẹ́ kọ́tọ́ máa mi tí mo sọ́lẹ̀ ẹ̀rìn dáàmú.
0: Ọmọ yín èwo máa mi.
3: Ohun tí mo ní wọ́n lálàpọ̀ dà sára pé nǹkan ọmọkan rẹ̀ sọ́ọ̀tì.
0: Ọmọ yín lálà. Ó wá ṣẹ̀ ó wá da nǹkan sára. Ó lálà pé òun bá obìnrin lò pọ̀ lójú àlá. Ó wá jí lójú ayé ó wá da nǹkan sára. Nǹkan ọmọkùnrin rẹ̀ ẹ wá ló súnkì. Lọ́yìn ọ̀sẹ̀ kejì tó lálà. Ẹ mọ̀ mi. Ìyá. Sọmọ yìí ti bímọ.
3: Kò sí ìbímọ, ó ń kó lọ́wọ́ ni.
0: Ṣé òun ló sọ fún yín bẹ́ẹ̀?
3: Kò ní o.
0: Nǹkan méjì ni. Nǹkan àkọ́kọ́. Nǹkan ọmọkùnrin rẹ̀ súnkì.
3: Bẹ́ẹ̀ni.
0: Àlá ló sì là. Ṣé lẹ́yìn ìgbà yẹn kò lálàá mọ́? Ó ti súnkì jọjọ́ orí rẹ̀ lọ. Ẹ̀yin ayé ẹgbọ́n o, kí ni kò ṣe? Kí ni kò ṣe o? Kó mọ̀ sí pé béèyàn bá fi ìyà jobìnrin tàbí téèyàn bá chì ti obìnrin. Obìnrin mà lẹ́gba lọ́wọ́ tó fi ń náà yan. Ẹ̀rántí bàbá tó pè ń jẹjọ tán ní òṣìṣẹ́ ń bò míì mọ́. Àwọn ìyá wa yìí wọ́n lẹ́gba lọ́wọ́. Ẹ máa ṣe wọn ra wọn ó sàn dì ní pé ó yá keep short. Mọ̀ bọ̀ wọ́n kàn ná. Ayé. Mojúbà yín o bẹ́ẹ̀ bá di omi. Ẹ dákun ẹ mọ̀ ègbè ńlọ o.

0: Hello.
1: Hello.
2: Ẹyin mo pẹ̀lú ẹ̀kan.
1: Ẹ jẹ́ má pè sórí nọ́mbà tèmi. Àwọn tó wà nílẹ̀ òkèrè ni mo ní kán pè síbẹ̀. Hello. Hello.
2: Hello.
1: Hello ẹ kàrọ̀.
2: Hello ẹ kọ́ àjì o.
1: Àjò níjì
2: wá fún mi. Ẹ kọ́ àjì.
1: Yes sir.
2: Mo ń pè yín láti ìlú Ọba ní olú-ìlú Texas mo wà yìí o.
1: Yes.
2: Ẹ jọ ni omi ní nǹkan tí mo tọ́ bá yín sọ̀sọ̀.
1: Ẹ ṣá lè sọ̀rọ̀ báyìí gbogbo ayé ní ń gbọ́ yín.
2: Bẹ́ẹ̀ ni ilẹ̀ lè sọ̀rọ̀ báyìí.
1: Ọ̀ya ẹ sọ gbogbo ayé ní ń gbọ́.
2: Mi ti tó age mi sì mi ti tó like 47 ni mo ti tó báyìí sí i. And nǹkan ọmọkùnrin mi ó ju ọjọ́ orí mi lọ, that is one. And ìkejì. Mi ò lè kàwé, mi ò lè kọ́, mi ò lè kà. Ó jẹ́ ẹgbẹ́ kan fún mi gan-an láti kékeré mi, ìgbà tí mo ní kékeré mi, ìyá mi ọkọ mi lè kọ́, mi lè kà. Bọ̀ lágbà tí mo ti ní ásídẹ́ǹtì ìgbà tí mo wà ní ọmọ ọdún márùn-ún sí mẹ́fà yẹn. Ọyọ́run ló wà, àdán ọyọ́run ni àbí inú ìmọ̀ ọyọ́run ló wà fẹ́ tí mi ò lè kọ́, mi ò lè kà.
1: Hello sir.
2: Gbọ́ yín sọ.
1: Nǹkan méjì lẹ̀ ń bá wa sọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Nǹkan àkọ́kọ́, nǹkan ọmọkùnrin yín kéré.
2: Ó kéré gan.
1: Jọjọ́ orí yín lọ.
2: Jọjọ́ orí mi ó dàbí tọmọdé.
1: Nǹkan kejì, ẹ lè kọ́, ẹ lè kà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ dẹ̀ lẹ́ ti tó 40 plus báyìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Ilẹ̀ òkèrè lẹ ti ń pè wá àbí?
2: Báyìí.
1: Ẹjẹ́ àwọn èèyàn ò dá sí.
2: Ẹjọ́ mi ò mọ nǹkan tí bíkọ́ tó ń fún mi ní ẹgbẹ́ kan gan-an. Kò sí mọ́ fún mi.
1: Ẹjẹ́ káwọn èèyàn ò dá sí.
2: Kan gan-an. Kíkà
1: àti kíkà. Ṣé ẹ lè kọ́ ẹ lè kà tẹ́lẹ̀?
2: Ìyá mi lè kọ́ mi lè kà tẹ́lẹ̀. Bàtí mo wà ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ ilé-ìwé.
1: But for now, you cannot read, you cannot write.
2: For now, mo wà lé mi ò lè kà, mi ò lè kọ.
1: Kọ. Ṣé kò tí ì wá jù 40 plus níyìn? Ṣùgbọ́n tí nǹkan ọmọkùnrin tó kéré yẹn, wọ́n á dá sí. Ǹjẹ́ wọ́n dá sí? Káwo, kí lọ́nà àbáyọ? Kí ni?

láti torí pé ebi ń pa òun ó fẹ́ jẹ̀jẹ̀kújẹ ìjẹ̀kújẹ rẹ̀ yóò dára láàmú ẹ má ti torí pé ẹ fẹ́ wọṣọ aṣọ wù yín wọ̀ kẹ́ wá lọ wọ̀ kísà akísà àtẹ wọ̀ yìí wọ́n gbẹ̀yẹn ló kọ́ mí.

0: ẹja dá sí àwọn tó pè wá èyí àwọn nǹkan tó kéré jọjọ orí èèyàn lọ tó jẹ́ nǹkan ọmọkùnrin ṣé gbìyànjú rẹ̀ wà. Hello.
1: Hello.
0: Yes sir. Yes sir.
1: Nípa ọ̀rọ̀ bàbá tí yóò sọ̀rọ̀ nípa nípa tó ń lo lójú òpin ti kọ́ lópin òsì ní
0: nǹkan. Ó ti lo mọ́tò lójú oorun kì í lo lójú ayé.
1: Ọ̀rọ̀ ńlá ni ìyẹn nípa lọ́kùnrin. Kóńtọ̀ ń kọ́ lọ wà tó sílẹ̀ àwọn àgbà gidi tó ń tẹ̀bá múra ọlọ́run pé kó rí pépà sókè kó pè ní owó yìí bẹ́ẹ̀ ni bàbá.
0: Ẹ ṣé o. Ẹ ṣé.
1: Kọ́ wá lọ tíáì ẹ̀mọ gbọ́dọ̀ mi kọ́ lọ wá ìgbò tó dé.
0: Àti ẹ̀ lè sọ lórí afẹ́fẹ́. Ṣe ní nọ́mbà mi lọ́wọ́.
1: Ẹyìn ní nọ́mbà mi lọ́wọ́ torí òní lọ kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ pè sí lópin torí mo wà níbi ìṣẹ́ mi.
0: Ṣe ni mo ń gbọ́ ètò yìí tẹ́lẹ̀.
1: Mi ò kò gbọ́ tẹ́lẹ̀ onímọ̀ṣẹ́
0: láti
1: ibi ìlú wa.
0: Bàbá làwọn ò gbọ́ tẹ́lẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ wá. Mo ti kọ nọ́mbà yín lẹ̀. Fẹ́ tó ń lálà rówó lójú oorun.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti kọ owó ojú oorun sí orin bàbá mi nu. Ní ẹni rówó èyí lójú àná tó ń dunnú kí la dẹ́tẹ̀ fẹ́ fi gi gẹdú ṣe. Ọ̀rọ̀ ẹ lọ́wọ́ olùwà ló wà.
2: Iye mọ já o. Iye mọ já o.
0: Ẹ dákun mò ń bẹ̀ yín ní gbogbo ẹ̀yìn ayé tẹ̀ ń gbọ́ ètò yìí. Kí ni kán ṣe nǹkan ọmọkùnrin tó kéré jọjọ orí èèyàn lọ?
2: Iye mọ já o.
0: Ẹ já dá sí gbogbo ohun tó wà ńlẹ̀ yìí. Ẹyin tí ń lálàá owó.
2: Iye mọ já o.
0: Ọ̀tọ́mọkùnrin tí ó lálàá tí ń bẹ ń lé ẹ̀kọ́ ó lálàá pé òun bóbìnrin lò pọ̀ lójú àlá. Ó sì dá nǹkan sára ńgbà tó jí lójú ayé.
2: Ìbàlẹ̀ o.
0: Láti ìgbà yẹn nǹkan ọmọkùnrin rẹ̀ ti súnkì. Mo ti ń kà á lórí Facebook Lágelú 96.7.
2: Báyìí pọ́n sàngó iye mọ́já tó ní bò.
0: Mo kí yín o, Alex Spencer, ẹ ṣé o.
2: Ojú iye ayọ́bìnrin ọ̀kẹ́rẹ́.
0: Samuel Oyè bá ń jí.

láti dago méjì láàárọ̀ yìí ẹ yọjú sí mi lẹ́yìn police station ní Bolúwájí ẹ̀yin police station Bolúwájí gangan yun láàárọ̀ yìí dédé agogo méjìlá sí agogo mẹ́ta àbọ̀ ṣùgbọ́n mò ń bẹ̀ yín gbogbo ẹ̀yin tá ń gbọ́ ètò yìí ẹ̀yin tá ẹ jẹ́ olólùfẹ́ wa ẹ jọ mo fẹ́ kí èèyàn mẹ́rin sí márùn ó pè mí bí nǹkan ọmọkùnrin ti ń bẹ lábẹ́ ọkùnrin bá kéré ẹ bá ń sọ nípa ti mọ̀mọ́ tí wọ́n pè nítorí ọmọ wọn pé ọmọ àwọn bá obìnrin.

0: ẹnìkan tún pè mí láti ilẹ̀ òkèrè. Wọ́n ní nǹkan ọmọkùnrin tàwọn náà kéré jọjọ́ orí àwọn lọ. Ṣé gbìyànjú rẹ̀ wà? Abáwọn èèyàn tán bá sanwó abala bí ìṣẹ́jú márùn-ún tí wọ́n san. A lórí ọ̀fẹ́ ká máa fìṣẹ́jú márùn yẹn sọ jáde pé wọ́n sanwó fún ni. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kan ń bẹ tó jẹ́ ẹgbẹ́ àgbà ẹgbẹ́ bàbá aláwọ̀ ẹgbẹ́ oníṣẹ̀ṣe wà tí wọ́n fi ń jẹun. Ìdí tí mo fi pẹ́ kẹ́yìn ó yọjú sí mi nìyẹn. A lè sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́. Bólúwájí lọ́fíìsì mi wà lẹ́yìn police station Bólúwájí gangan. Màá wà ń bẹ̀ lónìí látàgo méjìlá. Pẹ̀lú yọ̀ǹda títọ́ ọlọ́run ọba àti àtìlẹ́yìn ànábì òjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀. Ilẹ̀ wí ọyá yẹn gbà pé hello. A kú àjì.
1: Àjì ni o.
0: Àjì ò ní jìn wá sọ́fìn.
1: Àṣẹ o.
0: Ẹjọ́
1: nípa ìdí ọ̀yẹ́ náà lèmi náà wọ́n máa ń ṣe nílò.
0: Ẹ yọjú sí mi lọ́fíìsì mi, bàbá. Lónìí mo wà ráàn láti 12-3. Ẹ má jẹ́ àpè lérí yín o mọ̀. Kí lẹ sọ?
1: Màá
0: fi nọ́mbà mi ta, màá fi ta, ó sì kù ìṣẹ́jú mẹ́tàlá ká tó lọ. Ẹ dákun mò ń bẹ̀ yín. Ẹ rí pé tiẹ̀ tó ń rówó lójú àlá tó kọ́ duplex tó kọ́ gbogbo ẹ̀ ọ̀tọ̀ níyàn. Ṣùgbọ́n yìí kí nìkan ṣe ẹ̀ló. Yes sir. Àjò oníjì wá sọ́fìn. Bàbá. A ti kúrò ní gbogbo yẹn báyìí. Ntí ìbẹ́lẹ̀ ìní ẹja kọ́kọ́ jẹ tán. Mẹ́ta la mọ́ ń sọ. Mẹ́ta sì ti wà ńlẹ̀. Tí ò gbéjì yìí. Mo sì ti pòwe. Mo ti pòwe. Ẹ má jẹ́ àti torí pé ijó wù wá jó, a wá ń jíjó kíjó. Wọ́n pè èèyàn ló kọ mẹ́. Nta bá bẹ̀rẹ̀ ẹjẹ́ àyanjú rẹ̀. Àṣeyọrí lèmi ń dù. Wọ́n ti wọ́n ti kọ́ lé yín bẹ́ yín bá ṣe méjì bó bá ti lè gẹ́ran. Àgbà kí n bí ẹgbà ọ̀bùn má kúkú bí ọ̀kan ṣoṣo. Ọ̀gá ọ̀kan ṣoṣo àràbà. Máa rò ń yán ara.

0: 0206-75. Hello? Ìṣẹ́jú kan fẹ́ nìkan kí n lè gbà pé bíi mẹ́jọ. Hello?
1: Ìlọ́wọ́ orí o.
0: Orí wo gbòòrò àmọ́ mi?
1: Àpò àjẹ.
0: Àjẹ onídìí wa sọ fún.
1: Lórí ti àlàkalà yẹn. Ẹ̀gbọ́, ojú oorun lèèyàn ti, ojú oorun ni wọ́n ti ń gba ẹ̀bí, ojú oorun ni wọ́n ti ń gba eré. Lódodo kì í ṣe gbogbo ẹ̀ náà ní sí ayé. Ṣùgbọ́n gbogbo àwọn tó ní àwọn lálàkalà yẹn kan sí àyẹ̀wò. Pàápàá àwọn tí wọ́n ní àwọn lálàrí òkú ọ̀run yẹn. Ẹ̀gbọ́, téèyàn bá lálàrí òkú ọ̀run, ó ṣeé ṣe kó jẹ́ nípa sàárà. Ó sì ní ṣeé ṣe ọ̀nà méjì ló bá wá, ó ṣeé ṣe kó jẹ́ nípa sàárà. Ó ṣeé ṣe kó jẹ́ nípa pé wọ́n fi ìrìn àjò ìgbésí ayé rẹ̀ rọrùn. Ó lè mọ bí ó ṣe rìn kò ní ọba àjò sọfẹ́. Òun ló ṣe nílò àyẹ̀wò. Nǹkan ọmọkùnrin tó kéré yẹn ìgbìyànjú rẹ̀ wà ó lọ sú àní. Ṣùgbọ́n ẹni tí ó ní òun lára pé ń gbóbìnrin láti pọ̀ lójú omi yẹn. Ìyẹn kì í ṣe ojú lásán o. Bàbá ìrì ojú lásán. Kì í ṣe ojú lásán. Ó kó sọ́nà yẹlẹyẹlẹ. Ó lè jẹ́ àtọwọ́ àwọn àgbà. Ó lè jẹ́ ẹbí ọ̀run.
0: Ṣé kì í ṣe aya ọ̀run?
1: Ó lè jẹ́ aya ọ̀run. Ó sì lè jẹ́ ọwọ́ àwọn àgbà. Ọmọkùnrin tí ẹni ọmọ iléèwé ni yẹn. Ó sì lè jẹ́ ọwọ́ àwọn àgbà kí ìyá rẹ tọ́nà sí àyẹ̀wò.
0: Ṣebí ìyá ọ̀sun ní bá wa sọ̀rọ̀ àbí?
1: Ìyá ọ̀sun gírí ni o.
0: Tẹ́ ẹ ti wá sórí ètò yìí rí.
1: Bẹ́ẹ̀ni nínú.
0: Ẹ ṣe. Àwọn tí. Ẹ ṣe. Àwọn tó bá bèèrè nọ́mbà yín màá ju màá fún wọn. Ṣẹ gbọ́.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣe.

0: wọ́n wà lé story kan fún yín láàárọ̀ yìí. Ìgbà wà á dára kalẹ̀. Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láàrin bíi ìṣẹ́jú dájọ́ lò. Ẹ pé o. Arákùnrin kan ló pè mí lánàá. Arákùnrin tí mò ń sọ yìí. Ọlọ́run fún ní orí ọ̀fẹ́, ó fún ní mímọ̀, ó fún lọ́gbọ́n, ó yọ̀ǹda làákàyè fún. Bá a bá sọ nípa ìmójútó àwọn adìẹ, àwọn ohun ọ̀sìn, abìyẹ, àbọ̀pẹ̀ the poultry. Ó ti bá bàbá wa. Gbajúgbajà ajagun fẹ̀yìntì. Àlàní akínrin àdìṣiṣẹ́ rí.
1: Ọba rere wá gbọ́.
0: Ó ti lórí ọ̀fẹ́ àti iṣẹ́. Níbi tá a pè ní Ọbásanjọ́ fan.
1: Arẹrẹ wá gbọ́. Ọmọ àti àti.
0: Níyàwó ọlọ́mọ.
1: Olúwa kò fún wa.
0: Mọ́dé ọ̀pọ̀ ibi tó ti ṣiṣẹ́ under recommendation ni.
1: Ìgbà wà á dára.
0: Kì í jẹ́ kó wọ́n bọ́dà pé bá yákàtí ẹ̀ béèrè pé kí ni mutual agreement, kí ni contractual agreement.
1: Ìgbà wà á dára kalẹ̀.
0: Ọ̀pọ̀ ọgbà àwọn máa bẹ nígbà dẹ́kun wọ́n lẹ gúdù gan mo ní poultry kan kò tí ẹ yé mi ní understand ṣé làwọn adé mi ṣà ń kú ẹ wá lọ bá mi mójútó ẹ jọ. Ọ̀pọ̀ ọgbà ìyàwó àtọmọ ló fi ilé ìbàdàn inú oko ni màá gbé.
1: Bàbá rẹ̀ lẹ́nu máa rè bá wa ṣe kalẹ̀. Ayé wa àjò.
0: Ó pè mí lánàá. Àti ẹ ti jọ lọ́rọ̀ àjọsọ rí.
1: Adára kalẹ̀.
0: Ó ló ti sùn. Ọlọ́pàá àwọn èèyàn tẹ́ ń gba àwọn àsìfá mọ́nìjà ní òjò lóòótọ́. Mo bá fara ṣe tó ń fọkàn ṣe tó ń fẹ̀mí ṣe tó ń fi tinútinú ṣe.
1: Ohun gbogbo láyé ó ń bẹ lọ́wọ́ Rolúwa. Owó níní láyé ó ń bẹ lọ́wọ́ Rolúwa.
0: Ó ní bí náà ni ẹ máa fi san fún. Ó ní sí òun lòún mú. Ṣé ọwọ́ òun lè bí wà ni? Òun fẹ́ bèè lọ́wọ́ mi. Níbo ló ti kùn díẹ̀ káàtó ní àjọ ayé
1: mi. Wọ́n kalẹ̀. Ayé wa àtọ̀rọ̀.
0: Àwọn tí wọ́n wà bá ń pé kó wọ́n jọ. Ó níbi káwọn níbi ẹgbẹ̀rún méjì adìẹ, ẹgbẹ̀rún márùn-ún, ẹgbẹ̀rún mẹ́fà. Ó ní gbogbo làkalẹ̀ tó ń bá làkalẹ̀ fọpẹ́ ẹ̀sà. Tẹ bá fẹ́ kí fáàmù yìí ó gbèrú. Bá ṣe máa ṣeré o, bá ṣe máa ṣeré o, bá ṣe máa ṣeré o, bá ṣe máa ṣeré o, bá ṣe máa ṣeré o. Ọlọ́pọ̀ tí ń gbéṣẹ́ fóun, èrè nìkan ni ẹ máa ń fẹ́. Wọn kì í fẹ́ náwó sí fáàmù yẹn bó ti tó àti bó ṣe yẹ. Ó ní gbọ́ wá wá yá àwọn nǹkan táwọn bá mójútó ìpèníjọ́ wà máa dé bá. Ó ní fàpẹ̀rẹ̀.
1: Ìgbà wà á dára kalẹ̀.
0: Ẹni wo ni ẹ má ti mú ọ̀ni ẹ máa pè mí o ọ̀ni ẹ má pè mí o ẹ má pè mí o ń ní ẹ pè mí láàárọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé bàbá ti lè borí ètò báyìí kì í sáàyè

0: ṣalábàápín nínú ìsọdọ̀tun àtòkèwá ní the light of power evangelical ministries international. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ kìrìsìtẹ́nì láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdójúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.
1: Labbaik Allahumma labbaik.
2: Mọ́láde Àlè Mọ́m Traveling Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa rìnrìn àjò hajj àti umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Mọ́kà sanwó umura sílé iṣẹ́ wa, tọ́nà òsì jẹ́ káwa náà jàǹbá yín fúngbà kankan rí. Ẹ̀ṣẹ́ o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde pé ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọdún yìí tó máa jẹ́ 26 September 2026. Ticket accommodation Mecca àti Medina pẹ̀lú jíjẹ mímu. Bàbá ń bari ni pé PTA owó dá ọ̀nà ní Mecca á fún yín nínú 8 million naira yín. Sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com. Telephone 08075752230 tàbí 07026862751. A wà ní No. 1 Randall Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension along Akala Expressway Ìbàdàn. No. 31 New Court Road Old Gbagi Ìbàdàn 5850 Indianapolis USA. No. 1 YBA Complex Sabo Ìbàdàn. The Gasoping Complex, Ìyànàgọ́, Ìdíròkó, Bọ́dà, Ogun State, Millions Multipurpose Plaza, Michael Kọ́lí Oso Expressway, Ajégúnlẹ̀.

0: Waterloo FM 96.7.
1: Èmi lẹ̀rí kan, ìwọ lẹ̀rí kan, gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀, orúkọ mi ni Adéòtí Deborah, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá, ní lọ́lọ́ yìí ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made, tẹ́ fẹ́ ta aṣọ ready-made ọmọdé, tẹ́ fẹ́ ta ti àgbà, mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lì la ni, kẹ́ má gbàgbé, a ní children misbehave, that is to say, a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. A ní ball gown, oh my god, a ní up and down, a ní sweatshirt, kò tiẹ̀ ló ń kà. Sori tó bá ti gbé bọ́ndù tiẹ̀, 100 pieces ló wà ń bẹ̀, má wà á gbàgbé. Sori tó bá ti dí ọ̀dọ̀ wa, sọ pé ó fẹ́ ra children mix, children wears only, both genders ni o. Ẹyọ kan jẹ́ 2,300 naira, 2,300 naira, tó bá ti mú up and down, jeans, 2,300 naira. Ó ṣòro gbàgbọ́, ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé, a kì í tọ̀kìrì kà níléeṣẹ́ wa. Aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ní lọ́lọ́ yìí. Aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́ sori. Tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa. Tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god, tẹ́ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, ó máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean. Bèrè pé èlò ni, ó jẹ́ 2,800 naira. Ó ṣòro gbàgbọ́, 2,800 naira. Ẹ ti ṣoríire níbàdàn. Bọ́ndù kan, ó jí 100 pieces, 100 pieces, ó jẹ́ 280,000 naira. Ó ṣe máa bọ̀, kò wá wò, kò wá tọwò. Ó rí pé ó ti ṣoríire ní ọdún yìí, tún gbọ́ mi dáadáa. Oh my god, sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní Members, aṣọ tó jẹ́ pé boutique standard. Oh my god, from United States of America, from UK, from London and Asia countries, wá gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800, àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean, ní oríṣi top, polo, sori tó bá ti débẹ̀, wàrí top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá bá ń bẹ̀, mo gbàgbé. Ó lè gbé láàjì, ó wọ́kù díẹ̀ káàtó, ó lè gbé ìlàrin. Bèrè pé lónìí, ó jẹ́ 380,000 naira. Àtúnjá top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, àwọn round neck, àwọn long shirt fún ọmọdé, gbọ́ mi dáadáa o, àwọn sweatshirt fún ọmọdé, hoodies ọmọdé nìkan ṣoṣo. Bèrè pẹ́ lónìí 2,300 naira lónìí rànran. Sori tó bá gbé 100 pieces, 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀, ó jẹ́ 230,000 naira. Bèrè pé wo ló tún kàn. Bákan náà, ó ku ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, ó ti di 4,300 naira. Tún gbọ́ ìmí ladies wear, assorted ladies wear, top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt, ní oníranran 1,800 naira. Up and down, ibẹ̀ ló máa bá. Àwọn designer gown, ibẹ̀ ló máa bá. Bèrè pẹ̀lú 1,800 naira. 100 pieces here, ó jẹ́ 180,000 naira. Assorted wears for ladies. Tó bá dẹ̀ tún wá dọ́dọ̀ wa, ó máa rí bàtà ọdún lóníranran. Ibikíbi tó bá ti ń bọ̀, wọ mọ́tò Iwo Road. Tó bá ti dé Iwo Road, sọ pé ilé márùn-ún ló ń lọ. Sori Osege Complex tó kọjú sí isi ilé márùn, níbẹ̀ ni kò darí sí. Tó bá ti débẹ̀, wà á ti máa rí àwọn èèyàn lóníranran. Pèsè nọ́mbà yìí ní Iwo Road 09058537986 09058537986 àti 09021 16 03 09049 21 16 03 Kingsland. Alara ọ̀tọ̀ ready made.
0: Èrè ló nígbó, ẹ̀fọ̀n ló
2: lọ́dọ̀ aláǹtakùn ló ní poro òwú pátákó kìí ṣe gbé páálí tó bá jẹ́ ti àṣà tàbí dè lágelo 96.7 fm kórópe tàn yẹbẹ kùlala òkè ti wá ga jàwó òkè kan lọ nílẹ̀ yìí.
3: Please listen to this announcement. Vacancies exist in the standard Muslim school around Soka for the following posts: class teachers, nursery and primary, subject teachers, science and commercial, management staff and administrator, bus drivers. Quality applicants should please dial the following numbers for immediate employment: 0907-001-0085, 0907-001-0085 or 0708-286-7739, 0708-286-7739. Announcer, the school management.
4: Admission. Admission is now opened into JSS 1 and SSS 1 at St. James Cathedral College, Okebola, Ibadan. Forms are available at the school premises, or call the following numbers for more inquiries: 0803-800-5943, 0806-690-0839. Entrance examination holds on 29th August 2026 at St. James Cathedral College, Okebola, Ibadan. God's knowledge and excellence is our priority.
2: Ẹ̀fọ̀n ló lọ́dọ̀ aláǹtakùn ló ní poro òwú pátákó kìí ṣe gbé páálí tó bá jẹ́ ti àṣà tàbí dè lágelo 96.7 fm kórópe tàn yẹbẹ kùlala òkè ti wá ga jàwó òkè kan lọ nílẹ̀ yìí.

0: 7.
1: Emi Iyafe Olubayo alias Iyabiola ti mo je asoju gbogbo elepo pupa apinle Oyo emi pelu Folasade Ajala oju oja ni awai bo fe ke ma ba mi gbo eto oju oja e ma gbo o
2: oju oja apamowo atajere oja
3: padà yin eyan wa o e seun seun ten te le wa nikan ni bi ta wa wa yi ka to danu ro le kan mo so fun yin pe tolu o ni obele yen lo wa lowo e o de tu bere si ju bo se ju to fi orin si o la wa tun lo ta oja gege bi se ti wa ni tori awon olorun gbese mo le gbese fun wa wipe ya e kede eleyi ka mo sara igbe ko se se be ba se wa kuro ninu oja yen la tun wa padà wa soju oja gangan iyen eto eleyi ti a se lowo lowo yi ije yi mo pe oja kan ti e wa ti won pe ni akorede ele mo be ebi gan wa de be ri ge lori eto oju oja yi na la fi lo sinu oja yen ni tarata nigba ta de inu oja yen oro orisirisi awon nkan jije mimu o na ni won bere si ni ta nbe ti won pe kini nibi yi gan nlo oja ta won ta won se mo ona teyan ma gbade be sa mo kuku be lowo awon ti won je alase ninu oja yen tori nigba ta de be a lo ki won pe bo ni o baba enle nbi o enle iya wa o e lo le pe o bo lo jari won salaye oya tolu je ka kokko be latodo baba loja gan tora kan si won ga to be si ninu oja awon ati awon eyan kokan kokan si won je alase ninu oja yen tolu oya salaye je ka won ara le gbo gbogbo awon ta kan si ninu oja yi si won je alamoju to ninu oja gan kan si mo ba se ninu oja yen ni tarata oya besoke
1: gege bi eto eleyi ta wa pe ni oju oja ni kan ni lagelu 97.7 FM oke gajoke eto te ti mo be ni mo awa tun ti denu oja kan seyin te mo poja kan wa ti won pe la korede bi ijoba bile oluyale lo wa de ti wa nbe awon ti won je alaga ti won je adari ninu oja ohun a wa pelu won baba wa wa nbi e je ki won be yin ara le soro ke le mo pe ninu oja gangan ibe la wa ele baba wa ku ojumo re sa o
4: yes ma alaafia daada ni oja wa dun alaafia ni o
1: baba mi ki loruko yin
4: oruko mi ni oloye isiaka akinbola baba loja akorede community market odo na kekere
1: emi o ti awon gboja kan tu wa tan pe la korede
4: o wa lodo na kekere te ba ti koju oja bridge odo na bayi sin wa o wa ni sale oja jojumo eleyin sin to wa lojo oke ta na ni joka jokarun lororun
1: ti jokarun lororun lele ipa wa
4: ke ororun ni ta wa yi ni te wa yi
1: baba wa yi se ni baba loja nu
4: pelu ogun olohun
1: o lagba o bo ni oja isi todun melo bayi
4: omo ti lo bi 20 years to 20 years ati na bo
1: ah oja iju mi lo
4: seyin ta ti na bo
1: ah oja iju awa kan lo o ki lo le to be bo wa ni ti tare
4: olohun lo se adupe do lo alhamdulillah gbogbo nkan oko patapata tenu nje ni nta nbi ta ma ro ko ngbe wa mi ba fe rege ewe du gbogbo nkan tenu sa nje to je koko bo sa gbadu tutu gbogbo koko tutu bo se po gari gbogbo ko wa wa ta tenu nje lo pe
1: tenu nje lo sa wa mi
4: ele wenu nje pata lo wa ta nta lo ran
1: o ni agba o
4: pelu ko olohun
1: ti tarira re
4: olohun si un adupe do lo alhamdulillah
1: o ni alaafia nu oja
4: alaafia nu oja si da adupe lo alaga na injini akim o ba ni moju toja o si se dada pelu wa
1: sala se gangan nu oja
4: olohun oje
1: olohun ti se lagba olohun oja korede o mo tesi
4: amen amen amen
1: aja ojo ni bu aje
4: amen amen
1: a ma lo ri a ma bo re o e seun
2: oju oja apamowo atajere oja
1: awo to duro soju kan se mo pe atokunrin atobirin olohun oba lo da ile aye ba se ni awon baba ti won je baba dada la lawon iya iya na ninu oja ati ti dodo iya wa o ele iya wa eku asiko yi o
5: ese o e ka san o
1: e pele ma
5: ajupe o ese nwa
1: o ni oju oja
5: ah oju oja wa da o
1: ni loruko yi ma
5: emi ni iya afin sekinat dauda
1: ninu oja bo la wa
5: ya loja korede odu ona kekere community market
1: bo ni gbogbo oja
5: oja wa so owo oja wa da a se na oja oloko la na oja olojo ojumo pe ati bere bridge lohun ko ti kan bridge keji be ni oja wa ti pari si ana lataro titi da leni gbogbo e si se dede
1: eleyi temi wa yi oja ti mo wa won pe ororun ni
5: ororun la wa yi
1: oni gan ni won pe won se na oja yi
5: be ni oni ni oni ni ojo oloko gbogbo nkan lo kun be gbogbo nkan lori sirisi tenu nje la nta o gbogbo nkan oko ni won gbe wa gede n wa yi bo n wa gbogbo akutonu pẹ̀lú kankan wo ni kò sí ẹ máa wúsá gbogbo alájọ́ ọ̀nà ẹlẹ́jà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o.
1: ìmọ́tótó inú ọjà ìwà ń kọ́ ibo ìnìyàwó.
5: Ẹsẹ̀ à ń ṣe ìmọ́tótó lórí ẹ̀sìn nípa pé à ń kólẹ̀ kó dọ̀tí à ń ṣe ojúṣe wa gbogbo ẹ̀ sì ń ṣe dáadáa lágbára ọlọ́run à ń ṣe ojúṣe àwọn wọléwọlé àbáwọn fọwọ́sowọ́pọ̀ lórí kólẹ̀ kó dọ̀tí wa o.
1: Ṣé ọkọ̀ wa ń kó ilẹ̀ nínú ọ̀dọ̀tí?
5: Bẹ́ẹ̀ ni o, àwọn ọkọ̀ wa kó ilẹ̀ o.
1: Ọjà wa máa ń ní ìtì dáadáa.
5: Ní ọjà wa máa ń ní ìtì.
1: Oríṣiríṣi pé ìmọ́tótó ló ń borí àrùn mọ́lẹ̀ o.
5: Òdodo ni báyẹn ṣe borí ooru. Àwa náà a ṣe déédéé àní ìmọ́tótó pẹ̀lú àwọn odò Naija òǹrajà wa. Kò sí ìdọ̀tí àmúyànjú lórí wọn o.
1: Bó ni àwọn obìnrin inú ọjà ìṣèkìsà ti pé wọ́n ń fọwọ́ rọ́rọ́ ẹnikẹ́ni sẹ́yìn?
5: Wọn ò ṣe bẹ́ẹ̀ o. Èèyàn wọn gbọ́rọ̀ wọ́n sì ń ra ọjà wọ́n ń ta ọjà wọ́n ń ṣojúṣe wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa o.
1: Kò ní bàjẹ́ o. Kí lorúkọ yín lè kàn sí?
5: Èmi ni ìyáàfin Sekinat Dauda ni ìyá lọ́jà odò ọ̀nà kékeré odò ọ̀nà.
1: Ẹ lòlẹ̀ ìpẹ́ o.
5: Amí nà ìyá náà.
1: Ètò tá a pè lójú ọjà yẹn ó ṣì ń tẹ̀síwájú ẹ má gbé kúrò ńbẹ o. Ẹ ṣeun ṣe ń bọ̀.
2: Ojú ọjà àpamọ́ owó àtàjẹrí ọjà.
1: Ẹ ǹlẹ́ o, bàbá wa ẹ kú àsìkò yìí o. Kí lorúkọ yìí o?
0: Lorúkọ mi ni olóyè Mukaila Kọlápọ̀ tí ó ń gbọ́ ayé mọ̀ sí bàbá ọlọ́bẹ.
1: Bàbá ọlọ́bẹ?
0: Níjọ́ abẹ́.
1: Ọbẹ̀ lẹ̀yìn ń tà?
0: Ọbẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe specialist ló ti lórí.
1: Oyè ewo lẹ̀yìn wá jẹ́ inú ọjà?
0: Èmi ni Palugo Ọbalọ́jà ọjà kò rí lápapọ̀.
1: Ọjà ò ní bàjẹ́ o.
0: Ẹsẹ̀ ẹsẹ̀ o.
1: Ó ní nínú ọjà ìṣòro ọjúṣá.
0: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run sọ bí bá wa ṣe é bá kò sí ní fi àṣìlẹ̀.
1: Àwọn nǹkan lẹ́yìn tà náà ọjà ti ṣé kìí ṣe ní tí ó wọ́n rí olúwa rẹ̀ bá ti gbèrò tán awárú bíi ti gbogbo ọjà tán wọ́n tẹ̀ pé kò pé èèyàn báwọn.
0: Gbogbo tẹ bá ti fẹ́ lọ́rọ̀ ọjà wa yìí ní tẹ bá nílò àlọ́jà bá tẹ rí àwọn ìbòjìjà iye páàsì kan náà lẹ́yìn àlọ́dọ̀ ìwà bíbá yìí o èèwọ̀ ní bíbá yìí kò sí pẹ́ ń bó ní rárá torí àwọn
1: ọlọ́kọ̀
0: tó fà ní pé inú oko tí ń dáko ọ̀nàjì ọ̀kadà wọ́n rú wá mọ́tò tí ó bá wọn kọ ẹrù wá problem náà ni owó ewé epo ni problem wa tó gbogbo àwọn àgbẹ̀ ṣe sì pariwo lé lórí kọ́lọ́run lákọ̀ọ́ ṣàánú wa báwọn ìjọba ṣe ní àwọn strike tó ṣùgbọ́n kò tí ì tó àwọn ìjọba kọ́lọ́run lákọ̀ọ́ ṣàánú wa kí ìjọba náà ó ṣàánú wa ni.
1: Ẹ̀yin tẹ́ jẹ́ balógun inú ọjà yìí láwọn ọjọ́ tẹ máa ń ná ọjà bí irú ọjọ́ òní báyìí aago mélòó lèèyàn ti láǹfààní àti gbọ́jà rẹ̀ wà ní ọjà.
0: Tó bá tó di agbárùn ìdajì kódà ìlú mi ń sun ọjà yìí mọ́júmọ́jú ọjà báyìí tóbi lájàjì báyìí lóhun àwọn èèyàn ṣe máa wà ń bèsì títí di ìrọ̀lẹ́ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ àwọn aṣàjọlóyè náà tí wọ́n lè bá ṣe mọ́ bá di aago méje báyìí àwọn náà ti wà ní àyíká tá a máa lọ tí tí òfin ní sí jàre.
1: Àwọn kan ò sí inú ṣọ́ọ̀pù àwọn náà sì tẹ nǹkan lẹ̀ tí wọ́n sá ń tajà wọn lọ ṣé kò ní láìfí kankan.
0: Kò ní láìfí ṣé àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ nǹkan lẹ̀ tẹ́yìn rí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ṣọ́ọ̀bù tẹ fi stọ̀ tàbí méjì mẹ́ta mẹ́rin tẹ bá stọ̀ gbọ́n ìtàwọn sì lọ tajà wọn torí pé inú ilé wọn sákọ̀rọ̀ díẹ̀ ìlú òfà tí wọn fi ń bọ síta láti lọ́ọ́ tajà wọn.
1: Ìgbọ́ra ẹni yé ń kọ́ láàrin gbogbo àwọn ẹ̀yà tó wà níbí àbí Yorùbá nìkan ló wà níbí.
0: Ibo wà ìgédé wà òkútọ́nú wà Hausa Yorùbá gbogbo àlejò kò sì sí àjàyè láàrin wa bẹ́ẹ̀ni kan bá ṣe tó kù díẹ̀ káàtó tí a ti mú dọ́dọ̀ wa sọ fún wọn yí òun wa padà ẹsùn máa ń tẹ̀lé ìwòta bá sọ.
1: Ìgbésẹ̀ wo lẹ ṣe sórí ọ̀rọ̀ ètò ààbò torí àwọn míì náà tí wọ́n bá ní sọ tí wọ́n sì ti lọ lé tí ọjà àwọn ò lé tán bó ni ṣé kò sí pé bóyá àwọn kan lọ kó lóun ó kígbe gan ó ní wọ́n la.
0: Ṣé ẹ pé kò síbi ṣíṣe ò sí ọlọ́run bá ní olùṣọ́ àgùntàn wa kò tó àgbà ọdẹ tẹ́lẹ̀ gbọ́n nígbà tó yóò gbé rẹ̀ tó rí bákan tí ó sọjà kò yẹn pariwo díẹ̀ gbọ́pẹ́ lóògùn ọlọ́run pé ẹrù ọdẹ tuntun ọdún ọ̀sìn ti wà lójà wa báyìí tẹ mójútó wọn tẹ pé kò sí bí ọyọ ṣe ṣe tó kí àwọn onímọ̀ ìwà burúkú ọmọ sí ṣùgbọ́n ọlọ́run bá wa mú wọn àríyàn mú àṣìfà níjọba lọ́wọ́.
1: Kò ní bàjẹ́ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí.
0: Orúkọ mi ni olóyè Mukaila Kọlápọ̀ tí wọ́n gbẹ̀sí bàbá ọlọ́bẹ.
2: Ojú ọjà àpamọ́ owó àtàjẹrí ọjà.
3: Ókè o, bá ṣe kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú ọjà yẹn àwa wá ń ná àwọn nǹkan kankan àti nǹkan méjì tolú níbo ni ká ti bẹ̀rẹ̀ ṣe lọ́dọ̀ alágbàdo ni ká ti bẹ̀rẹ̀ ni àbí lọ́dọ̀ ọlọ́gẹ̀dẹ̀ èyí tó bá wọ̀nú méjèèjì óyá jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ níbì kan ṣé bẹ́ẹ̀ yẹn ni óyá nìṣó ń bẹ̀.
1: Àwa tún ti bọ́ sísọ̀ míì ṣé mo sọ fún yín pé nínú ọjà akórèdé yẹn oríṣiríṣi àwọn nǹkan tẹ́nu oúnjẹ ló mà wà ń bẹ̀ ìyá ọlọ́jà wa kan tún ti wà ń bí ẹ máa gbóhùn wọn má ẹ ǹlẹ́ òyá wa ẹ kú àsìkò yìí o.
6: Kọ̀ọ̀rọ̀ ajé o.
1: Ṣé ẹ tà?
6: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
1: Kí lorúkọ yín ìyá wa?
6: Ìyá Ẹlẹ́kọ̀ọ́. láti ọjà dali
1: ẹkọ wa da
6: láti ìlú dali mo ti wá
1: láti ìlú
6: ọgẹdẹ
1: gbogbo òwò lè mi ṣe
6: ọjà akore
1: lórí màá lọ pé yẹ lẹkọ ìmọ
6: lẹkọ ń
1: wá
6: ọgẹdẹ wá
1: ṣe sínú ọjà yìí náà
6: sínú ọjà yìí
1: ó sì ń tà náà
6: mo ń ta gbà mo ń ta gbogbo ẹ ọlọrun sì ń bá ní ta gbogbo tá a bá gbé wá látọ̀nà dali náà lèmi ti ń wá gbogbo tá a sì gbé wá ọlọrun bá ní ta
1: àmì
6: nítorí
1: níwájú mi
6: náà
1: níwájú mi báyìí èmi ń rí ọgẹdẹ
6: ọgẹdẹ
1: àwọn haúsá nǹkan
6: bẹẹ ni
1: bàtàwùsá
6: ara àwọn ọgẹdẹ oko làwà ń tà
1: ọgẹdẹ bí dúmọ̀
6: ni èdè ọgẹdẹ agbágbà àwọn aláròóbọ̀ wọn tó rà lọ́wọ́ tiwa ẹ̀rọ ọ̀tà wọn jèrè tiwọn
1: ṣé bó ṣe rí
6: àwọn ẹni rẹ̀ wá láti oko ni o
1: ṣé lè wá lọ́mọ nínú báyìí
6: gbogbo tí wọn bá ti gbé fún wa náà ni làwa náà ń ra ọgbọ́ ọgbọ́ oko làwa ń rà náà àgbẹ̀ bá ti gbé fún wa nínú òlú iná láàrù wá sí ọjà láti wá ta
1: lórí mo rí pé àwọn
6: kan àwọn ńláńlá kan ti tàwa sí onípa àtijọ́ onípàdì kan alájà tó ń 6000 àti tó 5000
1: nípàdì ẹ̀yọ́ kan
6: àtàlá darí àwọn ètí àwọ̀ kù àwọn ètí àwọ̀ kù ni àkólẹ̀
1: tẹ̀ báyìí bó lẹ ṣe lè
6: alélẹ̀ wọ́n ń rà mọ́lẹ̀ ni o wọ́n lè ra mẹ́rẹ̀ ni wọ́n lè rà ní 5 wọ́n lè rà ní 4 wọ́n lè rà ní 5 bá a ṣe ń tà ní
1: o dá
6: tìlẹ̀dẹ̀ yọ̀kan ń bẹ̀ 1000
1: àwọn
6: lílé ta alélẹ̀ 1000 ni
1: ṣé bó ṣe rí
6: bó ṣe wá
1: ó wá ṣe mí ńkọ́ dálẹ̀ jálẹ̀
6: àkọ́bá ṣẹ̀yìn 500 náà ni ẹ̀ẹ́kùn 500
1: tó
6: pẹ̀ jẹ́ ọlọ́jà
1: ló pé mo jọ́ lọ́jà
6: ìkò
1: méjèèjì ní 1000
6: ẹ̀ṣẹ̀
1: mo dúpẹ́ bó o ní ṣọ́jà wa ń lọ ṣọ́jà ń tà dáadáa
6: lọ́ọ́ bá kan
1: ṣùgbọ́n tí o bá ti jẹ́ pé ọjà sunday o
6: ọjọ́ ọjà sì wà
1: lédè
6: ṣe mo ti
1: fọ́
6: ọjọ́ monday ni kọjá aago 12 tí mo padà síbi mo ti wá àwọn aláròówó ti rà lọ́wọ́ mi màá ti yọ
1: lójú ẹwà máa tà láṣẹ ìgbìmọ̀
6: àmì o
1: ètò táwa pè ní ojú ọjà yẹn ó ṣì ń tẹ̀síwájú ẹ máyìí kò ń bẹ ṣe ṣe ń gbọ́ wa o.
2: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
1: nínú ọjà akóredé tá a wà wáṣà nínájà lọ ni kí ni òfẹ́ sí ń bẹ̀ tán ìṣọ́ alágbàdo ti ní mo wà yìí ìṣọ́ alágbàdo ibẹ̀ gan ni mo dúró sí yìí àwọn ìyá wa tó sì ń tàgbàdo ọ̀hún ti wà ń kàlẹ̀ láti máa ṣàlàyé bí ọ̀rọ̀ àgbàdo ti ṣe jẹ́ lọ́tẹ̀ yìí ẹ̀ ńlẹ́ ìyá wa ò bóò ní o ẹ kú àsìkò yìí o
7: dáadáa ni o
1: bóò níṣẹ́ ẹ tà
7: adúpẹ́
1: kí lorúkọ yìí o
7: ayọ̀bá mi ni
1: nínú ọjà bó la wà yìí
7: ọjà akóredé
1: kílẹ̀ yìí tà
7: àgbàdo ẹ̀gúsí rodo
1: ẹjẹ bẹẹ látọrí àgbàdo ẹjọ ságbàdo ń lọ ni àbò ti ń dé padà
7: orí kò yẹ dé ni o
1: ó ṣẹ̀ṣẹ̀ tó ń dé ni
7: bẹ́ẹ̀ ni díẹ̀ díẹ̀
1: ó ṣẹ̀ṣẹ̀ ń dé díẹ̀ díẹ̀ bó lẹ ṣe wá ta àwọn àgbàdo yìí
7: 5500
1: ẹyin tiẹ̀ ti gbaṣọ lára rẹ̀
7: bẹ́ẹ̀ ni wọ́n lè bá àdìbò ṣe pọ̀ tó ló jẹ́ ká bu yàrìyàrì bẹ́ẹ̀
1: yàrìyàrì náà sì ni gbogbo lè báyìí ní sí adúrú rẹ̀ báyìí 500
7: ni olóko gbowó
1: ní bó ṣe rí
7: bẹ́ẹ̀ ni
1: ṣùgbọ́n tí wọ́n sọ pé bóyá mo kó bíi mẹ́ta papọ̀ kọ́ ìyẹn rẹ̀ gba 1-2
7: a lè ní kọ́kọ́
1: ní 1-2 náà
7: bẹ́ẹ̀ ni
1: wọ́n á jẹ́ pé bá bíi 1000 kọ́ mẹ́ta
7: yẹn gbogbo 1000 torí pé bàbá fọlọ́kọ lówó báwo ni lérè ṣe fẹ́ mọ owó délé.
1: ẹ ti ẹ̀fẹ́ rẹ owó pọ̀
7: bẹ́ẹ̀ ni
1: lẹ́mi tóbi wá báyìí ní ọjà yìí tí mo sọ pé dáa ẹ jẹ́ mẹ́ta papọ̀ o
7: torí ẹ náà
1: lọ sí wọ́n tù dá tù wá ní jálẹ̀ jálẹ̀
7: bẹ́ẹ̀ ni mà
1: ó dà pé fẹ́ràn owó
7: mo like owó
1: gan-an
7: bẹ́ẹ̀ ni
1: ní dààmú ẹ wá ní àgbàdo ṣẹ̀ṣẹ̀ ń dé ni
6: ṣe é rò pé ó ṣẹ̀ṣẹ̀ ń dé ni
7: bí oṣù bíi méjì náà ló yí kù kó fi lọ́nlẹ̀
1: ẹ wá ní ṣẹ̀ṣẹ̀ ń dé
7: bẹ́ẹ̀
1: ni láàgán ti ń jàgbàdo ní ìṣó ti níye ìgbà tó jẹ́
7: o àgbàdo àkùrọ̀ lẹ kọ́kọ́ rí jẹ ojúlówó àgbàdo gangan ló ṣẹ̀ṣẹ̀ jáde
1: èwo lojúlówó èwo làkùrọ̀
7: ẹ mọ̀ pé ojúlọ tí ò bá ti sójò yìí tán fi omi wọn yàtọ̀ sí ìtí òjò rọ̀ sí
1: ó
7: máa ń dùn jura lọ
1: mọ já o so lọ́tẹ̀ yìí èyí tí ó ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí ọlọ́run bá rọ̀jò sí gan
7: bẹ́ẹ̀ ni
1: ó yàtọ̀ sí ìtí ń bomi rin
6: àmì dáà
7: àmì o
1: ó wá lẹ ẹ̀gúsí yìí ẹ̀gúsí ìbára ni ẹ̀gúsí tí
7: yìí ìtò ni o
1: kí ni bó lẹ ṣe ta bọ́ ẹ̀
7: abọ́ ìjú 800 lọ
1: torí pé tí ì ṣe
7: bẹ́ẹ̀ ni
1: torí pé ó sì wà ní pápá
7: nínú pápá ló jẹ́ pé wẹ̀ lẹ́sì bẹ́ẹ̀
1: wà á yẹ kí pápá wọ̀n torí pé pápá ìkún téèyàn bá ṣe odidi pápá abọ́ kan ní ìsìn bẹ́yà ni yóò fi rágolo mẹ́ta ń bẹ̀
7: ẹ mọ̀ pé bẹ́yà bá ṣe bẹ́ẹ̀ náà ni owó ẹ̀ ṣe pọ̀ sí i àti àyàbọ́dẹ̀ ní 3000 ránṣẹ́ yìí tán tí wọ́n ti ṣe èyí tí wọ́n ti ṣe torí ẹ̀ la ṣe sọ́lẹ̀ ní 800
1: wà á gba bóyá bí 500 bí ọ̀gá
7: àmọ́ mi olóko máa sọ̀rọ̀ torí bí
1: ọ̀gá ẹ̀yin ìwúlẹ̀ fẹ́ràn owó ni
7: láìka owó bí gbogbo ẹ ṣe rí nìyẹn
1: jálẹ̀ jálẹ̀ jálẹ̀.
6: Ó ṣe mi tí mo gbá lásìkò
7: tí mo wá báyìí. Tó díẹ̀ náà yóò yá sọ 700 jálẹ̀ jálẹ̀.
1: Jálẹ̀ jálẹ̀ jálẹ̀.
7: Bẹ́ẹ̀ni.
1: Wà nídìí hàn kan.
7: Kò lè dín mọ́mọ́ mi wá.
1: Ọ̀nà mọ̀ jẹ.
6: Ọ̀nà tèmi mọ̀ jẹ.
7: Lórí ẹ̀ náà ni ọ̀nà tiwa náà jí ẹ̀
1: mọ́. Ẹgba 600.
7: Kò gba 600.
1: Ó ti dá ní dáàmú.
7: Àmì o.
1: Kí lorúkọ yín lẹ̀ka sí?
7: Ayọ̀ bá mi ni.
1: Ó dà.
6: Ẹ máa tà o.
7: Àmì o.
1: Inú ọjà bọ́lá wà yí gangan.
7: Akóredé market lẹ wa. Ní odò ọ̀nà kékeré.
1: Ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀ nìyẹn o.
7: Bẹ́ẹ̀ni o.
1: Àní dáàmú o. Ètò táwa pè ní ojú ọjà yẹn, ó sì ń tẹ̀síwájú. Ẹ má yín kúrò ńbẹ̀ o, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ṣe ń gbọ̀ wá.
2: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrẹ ọjà.
3: Bó ṣe lọ nìyẹn nínú ọjà yẹn ẹ wò ó. Nílẹ̀ Yorùbá yìí, Ọlọ́run fi àwọn ọjà tó dáa, Ọlọ́run fi wọ́n jìn kí wa. Àfi bẹ́ẹ̀ Yorùbá lè kú òun ilé rẹ̀ lóyè àkù. Wípé lórílẹ̀-èdè wa Nàìjíríà lábúrò ò ní í ṣe wáṣẹ̀. Débi pé tí yóò ṣe ojú ọjà wa, débi pé yóò ṣe ọrọ̀ ajé wa. Tó bá dàbí ipá ara àwọn nǹkan kankan eléyìí tí ò tẹ́ wa lọ́rùn Ọlọ́run ọba yóò mú kó ń bẹ̀. Oníkálukú kó dìde sí iṣẹ́ ọwọ́ rẹ̀. Oníkálukú kó gbé gbàjé rẹ̀ kó máa lọ sáwọn ọjà gbogbo yẹn. Kódà ǹjẹ́ yìí jẹ́ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ bá a ti ń ṣètò yìí. Wọ́n ná ọjà akórede báyìí torí jọ́karùn-ún ò ní wọ́n mọ ná. Àwa sì gbàgbọ́ wípé bí gbogbo wa tá a bá gbé kinní ọ̀hún tó gbé lápọ̀nà ọ̀dọ̀ tiẹ̀ tèmi náà gbé lápọ̀nà ọ̀dọ̀ tèmi ètò ọrọ̀ ajé wa yóò búrẹ́kẹ̀. A kí gbogbo àwọn aláṣẹ ọjà akórede pátá eléyìí tí wọ́n gbà wá lálejò bó ti ṣe ń tajà náà ni wọ́n tún ń dá wa lóhùn. Bó ti ẹ̀ jẹ́ pé àwọn kan ó ti ẹ̀ ráàyè níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta ọjà àwọn ìwé ẹ̀dákun ẹ̀ ní bínú sí wa o. Ṣùgbọ́n gbogbo ọjà òun pátápátá la kí. Àmọ́ rírì yìí ò wípé ẹ dá wa lóhùn níkànnì lágẹlú 96.7 FM òkè gájòkè. Kò wá ní bàjẹ́ fẹ́ nìkan kan. Ajá ọjà kò ní bu gbogbo wa jẹ o. Ibi la dé dúró lónìí lórí ètò tá a pè lójú ọjà. Lágbára lọ́wọ́ Ọlọ́run jọ mẹ́jọ lẹ́ẹ̀tún tẹ̀lé wa pẹ̀lú àṣẹ Elédùmarè. Bẹ́ẹ̀ bá gbádùn ẹ̀ dáadáa. Bó wa lọ́jà àti yín, bó lẹ́yìn ṣe ń tà á. Sọ́jà tó ṣe náà ni, ṣé kìí ṣe tẹ́ gbúrò àwọn ọlọ́pàá tí wọ́n já agbófinró, ṣé kìí ṣe tẹ́ sáwọ́ gbódànù. Ẹ̀yin ẹ kàn sí wa níkànnì lágẹlú 96.7 FM òkè gájòkè tàbí kẹ́ ẹ pé mi Fọláṣadé Àjàlá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 08100617416. Ẹ̀yin ẹ jẹ́ ká wá mọ ọjà yín yẹn. Àwa máa tún jẹ́ pé àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa níkànnì yìí kí wọ́n mọ̀ pé ọjà yẹn ó tún wà ńbẹ̀. Ẹ bá mọ̀ pé ntẹ́ lè polówó ni o. Àmọ́ lásán tó bá dago kan gẹ́gẹ́ bí ìṣe wa ẹ pàdé mi Fọláṣadé Àjàlá tẹ́ ẹ mọ̀ sí Àbẹ̀kẹ́ Àtolúwa Ṣírà Láyọ̀ Ògbó Èdè tí ẹ̀yìn mọ̀ sí Àlàní lórí ètò tá a pè ní kí la rí gbọ́. N tá a tún rí gbọ́ lónìí Ọlọ́run ọba ó tún ti ṣetán láti ràn wá lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ lè má tẹ̀lé wa a tún jọ pàdé ara wa ńbẹ̀. A dẹ̀ tún máa gbé kiri yẹn yẹ o. Gbogbo ẹ̀ dẹ̀ tún máa ṣe gíní. Ẹ dẹ̀ tún máa dúró rẹ akúkúdọ̀ ń tọ́ra wa lẹ́ẹ̀kan ni. Títí wá dọ̀sán náà mo kí yín wípé lọ́sẹ̀ yìí àánú Ọlọ́run yóò ṣe kòǹgẹ́ gbogbo wa. Àmọ́ rírì yín pẹ̀ ń gbọ́ wa.

0: olè sàn.
1: Bàbá ò ní ìrókò tó mọ bí ayé ń lọ kò mójú ká ṣe ẹ̀rù
2: bí ayé ń lọ ṣe agbájú náà láyé ń lọ gbogbo jọ́ta tí ń jí láyé yìí.
1: Ṣé bí wọ́n tiẹ̀ ní ọ̀rọ̀ pé èèyàn máa bilẹ̀ léèrè tiẹ̀ bí ire wo
2: sọ ẹ̀
1: dọ́tẹ́ bá fẹ́ ṣe kinní nǹkan ẹ̀ pé kò sọ ọ̀nà yóò a tún fẹ́ sun lónìí o ṣe kinní kan kò sí ká ṣe ìwà jà.
2: Ifá lọ wọ́
1: wọ́n pé wọ́n lọ́wọ́ ara ẹni la fi tó wà
2: lára ẹni ṣe tàbá dàbí tí ò bá yàn àfọwọ́ tún.
1: Irú kini odù lẹ ló lè gbé kini yẹn wá tó bá jẹ́ pé odù tí tó lè gbé wá wà
2: tẹ
1: bá dà tí ò bá yọ ẹ̀kan fọwọ́
2: wọ́n ìfọwọ́ gbé wọ́n ìfọwọ́ yí odù
1: òbí
2: lẹ lè fọwọ́ yí
1: òbí ẹ̀yẹ náà ló bí àbí mo bá jẹ́ pé èyí tẹ́ gbọ́
2: odù gangan ni odù fà gangan ni kókó
1: ni kókó.
2: Fẹ́ bá ti wá wá tó bá ti wá nínú pé ifá má jẹ sẹ́re má jẹ eré ó sẹ́ mi.
1: Ogun òwò ní ọgbẹ́ yín wá.
2: Ogun dábèdè wà lára tó tún lè gba àwọn nǹkan báyìí wá.
1: Ogun dábèdè nǹkan ni ẹ lò ní àárọ̀ ọjọ́ tí wọ́n bá ṣe ẹ̀wọ̀n mílíọ̀nù.
2: Wọ́n ṣe sùúrù òun kánjú ni.
1: Ẹ̀ka rẹ̀
2: èjì ògbè èjì ògbè yóò wà lọ gbé gbogbo ẹ̀wà pátápátá.
1: Èjì ògbè ẹja lè jì ògbè èmi gan méjì ògbè
2: tèmíjì
1: ògbè ni.
2: Ọmọ àfa àgbà ò ti dà wọn náà ti ń tẹfà ó ti dà ṣó mọ yẹkù ṣá ẹ mọ ìjì ògbè
1: bọ́ yẹkù yẹkù lórí mi ohun burúkú dìgbò mo tàkà sórí
2: ni ó kọ ni mi ṣó mọ yẹkù.
1: Iná mo mọ náà ni mo ṣe kọ lórí fún ìka ilé mọ pé mo mọ. Ẹ kú ojúmọ́ sábà yín dáadáa o Ọlọ́run ṣeun gbogbo ọmọ táka kó wọ mi àtò kó
2: wọ epo ni o
1: gbogbo ẹ náà ló tún kó jáde yìí o
2: gbàtà ìṣẹjà
1: tí o wà ní lákàngulu àbí kí ni ẹ mọ pé
2: àkàrà yóò wà lọmọ àkàrà
1: yóò wà lọmọ ewúwú àkàrà
2: ewúwú àkàrà
1: àbí ẹrùnún àkàrà.
2: Bó bá dọ́lọ̀ alákàrà tó sọ pé kán fi ẹrùn sí yóò dìjà o
1: kò di dandan
2: ìjọ ó dìjà
1: dandan àníyàn alákàlẹ̀ wa tí alákàlẹ̀ bá ṣe kí ni tájù ẹyẹ wá gbẹrún ìyá gangan mọ sọ gbà
2: náà ṣe ọkọ ti ṣẹta tán n tó kù nínú gbà ìlú ló fẹ fún ẹ ṣùgbọ́n tó ń dín àkàrà lọ́wọ́ tó ń ṣe ní màmá ẹrún àkàrà
1: protẹ́dì rántí ìṣá
2: ẹrún àkàrà
1: kẹ ètì ìhókọ lẹ́nu lẹ́mọ retí ìgbà tí
2: ìjọ mi wà wọ́n tán wà nípò ẹ tó ń jọ kọ́ wọ́n wà tán wà pè ẹ.
1: Ó ṣẹlẹ̀ ní o ṣẹlẹ̀ náà mo
2: rántí ṣe bó owó lẹ̀ wá aṣọ wá
1: aṣọ ẹ̀kọ́ ni
2: ẹ̀kọ́ dùn sọ ẹ̀
1: wà lọ gẹ̀gùn sí ìta ní iwájú ọ̀dọ̀ ìyá alákà
2: kí ẹ ó pé
1: tájú àwọn àṣìṣà kìíní kan bí wọn ní ló bá sì dìjọ́ náà.
2: Màmá palẹ̀ ẹgbẹ́ mọ́
1: ìrọ̀ náà bá sì ti ń di sínú ewé kankan mọ́ ìyọ́ gbèwé fún mi nù ọ́ àfi wọn dẹ́n dá mo fún mo fún wa mo fún wo tí mo ti hókọ.
2: O bá sábọ̀ ta.
1: Kò sí tó jọ mo fún wo lẹ́ gbé kí ẹ bá ń gbé kiní tẹ́ mo gbé fún mi nígbà mo ran ọsẹ lánàá tọ̀ jẹba yín jẹ́ ní
2: sin yín jẹ́ lẹ́nì
1: o yẹ ẹran mi ẹran mi ẹran mi ẹ bá ń gbé ẹ̀tàtúwẹ̀ntì mi.
2: Àwọn àgbà ẹjọ́ òun
1: ẹ káàárọ̀ mo kì í kulé ẹ kú déédéé wòye ibi ayé lọ́tún ti gbìnàyà lónìí adésòye ọmọtọ́ṣọ àti àwọn ẹmẹwà ẹ látòrí bàbá oníròkó taofik ọmọtọ́ṣọ gbadébọ láwọyìn bàbá pupa sanu mama iná ṣe kwana la sí wa iná kwana ni iná kwana láhíà kaláko kini awusa aleke
2: saa fawusa pere e lole fawusa pere e lole
1: mo sa n pe yaya a o ni jegede ok ako jegede n bẹ n jegede nibi na so jegede meji tu chonche biu yẹn ọmọ roko
2: o gbọ
1: ìjọtẹ ti ń kéde mi sáà ti jọ wà táà fẹgbẹ kẹgbẹ ẹ wàá gbọ kankan gbogbo ohun tí mo gbọ
2: bẹẹ
1: ṣe gba awusa tó yẹ
2: bọra ewo ló gbanu awusa
1: àti ní ìlẹmí àti
2: ìnákuwa náà ìnágejìá o sì
1: bẹ ẹ káàárọ ẹ kúlẹ bọ̀sùn aláyànjẹ on bo de ti a o ti wa nbe nse pe se pe figure 1
2: figure 8 ni o
1: wa ni ti e ki se 8 ki fun ni ti ni 8 straight
2: I le
1: figure 8
2: iro o gidi o na meji
1: awon ni figure 8 yo
2: ko to bi ni je wo ko tin yo ti e na die die
1: babu babu figure kini bo le ni anywhere figure 1 ni o le so fun mi pe e ye ma content na le so ba se ta do ati gbe so so de ni se fu stop rest ya bi come ni o se eh eni a do se nje jo e na tun re o wa to pe mi o to pe
2: o to pe
1: lodo lodo
2: pe ni fo lo
1: mi se ndu pe lodo lodo ni a lo abo a o bo mo je o

0: àwa náà la lọ ta dé ọpẹ ló yẹ Elédùmarè ẹ má bínú ìkànnì ayélujára wa kò ṣe nẹtíwọ́ọ̀kì kò ṣe bákan kò jẹ́ kó work kò work láàárọ̀ yìí orí rédíò nìkan ni a ti jọ ṣe àwọn ètò jẹ́ àfojúwò bẹ̀ ẹ máa fi ọkàn ẹ máa fi design
1: wọ́n máa fẹ̀mí darí ẹ̀
0: ni tó bọ̀ ṣùgbọ́n ẹ gbọ̀ ni ohun gbólóhùn ẹ sáfì ṣe ìfara láàárọ̀ yìí sáfà nǹkan tẹ̀ ok ẹ sáfì ṣe ìfara láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ ó ṣe ńbólà náà ni ṣùgbọ́n ebola scavenging takes too far ni èyí ó ti kọjá wọ́n ti gẹ fìlà kínní ọ̀hún ti ń kọjá pẹ́ǹpẹ́jú ó ti fẹ́ dà rẹ̀ mi ìmọ̀ bóyá ẹ ti gbọ́ ṣe mọ̀ pàwọn kan lẹ́sùn pé à ń sarin sàgbìnrin kiri wọ́n ti lọ bíríjì tí ìjọba ṣe lẹ́kùn bẹ́ẹ̀ náà ni bíríjì tí ìjọba ti ṣe sẹ́mi pé wọ́n ti lọ tún fọ́ kínní bíríjì
1: òpó bíríjì tó gbé bíríjì dúró
0: wọ́n ti lọ fọ́ tí wọ́n tún yọrin ẹbẹ́ ìbá tí gbọ́ tẹ́lẹ̀ ẹ gbọ́ láàárọ̀ yìí ìkóló ti ṣẹlẹ̀ dẹ̀ ní ìpínlẹ̀ ogun bẹ́ẹ̀ yẹn àwọn oníbúlà kan náà sàbúlà àjọ kan wọ́n bá wọ́n sì di ẹrú kíní gbogbo tí wọ́n ti ṣá wọ́n sì di gbogbo ẹrú ẹ̀ ìgbà wọ́n dì nígbà tọwọ́ kíní mú ata ni wọ́n mú atú oríṣiríṣi àwọn tẹlifíṣàn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ kan fáànù gbogbo ẹ̀ pátápátá ní àwọn máa dùn mí pẹ́ nílé ìrìwò fáànù tó ń ṣiṣẹ́ tẹlifíṣàn gas cylinder kódà kúkà tó sì wà nù ọ̀rá ó wà nù ẹrù tí bólà sà ẹ rí pé filati igẹ filati ń kọjá pèpè jù bẹ́yẹn ṣé bólà lè ya pèyẹ ní abúlé
1: láfọwọ́rá
0: àbí àfọ ẹyẹ tí ẹ kú láfọwọ́rá nǹkan ńláńlá ìṣàfọwọ́rá mọ
1: ẹnu gbígbé nìyẹn ọwọ́ ó ti rá nìyẹn
0: gbígbé nìyẹn
1: ẹ̀bà tí bá ń bẹ̀ mọ́ aláfọwọ́rá tí ó ti rá nìyẹn ó ti gbé
0: nìyẹn kí n tìka méjì bọ́ àpò yìí ọlọ́run ṣe ẹ mọ̀ kí mi ń kà mo fẹ́ ṣe display kí ni
1: àfọwọ́rá
0: mọ̀ kó wà bẹ́ẹ̀ o yàyà
1: séjì wà bẹ́ẹ̀
0: wọ́n á ti fìkà wọ ara ti mú lọ́wọ́ o ti ra àmọ́wọ́
1: gbọ́dọ̀ tó bá gba discourse kọjá wọ́n ṣe dùn wọ́n.
0: Ọ mo ti gbà ìpẹ́yìn náà o lè ní mẹ́sàn-án o lè tọ́ mo pẹ́ tí mo ti gbàgbé pẹ́ tí mo gbogbo àpàdé àlùdé.
1: Àwa ń wòran gbà náà ni.
0: Ẹ ń wòran lẹ̀ ń ọ̀kápì dání.
1: Ọ̀kápì bó ṣe orí lákòmí rí ni.
0: Bàbá o dá mú gbọ́ mo gbọ́ ẹ̀kaàrọ̀ ẹ̀kulẹ̀ jẹ́ ká lọ́jà tá a bá tọ́jáde a máa bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ewo ní ṣe ètò ní ẹ̀ẹ́tún kọ́ ha ìjọ tí wọ́n bo bàbá oroko náà ni màmá yẹn yàn déṣúyọ ọmọtọ́sọ́rẹ́ orí mi ọ̀sẹ̀ wa bá wọn ẹ wo kí ni ewu ní sẹ́ni tẹ́ẹ̀bá ṣe bí gbẹ̀ yẹn fi wo ìyẹn gangan lèmi ń dúró kóde ìyẹn gangan lèmi máa gbọ́ ní mí ìṣẹ́ ọmọlágbára ọlọ́run ẹ káàárọ̀ adéṣòye ọmọtọ́sọ́ kì í.

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukadam Basunu Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukadam Basunu Hajj and Umrah Service ti pín àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukadam Basunu Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukadam Basunu Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.

0: ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi Olórun yóò tún balẹ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026 pẹ̀lú ìpè Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣètayọ ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgó mẹ́sàn-án òwúrọ̀ 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 Friday 14th August ni láàgó mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi Olórun yóò fún máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣiṣẹ́ nínú ìjọ̀rọ̀ wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers, ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára, kó o lè ṣe tayọ.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Plaza. Bẹ́yìn a lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fíọ̀ básíkọ̀ da. Àbí sọ wa da ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè wọn máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìsétọ̀. Kátẹ́lẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀dẹ̀ gbé gbèsè ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámù. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mujoyinlola Complex. Ìwòrò òde Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ta tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
1: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
2: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
1: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. Àtúnlé bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
3: Golden Chance Lotto.
1: Golden Vogue Independence Promotion. Gbogbo eyin lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedunnu ko opeyan. Bi Naija se n sajoyo odun ominira. Darapo mawon olorire. Ti o janfani owo tulutulu. Ti eni ko kan tan. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Mo si ta to be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata si eyi ke Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ̀tì tàbí sticker poster. Nọ́mbẹ̀ drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you. Òfin àtìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún méjìdínlógún sókè. O yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irina oni bawa lodun ominira.

0: ìpínlẹ̀ Ọ̀dàm.
1: Ó dàbí pé ìfarahàn gan ó tó létò, torí ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni, àmọ́ ilẹ̀ Yorùbá méjèèjì. Àwọn tí wọ́n ní wọ́n ń sa lu àbí ọkàn yìí náà, ẹ̀mí Fúlàní Haúsá náà ni, Lékòó. Lékòó ní ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀, Alákìjà area kò nìkejì yẹn náà, Alákìjà my trip, ṣe rí bíríjì tó fò láti Kétu níbi my trip bíríjì tó fò yẹn. Wọ́n ti ń yọ irin tó wà nínú àwọn kiní yẹn díẹ̀ díẹ̀. Tẹ bá nígbà kan ni kiní yìí ti ń bọ̀. Tẹ bá wo kiní tí a máa ń ṣe sétí títì, àwọn fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí tí a máa ń ṣe níbi express tí wọ́n ṣe sétí títì, lè rí kankan
2: bẹ́ẹ̀ mọ́.
1: Kò sí kankan
2: bẹ́ẹ̀ mọ́. Wọ́n ti gbọ́n yọ. Òòrọ̀ náà ta máa ń gbà wá bí
1: ni
2: ta máa ń gbà ká tó dé Lágelú
1: mẹ́tọ́nbí
2: mẹ́tọ́nbí tí wọ́n oririn wọ́n ṣe yọ gbogbo orin yẹn ní kọ̀ọ̀kan kan tó wá gbà tí wọ́n tún tún ṣe tán ṣe ọ̀hárí pé nísìnyí wọ́n ti wá lọ ṣe nǹkan kéré.
1: Kankéré náà èyí tí wọ́n ṣe nǹkan kéré Lékòó náà ni àwọn irin
2: inú ẹ̀ náà wọ́n
1: ń ṣá
2: so tí ilé kan tẹ́ pé wọ́n bọ̀ bàdì wọ́n dẹ̀ gbogbo pílà tó wà bẹ́ẹ̀ lintẹ́ẹ̀dì kan wọ́n dẹ̀ fọ́ gbogbo ẹ̀ wọ́n kó inú ẹ̀ lọ.
1: Ẹ gbọ́, ó ti tó àpérò ti ta mójútó. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ti àwọn alálù scavengers náà ni o, àwọn alálù ansaku ansagoro ansari ansago nkankan kiri náà ni o. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ti Èkó yẹn. Ẹ lọ wo ó dùn mí network ò dẹ́ mo pẹ́ kẹ́ lọ wo orí Facebook Lágelú FM 967 ni pé àádọ́ máa wo báyìí, àádẹ́jọ máa sọ̀rọ̀ ńpa ẹ̀ torí mo fẹ́ ká jọ discuss ẹ̀ ká sọ̀rọ̀ ńpa ẹ̀. Àwọn tí wọ́n ń sa lu sa nkankan wọ́n lọ sí ibi bíríjì wọ́n sì kó ámà kó gbogbo ẹ̀ tí wọ́n ṣe ń bẹ̀ òun rèé. Ẹ̀jẹ̀ ẹ̀fẹ̀ yẹn wà nǹkan fìdílé ẹ máa fi ọkàn print àwọn pictures yẹn out, ẹ máa fi figure àwọn pictures yẹn out bí ó ṣe ń lọ òun rèé.
0: Ọmọláde dàbí yẹ ní tí yóò sọ lọ́run fún wọn.
3: Owó ọjà àwọn ará ibi tún ti débí o. Ẹ wo bíríjì tẹ́ ń wò yìí, Èkó ni bíríjì yẹn wà àbẹ́ ẹ̀rí nǹkan. Ẹ wo gbogbo ara bíríjì o, ẹ rí pé wọ́n ti sá irin inú ẹ̀ náà fẹ́ yọ àwọn ará bínú o. Gbogbo pílà tó wà lẹ́yìn tó gbé bíríjì ró ni wọ́n ti yọ orin tó wà nínú pílà ọ̀hún tán. Nígbà tán yọ tán ráúrá ni wọ́n tún wá ń yọ ti gbogbo èyí tó wà níbi ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ bíríjì o. Àwa ò sì ní mọ̀ mọ́tò ńláńlá ó mọ̀ kọjá lórí bíríjì ọ̀hún njọ́ tí bíríjì ọ̀hún bá ya lulẹ̀ òun mọ̀ ní pé bóyá wọn sí dáadáa ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ à ló ń pọ́n àti wọ́n ti yọ gbogbo orin tó wà lára bíríjì tán ni. Ṣé báṣe wàá máa wò wọ́n ní torọ́rọ̀ wọn ti sú wa o àti ẹ̀ wàá mọ ohun tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn mọ́. Gbónélé bá ń ṣe létí ò bá tí ì parí ẹ̀ tó bá ti ṣe líńtẹ́ẹ̀dì wọ́n sì bọ́ bẹ́ẹ̀ wọ́n ó gbó gbogbo líńtẹ́ẹ̀dì o torí irin tí wọ́n fẹ́ yọ. Béèyàn bá gbé nǹkan tó jẹ́ bí irin sínú ọgbà ilé rẹ̀ wọ́n ó fò fẹ́ǹsì wọ́n ó yọ ọ́. Kódà irin tí wọ́n fi ń ṣe gádà ládùúgbò yíyọ ni. Àwa mọ ohun tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn ará ẹbí mọ́. Ṣèjọba náà là á fà lé lọ́wọ́ ni. Àbáwa gan ni ká máa ṣe ojú lálákàn fi sọrí torí kò yé wa mọ́ o. Nígbà tá a yà kọ̀ wọ́n tí wọ́n sì tún bọ́ síbi bíríjì ìjọba lẹ́sírẹ́sì lójú òpópónà márosẹ̀ tí wọ́n wá ń gé gbogbo irin tó wà níbẹ̀. Bó la ṣe wá fẹ́ sọ̀rọ̀ àwọn ará ẹbí báyìí? Ìgbésẹ̀ wo lẹ rò pa lè gbé tó lè dẹ́kun irú nǹkan báyìí? Ọkàn wa balẹ̀ mọ́ bónílé bá fẹ́ jáde bó bá tilẹ̀kùn ọkàn tún ní lè balẹ̀ kí la fẹ́ ṣe sí báyìí? Ìgbà tí wọ́n sì ti ń wọnú ẹ̀yìn kùlé ẹlẹ́yìn kùlé tí wọ́n lọ gbé ògùn ológun tí wọ́n ń gbé tà fáwọn oníkọ̀ndẹ̀mù ṣẹ̀rípò lágbára ó mọ̀ wá lágbára o. Ẹ wojú wọn ó dáa. Nígbà tí wọ́n bá sì mú wọn tán nígbà tí wọ́n ò bá sọ̀rọ̀ àá rí pé àwọn ará abé ni se awa ni gba won la lejo lodo wa mo rara bayi abi bawo ni se ba se wa ma wo won na ni abi kini o ye ki joba o se siru eleyi kini o ye ki awa ladugbo gan o se bawo la se fe bo lowo ru awon bayi abi ngba si won lori laya ti won to nbo si express imorose ti won to yo irin ara bridge bo la se fe soro won si bayi o su wa o ko lohun ko sha no fun wa ni o pera won ara abi ti won so pa won ta condemn be na ni won o bo le onile ti won ko gbogbo to ba jo mo rin o ni condemn na la won sa do la wa fe se gbogbo eleda ona wo la fe gbigba ko lohun ko sha no fun wa ni lori oro awon ara abi o da olohun o sha no fun wa o ijoba e ba risi eyin ara ilu eyin ni e ma sa so piye e ma so awon ara abi ti ma so pe awon ara condemn Olorun o ṣaanu fun wa o ka ya ma foju lalakan fi sori ko Olorun ko ma so wa e seun Para yo gbogbo ri yen.
4: Oju ni le ni, ti be to lu ara o.
5: Olori buruku la won mo la yo
6: Hello sir, I want to call your attention to this. This is the bridge that was constructed all the way from Alakija to link inside the first stop. These scavengers have started removing iron from the pillar that supports the bridge. You can see it, sir. This is what they have been doing. All the pillar holding the bridge, they have started removing the iron. They break the concrete and they started removing the iron. You can see, this is where we are now. See the way it was. This is the way it was. This is where we are now. It is very disturbing. How can scavengers be doing this in Lagos? This bridge was constructed by FHA about 5 years ago. But see what it has turned to become. Within the next 2 years, what they would have done to this bridge, I mean, it is imminent collapse. You can see. See it, sir. See the beginning. So as we progress, see how they have dug into the reinforcement of the bridge. Okay, I need to call attention of your

kíyìn o atọ́kùn ètò ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi náà mo kẹ́yìn náà ẹ dákun ìmọ̀ràn yín ni mo fẹ́ torí mi ò fẹ́ gbé ìgbésẹ̀ tí màá regret tó bá yá. Wọ́n tó ṣẹlẹ̀ ni pé ẹ̀mí àtọkọ mi a kì í ṣe ọmọ ìlú kan náà àti ẹ̀ kì í ṣe ọmọ ìpínlẹ̀ kan náà ṣùgbọ́n yóò bá ni gbogbo wa. Ìgbà tá a pàdé ọ̀rẹ́ la kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó yá ó di pé a la máa fẹ́ra. Àwọn nǹkan tó yẹ ká ṣe bóyá a ṣe test a ṣe gbogbo ẹ̀ náà la ṣe o tí wọ́n dẹ̀ sọ pé a bára wa mu. Báwo yìí la ṣe bẹ̀rẹ̀ sí ní máa ṣọ̀rẹ́ wa lọ fún odidi ọdún mẹ́ta. Wọ́n mú mi lọ mọ àwọn èèyàn wọn èmi náà mú wọn lọ mọ àwọn èèyàn tèmi náà ká má fọ̀rọ̀ gùn a ṣègbéyàwó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ọlọ́run fún wa ní akọ àti abo ìyẹn ni pé ọmọ méjì òun náà ni mo sì bí fún ọkọ mi. Ọdún karùn-ún ni tá a ti ṣe ìgbéyàwó ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ ni pé tí mo máa ń notice. Àkọ́kọ́ nígbà tí mo ṣe ìgbéyàwó ọmọbìnrin kan wà tó ń lọ tó ń bọ̀ wọ́n ní cousin ló jẹ́ sí àwọn ìyá ọkọ mi gan ni máa ń pe ọmọbìnrin yìí bó tilẹ̀ jẹ́ pé bó dàbí pé bíi age mate ni àjọ jẹ́ ilé ọkọ ló wà ní tiẹ̀. Ìfà nígbà tí wọ́n ṣe tá a ṣe wedding gan ó fún mi ní envelope wípé ọkọ òun ní pòun ò lè wá o pè ṣùgbọ́n kóun fún mi ní envelope 25,000. Mo gba nọ́mbà ọkọ̀ ẹ̀ mo pè wọ́n mo dúpẹ́ mo sọ fún ọkọ mi náà bẹ́ẹ̀ la ṣe ń gbé ìgbé ayé wa bọ̀. Ṣùgbọ́n kinní kan ni mo kàn notice ni pé ọmọkùnrin yìí àtọmọbìnrin yìí wọn lè ṣe kán má sọ̀rọ̀ lójúmọ́ wọ́n lè sọ̀rọ̀ bíi 30 minutes mi ò mọ èwo ni wọ́n ti ń sọ o ní ibi iṣẹ́ ṣùgbọ́n àìmọye ìgbà tó ṣe pé tèmi àkọ́kọ́ mi bá máa jí báyìí fóònù ọmọbìnrin yìí ló máa jí wa. Mo wá ń bèrè pé dúró ná cousin yín ṣé ẹ nífẹ̀ẹ́ ara yín tó yẹn ni ó láwọn nífẹ̀ẹ́ ara wọn gan èmi ò sọ̀rọ̀ mọ́. Gbogbo mọ̀lẹ́bí náà ló ń sọ fún mi pé family àwọn ni cousin àwọn ni tá a bá lọ ṣe nǹkan nílé báyìí a ti dé ilé ó ku bí ọjọ́ méjì ọ̀dọ̀ ìyá ọkọ mi ló máa wà yàrá kan náà ló máa wà ni wọ́n máa lọ ni wọ́n máa bọ̀ òun ni wọ́n ìgbà mí ò lè jẹ́ òun ni wọ́n máa kó gbogbo nǹkan tí wọ́n máa ṣe nínú ilé yẹn òun ni wọ́n á kó lé lọ́wọ́ débi pé tèmi gan bá fẹ́ bu ọbẹ̀ màá ṣẹ̀ṣẹ̀ lọ tọrọ kí lọ́wọ́ ẹ̀ ọmọbìnrin á dẹ̀ tẹ̀lé mi láti rí irú nǹkan tí mo fẹ́ bù. Kíní yìí kò jókòó well with me gbogbo ìgbà ni mo máa ń complain fún ọkọ mi pé kí wá lóde gan náà a ní kí wá ni problem mi kíní kan gbogbo ìgbà ṣá débi pé àìmọye ìgbà gan tá a máa ń jà. Àbúrò ọkọ mi kan wà ìyẹn ìgbà tó parí school start èmi náà ni mo ní kó máa bọ̀ lọ́dọ̀ wa ní Ìbàdàn mo kọ́kọ́ fi síbi tán ti ń ṣe kọ̀m̀pútà ó kọ́ kọ̀m̀pútà yìí fún bí oṣù mẹ́sàn-án ọlọ́dẹ ṣe ó mọṣẹ́ yẹn gan lẹ́yìn ìgbà yẹn lòun náà kú ni pé òun wish kó ṣe pé bóyá kọ̀m̀pútà yìí gangan lòun fẹ́ lọ ṣe ní yunifásitì mo lo connection gbogbo ẹ̀ ọlọ́run ṣàṣe ó ní admission sí yunifásitì. Ọmọbìnrin yìí mò ń ṣe dáadáa sí ó wá jẹ́ kó nífẹ̀ẹ́ mi gan tiẹ̀ ni ló bá dọjọ́ kan lọmọbìnrin yìí bá pè mí pé àǹtí mi torí àǹtí mi ló máa ń pè mí ó wá ní pé nǹkan kan wà o tóun fẹ́ sọ fún mi pé ṣùgbọ́n kí n má jẹ́ kí àwọn mọ̀lẹ́bí òun mọ̀ wípé ọ̀dọ̀ òun ni ọ̀rọ̀ náà ti jáde. Ó ní jẹ́ mo mọ̀ wípé àǹtí lágbájá kì í ṣe fámílì àwọn mo nírọ̀ ó lóòótọ́ ọmọ ìlú kan náà jọ ni àwọn pé ṣùgbọ́n láti secondary school ní òun àti ẹ̀gbọ́n òun ni wọ́n ti ń fẹ́ ara wọn débi pé gbogbo fámílì ló mọ̀ wọ́n wọ́n tilẹ̀ lérò pé wọ́n máa fẹ́ra wọn ni pé ṣàdédé ni arákùnrin kan wá láti ìlú Èkó pé ó dàbí pé ìyẹn ní change díẹ̀ lọ́wọ́ ìgbà náà wọ́n ní àǹtí yìí wà ní college of education ká ṣáà má fọ̀rọ̀ gùn kó tó parí ní college 3.

bàbá àwọn ọmọ mi pé ọkọ ẹ ní owó gan o so pé tó bá ń bọ̀ báyìí ń gbà mí gan pélé àwọn ló máa ń dé sí pé gbogbo wọn ló máa ń bá wọn ra nǹkan bọ̀ gbogbo wọn ló máa ń ṣe pé màmá dẹ̀ ti wọ́n àwọn pé àwọn ò gbọdọ̀ jẹ́ kí n mọ̀ bó ṣe jẹ́ torí pé kí ni ọmọlú kan náà kúkú jọ ni wọ́n èmi ò ń ṣọmọ ìlú wọn mi tẹ́ ń ṣọmọ ẹ̀sẹ̀tì wọn ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí ara mi ò balẹ̀ olóòtú pẹ̀lú bí mo ṣe máa ń ṣe dáadáa sí ìyá ọkọ mi sí tó mo mú màmá bí ìyá mi nì àwọn mọ̀lẹ́bí mi ọlọ́run bless wọn gan-an dé pé nígbà tá a ṣe wedding odidi mútọ̀ ni first born wa no present èmi àtọkọ mi mi ò fi tìyẹn ṣe o mo ní láti gbé mútọ̀ yìí corolla ni mo gbé fọ́kọ mi èmi ní láti máa lo mọ́tò tí ọkọ mi ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tí mi ń ṣe fáwọn mọ̀lẹ́bí mi ìfà tí àwọn ẹbí ọkọ mi bá ní ìdí nǹkan tí ò sí lọ́wọ́ ọkọ mi èmi ni màá fi sílẹ̀ gbogbo wọn wá sọ mí di dìndìnrìn wọn wá sọ mí di ẹni tí ò mọ̀ ọ́ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọmọbìnrin yẹn o mo sì ní pé kó má wọ̀rẹ́ pé kò sí ẹni tó máa mọ̀ báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ olóòtú ó ti sú mi ìfà mo ti ń plan pé mo ṣetán láti kẹ́rù mi kúrò nínú ilé ẹ̀ mo níṣẹ́ lọ́wọ́ ọkọ mi náà níṣẹ́ lọ́wọ́ o ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ẹnu mo ní owó ju ọkọ mi lọ mi ò fi bùgá o torí pé kí ni òun náà sì mọ̀ torí pé kí n tó kúrò nínú ilé wa ó mọye millions tó bá mi kúrò níbẹ̀ ìyá ọkọ mi àtìgbà yẹn èmi ni mo máa ń pe màmá tẹ́lẹ̀ mi ò pe wọ́n mọ́ o ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti lé lóṣù méjì tí n bá rí ọkọ mi gan inú màmá bí mi inú màmá run mí ni ẹ mọ̀yẹ̀ ìgbà ló ń bèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ màá ní kò sí nǹkankan mi ì mọ kí ni mo lè ṣe torí ẹ̀ ni mo ṣe wá sí ọ̀dọ̀ yìí ẹ̀yin ìyá àti ẹ̀yin bàbá mi pápá ẹ̀yin tẹ́ ti ní ìrírí nípa irú ọ̀rọ̀ yìí kí ni nǹkan tí mo lè ṣe bó bá ṣe àti kẹ́rù kúrò mo ṣetán láti kẹ́rù kúrò nílé ọmọkùnrin yìí then ìyá ọkọ mi mi ì mọ̀ pé màmá lè ṣe irú ẹ̀ sí mi ọ̀rọ̀ yìí sì ń dùn mí òwò lóòtú ẹ wo mi ì mọ báwo mo ṣe fẹ́ sọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn ìgbésẹ̀ wo ni kí n gbé lórí ọ̀rọ̀ yìí ẹ ṣe mo dúpẹ́ o.

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkàn wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender gara tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ń lẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúwà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Home is your trusted ally. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo je to ye won, won ma tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè wọn mọ irúfẹ́ eré tarúgbó ṣe wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra Emerald Comfort Home ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńdì NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji ti joba Nigeria ti Saudi Fawosi Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji ti lu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asanpari owo Hajj 2027 ni ojo 24 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo aye te fe ba wa ninu ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise to ba jo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe iroyin punch to jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke

0: 0208 59. Ẹ̀rọ alátagbà àwọn ni ahunswz@gmail.com àti ahunsouthwestzone@gmail.com. Àlọ́bọ̀, àlọ́gbà, àlọ́dé wá sóríire.
1: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan, iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
2: Ẹ̀jẹ̀ ìfàgbọ́ agbára ìgbà ìyanu ogun ya ní ìgbésù kájọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálé Adébéjì JP. Anu a 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ tó tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́lẹ̀. Nípasẹ̀ pé ọ̀nà lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sì ni bàbá tó dé wọ́n dá fún ambassador Prọfẹ̀sì Samuel Ogunuga. Prọfẹ̀sì tó lè dé Adéromu. Prọfẹ̀sì Adéyẹmọ. Adéyínká Jo. Prọfẹ̀sì Joseph Ayọ̀ Tunde. Pastor Sheu Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀sì Olúwa Lari. Prọfẹ̀sì Fọlúwa Fẹ́tọ́mọlẹ̀. Prọfẹ̀sì Olayinka Ogunṣọlá. Apọ́sítù Timothy Oládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Aládébéjì JP. Wọ́n máa sọ fẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August. Bí Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀. Bí Àìtí ní Oyè Estate. Arúgbó Rọ̀jọ́ Mbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ rè ó yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.

ilẹ̀ jẹ́kẹ́ jẹ́ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ẹ́ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan. Promo kan lọ mbẹ báyìí kò wáyé ní 7 days plus promo ní 50% discount. Ilẹ̀ tàǹtà bẹ́ẹ̀ ni 5 million naira tẹ́lẹ̀, láti sọ ní 2.5 million naira lẹ́sẹ̀kẹsẹ̀. Tí wọ́n yẹ contestate tó wà lọ́lọ́dún

0: ọpọ wọn pe kilo le bi iru isele to sele yi ko se enikeni to le fi odi oro mule nbe bi nkan paturi ele to soko fa n to mu ki iyawo aya ko si mama lo re gun oko re pa won pe sera yi ma tori pe oko hun o ti sun fanfan fatan in lo gun pa ti emi si bo lara re punch on loko
1: o da je ki n se be ki mu eleyi iwe royin di gaja na lo tari e sode o won ni ogun orele ko dele orokokodoko o to korokodoko roko to bo ki mo jo sele si awu ni awon arinrin ajo me dogun kan re ti won ti jona koja nte eyan le damo nigbati won wo oko bus bogini elero meji din ni ogun rin tin sita bus eleyi ti o si ni janga oju popo ni oju ona enagi constain duma ni joba abile mokwa ni ipile naija isele la bi ohun na lo sele o lagbe constain duma ni bi ti won ni oko won e na lo ti pada eyin igba na je o ti awon eru ti nbe nu re won si lanfani lati bole okan lara awon eyan ti isele la bi ohun to soju e ti won ku ko re ni ahmed ndagana in lo fi di isele na mule bi pe se bi oko akeru ohun ina ni e fi sadede so ninu e lẹyin ti o danu tan won ni ina e fi so ninu e to je pe awon eyan ohun ti won be ninu oko ohun ni won ni anfani lati bota nigbengbeyin ninu oro teni ohun so won ni gbogbo awon eyan meedogun ohun ina ni won jona koja nti eyan le damo to si je wi pe in to sele gan ti irufe isele labi ohun ti sele won ni won si se wadi e ni o ninu oro ajo ile tori si aboju popo ti ijoba apapo iyen federal safety corps won ni fi di isele na mule wi pe koda awon na se wadi pe ki lo fa gan ti iru isele labi yi to fi sele amosa o titi dasiko ta nsoro yi won lawon eyan ti won se aforigba bu ninu isele la lori ohun won ni won ti ile ni kankan
0: eje mi nu pada lo si ipinle Niger ibe ni mo ti muro imi to nbe nwaju mi e to nsafo me di mimo wi pe nkan le koko ko bi koko orin ni o fa won arin ajo ile ti nkoja ni opopona mo kwa si bida to je marose ngbati omi le ngbe awon ti won fi e onu won ti won tuya ya ta ti won si di oju opopona latari eso pe gbamagbamo ikolu awon agbebo ti wa poju ni ipinle ohun seri oju opopona marose mo kwa si bida yi in lo je oju opopona ijoba apapo lewa Nigeria ileyi ti won fide oro mule wi pe omi le ngbe awon arin ajo ni mo gba be koja papa julo awon ti ba nbo lati ekun iwo orun gusu Nigeria southwest ta se nlo si apa ariwa le wa Nigeria north gege bi iroyin si wa safomo wi pe gbogbo ona iye to wole si mo kwa gbogbo e lawon ti inu nbi ti won fe nu won ni won de pa pegun be ni okan lara awon ti nfe onu won yi Saliu Muhammad in lo fi di oro mule pe awon to je afurasi agbeban won to ji awon eyan meedogun gbe ni agbegbe kan ni ìpínlẹ̀ ọ̀hún ìròyìn òpin bẹ̀ wọ́n pe àwọn lájọ elétò ààbò wọn ò sì tíì rí wọn dúró láti ṣíde àkókò yìí ìdí rèé tí àwọn èèyàn fi jáde ta pé àwọn ọ̀kàlẹ̀ wa kọ́ agbera kán wọn kà wọ́n kó káwọn a mọ́ sunkún ẹ̀já wọn pariwo ta pé kí ìjọba àpapọ̀ nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ ọ̀hún kó lè gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ náà Muhammad wa tutọ́ òkè wí pé ìfẹ́ràn yìí ó mọ tẹ̀wájú ni òtítí ilé tí ìjọba ò fi dóòlà àwọn èèyàn ti ń bẹ lákàtà àwọn ajínigbé ẹnìkan náà tó ń jẹ awakọ ilé tó múrílé àbújá tó ń bọ láti ìlọrin tiẹ joy amichi iná ni ó fi ẹdùn ọkàn tiẹ hàn pé odidi wákàtí márùnún ni lòun ti lò ní mọ kwá nìkan tí ó sì wá sí ojútùú pé àánú tiẹ làwọn òrìbi kọjá bẹẹ in ló ké sí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà tí mọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún pé káyọ̀tì gbé ìgbésẹ̀ kan mọ́ kíá láti dóòlà àwọn èèyàn ti ń bẹ lákàtà àwọn ajínigbé ọ̀hún kí àwọn ti ń fẹ̀hónú hàn kán lè sinmi agbájá punch olóògbé ta.
1: ìwé ìròyìn the punch ọ̀nà ńlọ́tari ìròyìn ìrọ̀lẹ́ ayé yìí síta o eléyìí tí a tún ń pè ní gudugbẹ ní àhín wọn ni àwọn agbébọn eléyìí tí ẹnikẹ́ni ọ̀mọ bí wọn ti wá iná ni wọn ti yìnbọn pa bàbá àgbàlagbà kan ẹni ọdún 95 85 years ẹni tó yẹ pé òun náà ni akọ̀wé fún àwọn àgbààgbà ní agbègbè iyowa community níjọba àbílẹ̀ ìlà oòrùn àríwá òvíè ní ìpínlẹ̀ èdó wọn ni ẹni ọ̀hún iná ni wọ́n mọ̀ sí ruben òvíè ẹni tí wọ́n ni àwọn amọ̀kùnsìn kọ̀ ọ̀hún iná ni wọ́n yabo ilé rẹ̀ wọn ni méjì làwọn èèyàn ọ̀hún o tí ẹnikẹ́ni òsì mọ́ bí wọ́n ti wá wọn ni wọ́n lọ rèé bá nílé rẹ̀ eléyìí ti ń bẹ ní ìgúọ̀zà nítòsí ìkúhùn ní ìlú benin tí wọ́n sì rọ̀jàn rojo yiban fun baba ohun titi ti emi fi bo lenu e eni ti salukuro ile ise olopa ni ipinle edo ASP eno ikwedem ina lo fi idi isele ohun lo fi mule o bi pe koda eni ti se omo baba ohun osayo nbo owie ina lo wa fi oro ohun to ile ise olopa leti bi pe wa gbo o e mo rukutu re o pebe yawo loyi tona gboko boro mo se jere o won mo ti yin papa baba won le o iku edem lo sala yoro wi pe lojo gan ina la won ni ki awon ise ile ise olopa eleyi ti se yi won dada oni ki won lo sibi ti sele won sele o won ni gbon si debe awon sisi awon bo ye ka won se ko to di pe won gbe ara baba ohun lo si ibudo igboku pamo si eleyi ti nbe ni ile iwosan kosesegun ibo ti fast ile ti nbe ni ilu bini ye university of benin teaching hospital eni ti wa se alukoro fun ile ise olopa ohun o sala yoro wi pe ise iwadi alagbara o ti bere lasiko yo lati mo awon eyan ti an lowo ninu isele labi na
0: o da be jare ipolowo oja papapa ngba ta ba de le ka ipolowo oja wa gudugbe royin fun to so ni o nte waju nkan ni lagilu fm esun te ngbo wa

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ tó ń fi ọjọ́ ọ̀la tó dúró re fọ́mọ tó sì ń fẹ́ fò nípínlẹ̀ rẹ̀ iléèwé Graceland High tí mo fẹ́ júwe rẹ̀ fún yín o. Iléèwé tó gba àmì ẹ̀yẹ pérégedé nídìí bí wọ́n ti ń gbin ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìwé ìwọ ọmọlúàbí sọ̀kan àyàwọn ọmọ ni. Èyí làwọn akẹ́kọ̀ọ́ tó jáde níbẹ̀ sí yàtọ̀ sí tàwọn ti bòmíì. Ní Graceland High la ti ń kọ́mọ ní ìmọ̀ kọ̀mpútà àti iṣẹ́ ọwọ́ láti ró wọn lágbára. Àní laboratory, library tó kún fáfá fún àwọn ìwé, pápá ìṣeré tó tẹ́jú, àwọn olùkọ́ tó gbóúnjẹ fẹ́ gbẹ́gbà wo bọ̀. Bákan náà ni iléègbé tó ń bẹ fún àwọn akẹ́kọ̀ọ́, ẹ̀yin náà ẹ fọkọ ọmọ yín sílẹ̀ lónìí láti darapọ̀ mọ́ wọn. Akẹ́kọ̀ọ́ tó ń bomi ọgbọ́n àti ìmọ̀mu ní Graceland High. Ẹ lè rí fàmùrà ní Graceland High tó wà ní Wọ̀fọ̀ Olódùnbàdàn. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 08056179389. Ìdánwò ìgbaniwọlé sí nursery, primary àti secondary classes ń wáyé ni Sátidé ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún 2026, Sátidé ọjọ́ kẹrin oṣù keje 2026, Friday ọjọ́ keje oṣù kẹjọ 2026 àti Friday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ 2026 ní déédé aago mẹ́sàn-án òwúrọ̀. Iléèwé Graceland Heights, iléèwé tó ń wọ ọjọ́ iwájú tó dúró re fáwọn ọmọ.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Sprint Foundation. Tọ́jú ara rẹ.
4: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
5: Báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀, lẹ́gbà IBEDC tókìn yín.
5: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
6: iRecharge, sanwó iná ní rọrùn.
7: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
8: Ṣé gba àti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni? Ẹ̀mí olóòrùn yóò tó ń bàlẹ́ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026 pẹ̀lú ìpò Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ kò fẹ́ takí bí ìmà 2026 apostolic meeting. Ìrònú ìdàrapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù, ìwọ náà lè ṣèdáyọ. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting, it is a divine encounter with God through his anointed servant Prophet Akinbíyìmá. 2026 apostolic meeting, ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ní láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Yẹ̀mí olórí yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀ àtòṣìṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn. Igun's Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó o lè ṣe tayọ.
9: Wagyu FM 96.7. gúdúgbẹ̀.

0: wọn ní owó owó owó ní gbogbo ẹsẹ
1: owó owó
0: ayé ayé bẹ́ẹ̀ ni mi lè fọ̀rọ̀ owó sáàwàdà kò sẹ́bi sáàwàdà owó owó owó aṣọ àbúrò dẹ̀gbọ́n
1: bẹ́ẹ̀ni tí máa sọ ọmọ tí máa sọ bàbá dọ́mọ
0: ẹ̀ tó sọmọ jù bàbá
1: aṣọ ẹ̀gbọ́n dàbúrò
0: bẹ́ẹ̀ jó dé
1: ẹlẹ́dùnmarè mọ́jẹ́ ọkẹ́yìn lọ́rọ̀ gbogbo wa
0: àmì oṣù bàbá bá ti wá ń wà náà kí a mọ̀ wà lọ́nà tí ẹ ká wà lọ́nà ọmọlúàbí ni o
1: torí bí ọba sọmọ lúàbí ń bẹ nítorí
0: owó a máa tán lúàbí ni o kú
1: ọlọ́run kọ́ ṣàánú wa ni ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ Niger ibẹ̀ ni mo ti múrò ìmí ètò níwájú mi ó ń ṣàfùmẹ́ẹ̀dì mímọ̀ wípé ìkún omi alágbára ó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ láwọn apá abìkan ní mìnà tó jẹ́ olúlu ìpínlẹ̀ Niger ó sì ba ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá jẹ́ eléyìí tí owó rẹ̀ lé ní 100 million naira ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé lágbègbè náà ni wọ́n di aláìní lórí o tó ń kálukú wábi tí ó wọ̀ sí báyìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ló tẹ̀lé ojú àrùndá lágbára kan tó sì fa ìkún omi eléyìí tó wáyé ní agbègbè imani ní ẹkùn gúúsù mìnàlọ́hún àti agbègbè mi òṣìṣì tó jẹ́ àárín gbogbo mìnà gẹ́gẹ́ bí ìròyìn tó ń tomi lọ́wọ́ sì ṣàfùmẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ni omi yabò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ olómi yabò bákan náà àwọn nǹkan tí ń lona bákan náà ni àwọn ọ̀wọ̀n eléyìí tí wọ́n mọ yín ilé ká tó ń táwọn nǹkan mèremère míì wọ́n pe ṣẹ̀rí ní ilégbèé tó wà ní mi òṣìṣì housing estate tunga maitumbi kanchanga àti shango ní agbègbè ọ̀hún àwọn tó jẹ́ olùgbé ń bẹ̀ wọ́n wípé òjò alágbára òun náà ń ló wọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé àtàwọn fẹ́ǹsì àwọn ọmọ tí wọ́n mọ yín ilé kánú o bẹ́ẹ̀ ìní wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì ilé táwọn èèyàn fi ń ṣe ara rere tó fi ń ṣàgbéjì ara ìlómi ti wọ́ lọ àwọn èèyàn tó wá ń gbé ní agbègbè mi òṣìṣì housing estate pàápàá jùlọ tó wà ní eastern bypass ní mìnà ò ní wọ́n pe ìkún omi alágbára táwọn yìí ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn tó sì ba nǹkan jẹ́ púpọ̀ púpọ̀ wọ́n ní bí ṣe ń wó ilé bẹ́ẹ̀ ní gbé ọkọ̀ ó gbé mọ́ṣáláṣí dánwò ó gbé ilé ìkẹ́wò ilé ẹ̀kọ́ ìròyìn tẹ̀wájú wípé àwọn tó jẹ́ olùgbé yìí wọ́n di ẹ̀mí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ro àìsí ojúsàn omi tó gbọngbọ́n ní àwọn agbègbè náà eléyìí tó sì wá ṣe àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ kẹnẹbúṣẹ́ o tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà níbi tí wọ́n ti ń káwọ́ lé tí wọ́n sì ń fi ẹsẹ̀ rẹ̀ jẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: ọ̀dà àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun nínú àgbékalẹ̀ kan tí wọ́n pè ní operation enduring peace opep wọ́n ní náà ni wọ́n mọ̀ ti mẹ́yìn àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn kan wọ́n ní wọ́n ti fi ẹ̀yìn wọn balẹ̀ o ní agbègbè ìjọba àbílẹ̀ mangu ní ìpínlẹ̀ plateau wọ́n ní pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn ìbọn ak-47 ilé ìtọ́jẹ́ ti àgbélẹ̀rọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìní gbà padà lọ́wọ́ àwọn ẹni ibi ọ̀hún o nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ léde wọn ni ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún náà ló ṣẹlẹ̀ o lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àwọn tí wọ́n lẹ́yìn tí àwọn ọ̀dọ́ ní agbègbè ọ̀hún tí wọ́n fi ọ̀rọ̀ tó iléeṣẹ́ ọmọ ológun létí pé ẹ̀gbọ́ àwọn igbó kan eléyìí tí ó sopọ̀ ní kantoma buom àti jakẹ́tàì wọn ni àwọn rí àwọn kẹ́fì àwọn èèyàn kan o wípé wọ́n ń bọ̀ ní agbègbè ibẹ̀ tó sì jẹ́ pé kọjọ́ pé àwọn eléyìí ń lo oko àbí ń lodò nínú ọ̀rọ̀ ẹni tí í ṣe ọ̀jìnì nínú ìmọ̀ wòye nípa ohun tí ó jẹ mọ́ ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí zagazula makama ó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọmọ ológun eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí agbègbè maraban kantoman wọn ni náà ni wọ́n gba ìròyìn ọ̀hún o tí wọ́n sì ní intẹ̀sẹ̀ yìí ẹ̀sẹ̀ dà lẹ́yìn ọ̀rẹ́yìn wọn ni àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn náà wọn ni náà ni àwọn iléeṣẹ́ ọmọ ológun wọn ni wọ́n kán lù wọ́n ní agbègbè rangai ní mangu alley district lẹ́yìn tó jẹ́ pé àwọn èèyàn ọ̀hún ti bẹ̀rẹ̀ sinimá yìnbọn tako tako tako tí àwọn èèyàn sì ń sásàlà ṣùgbà wọn ni àmọ́ ṣá o nígbẹ̀ngbẹ́yìn nígbà tán iléeṣẹ́ ọmọ ológun tí wọ́n kán lù wọ́n wọn ni méjì nínú ìbọn ak-47 alágbélẹ̀rọ iná ni wọ́n gbà padà lọ́wọ́ wọn wọn ni ọ̀kan nínú ẹ̀ iná gbà lọ́wọ́ ẹnìkan nínú wọn eléyìí tí wọ́n ti gbẹ̀mí ẹ̀ tí wọ́n sì mú ìkejì lẹ́yìn tí ẹni tí ìbọn ọ̀hún bẹ lọ́wọ́ rẹ̀ to fi mole to si feyin gbigba mole to nti awon yoku won ile ise omologun lagbon be na ni agba ibon AK-47 ti o je agbelero meji ototo pada ti won si gbemi lara won ti won je odarun na
1: o da we je kemi na o tun mu mi ikoyin o iroyin le lo gbe mi lo si Eko Akiti nile ogbon aromi sale gbelegbe aro dede mo ja nibe ni mo ti muroyin tun kan mi loju gbere bi ekun eleji ile ti awon eyan ti n kawole ri ti won fi ese jele eledun mari ogun akawole fi ese jele aje o sele si wa o ile ise olopa ipinle Eko won ti jeri si ipapoda keko kan ti se ni odun metalelogun to lo si ile eko ofin yi tun be ni ipinle Eko Nigeria Law School Faith Alayede eyi ti won pe o dagbere faye leyin to bele laturi aja ile kerin ile alaja merin ile to wa ni ilegbe awon akeko tun be ni ile eko ohun to wa ni agbegbe Victoria Island Leko agbenunso le ise olopa ipinle na Abimbola Adebisi Jerry wi pe looto ni isele on sele tori pe won ti fi to ile ise olopa leti leyin ti won ri oku orogbe na to je akeko yi ni ile layika ilegbe re hostel ile ti o le mira mo ti kuku ti re o le mira gijimo pe pe Adebisi Safomo oro dimo wi pe erin to je matron yani ile eko ohun in lo fi oro tun le ise olopa leti o ile to se Safomo wi pe koda won tun ri akeko kan na ile ti won pe ogbemi ara re omo mo gbemi ara re ile to si ko iwe le nti e idi to won fi gbemi ara tun iroyin tesiwaju wi pe se ri isere to sele yi omo ki won ma wo ayika kan ma wa kaaki pe a gbemi bo kini tin sele won ni iroyin fi de oro mule bi pe ngba won ri akeko yi obirin won pe oro re bele ni laturi aja kerin lori otele won ti bele to bole tan bayi afi wo mu ile to si dagbere faye punch on loko kiledumare ko sanu wa amo wa re campus oju wa abore campus ke ko dayo ni o
0: nba mi ko di erin fun a
1: o di erin
0: iwe royin daily post ni ayin won ni enikan re o ni ipinle Eko ina ni won mo ti gbe digbadigba ninu agbareje leyin ti awako kan ere ti won odamo ti o fi oko gba eni ohun to si salo lagbegbe K2 eleyi ti nitosi ojota ni ipinle Eko won ni leyin ti eni ohun eleyi to fi oko gba won ni eni na lo je pe opolopo farapa ini nbe lara re ti si nbe ni ese kan aye ese kan run won ni ninu oro ti won fi lede awon osise ajo lasma ti won moju to ijagiri oko ni ipinle Eko ni won salaye oro wi pe eni ohun ti awon oti e ti mo koko eni to gba na won ni eleni ohun wa ko lo to si fi gba ko to di pe won ni loju ogan eleyi ti awon eyan bun awon loro na gbo tori pe awon eyan o le sumo ninu agbereje to wa ko to di pe nkan mi o pada mo se won ni lawon osise ajo lasma ipinle Eko ni o sare sibe won ni gba de be nkan ti se eni ohun koja werewere ni won si ru digba digba lo si ile iwosan lati lo ri gba itoju won ni amo sa o bi awon ti bi igba ti iroyin ohun ti n jade se ti gbogbo awon eyan ba ti n kai won ni eni ti eyin o fi emo kan eni ohun won ni won si n wa lasiko ta wa yi ni amo sa o won eni ohun be ni ile iwosan eleyi ti n gba itoju lasiko yi o
1: o da we je kemi na o tun mu eleyi papapa iroyin na lo n safomo oro dimo o bi pe ikọ agbarijọpọ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ yìí north west ilé ìtọ́pẹ̀ ní operation Fasanyama ó ní wọ́n ti dóòlà àwọn arìnrìn àjò tó jẹ́ 33 passengers tí wọ́n rìnrìn àjò kúrò lákàtà àwọn ajínigbé pàápàá jùlọ àwọn kan jẹ́gbọ́n tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ilé tí wọ́n ṣọṣẹ́ ní ìjọba àbílẹ̀ kan tọ́pẹ̀ ní sanfe ní ìpínlẹ̀ Zamfara wọ́n dóòlà àwọn èèyàn ọ̀hún lẹ́yìn tati gba fi tun leti tan lolobo ile tan si gbe igbese lati daju pe won ri pe awon to je arin ajo yi to fi ni tade eloku imo ti bo o ni won jade ku lakata awon ti won ji won gbe yi gege bi won se safomo bi pe awon arin ajo yi o ni won rin ajo nti won sugbon ti awon eko olohun ti won ti lo ni diburu ton lo sunade won won ni se ni awon agbebo yi won dana boya oko to ko awon eran tan wi ile to mu ki awon ko na ko so ijanu oko irun to si jaku lopo na lasiko na ninu gbolohun ti won fi ita lati pase ni to je oga leka eto iroyin fun iko agbarejopo mo ogun ti JTF ni Northwest Operation Fasin Yama iyan oga gun Aliyu Danja ile ti o fi di oro mule bi pe se ri owo keji omo ogun lekun omo pelu ifowosowopo ile ise olopa won na ni won lo si agbegbe Save yi latari isele jinibe to waye nbe ni kete ti won gbo ni oju aba meta Saturday Danja wa safo mo bi pe won si se ohun lai se pe enikan ni ninu awon to je irin ajo yi emi re bo sita bo farapa to won fini tade e lo pe mo ti bo ohun n kaloku lo pada sile e
0: ora iroyin eleyi na lo nbe rin je ti inu re si ndun ton da muso muso fun ile ise olopa orilede Nigeria tebi na si bere fun osugba teje ko ti oyo o won ni awon ise ile ise olopa agan ti ipinle Abia ina mo ti gba awon omo delengelenje mefa ototo le kuro lowo awon amukunseka eleyi ti won fe lo ri mo fi won se owo eru o ni ipinle Abia won ni koda enikan ile je ni eni odun mokan le ni 51 years old man ile ti po kore ni Nandi Lazarus eyun ti won ni lati agbegbe Mbado lo ti wa ni ipinle Imo won ni won ti fi kele ofi gbo na o latari isele ilomo finish owo eru ohun ninu oro eni ti se alukoro fun ile ise olopa ni ipinle na DSP Marine Chioma Chinaka lo salaye oro wipe awon osise leto abo ile ti won gbe kale lati mo gboju agan si wo daran ile ti won be ni agban ariwa aba won ni nikete ile ti won fun awon ni afin toni na la won di barako yalu won o lagbegbe urata ni lu aba won ni Chinaka ni o salaye oro wipe baba ohun koda ngba tan debe in la won ba awon omo mefe fo ohun ni akatare won ni lara awon omo na nla tri inena ogbuogu eni odun marun nwa ne ogbuogu bakan na eni omo odun meta ni o tema Amanda Iheke Emmanuela omo odun meta Destiny Iheka Emmanuel eni omo odun meje tema Anointing Iheke Emmanuel omo odun marun ati Iheke Obasi omo odun meje won ni nigba ti won bi kele ofi gbe baba ohun gbogbo awon omo na ina ni won ti da won mo pe eni bayi lele je omo ta ni o ten si koko wa won pada fawon bi won o
1: o da ja wo dide fuya lori gudugberun yin foto so oni be ba woju agun yin ri pe agun kan o ku bi iseju mefa bayi lati ikini lagelu fm okay to gaju ke titi gba ta tun pade lori akoto gudugberun to ba do lara agun 12 sa agun kan temi tayo oyi ladun aboro inu ko mi baba si wa nye ba ko lori gudugberun bayi Shina Alayo ati Shade Ajala alaja ni boloku
2: ni kin ti
1: ori ori afefe lori eto yin eto wa kin la ri gbo ni mi ti atu ti mo mo nkan tin lo lawon idile ko kan ta fi sari kogbo iri atayo oun la fi pade
0: e seun o titi ola ti etun ma pade awon akin akegbe wa abidemi loko temi akande iloko wa to bi mi lo mo ragba bi o ba se loro bo ba pe ti a ma se lojo ale seun uni yo san wa si dada o daro

0: my house yo. E kaabo si ori eso se daada la bayin ode odun bi oruko mi ni Oluwa niye Thomas Idowo mo ni alejo pataki ti won se ni ohun pataki lati so fun wa loni alejo wa e daruko yin fa won ara ile
1: mo ki ni le loko lodo ati leyin ode Tayo popo sisin ohun loruko te bi nje eseun popo
0: e kaabo alejo wa ki wa lo gbeyin wa sori eto loni
1: e se atokun ki to so n to gbe mi wa si ori eto loni mo fe ki mo gbe si to gbe mi patapata ki won mu bairo won ati iwe ti won fi ko sile tabi ko mo ro ba ni soro won ki won ko number isile
2: 08116443801 be kan si 08116443801
1: ni bayi n to gbe mi wa si ori eto re gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde ó ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ nìkan dẹ̀ ń wọ́n sí gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwọn náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó tó gbé mi wá sí orí ètò náà nìyí thousands of people are graduating every year they don't have job many are jobless so people even have job but they can't feed their family with the job they have a lot of people things are turning upside down in our country every time what are we doing what do you want to use to assist the government for everything we blame our government I want every head that is hearing me everybody that is hearing me I want you to write this number down
2: 08116443801 may I concede 08116443801
1: ọpọlọpọ gan níṣẹ lọwọ tó jẹ pé iṣẹ wọn ò tó wọn jẹ ọpọlọpọ náà ló sì tún níṣẹ lọwọ tíṣẹ rẹ tó jẹ ṣùgbọn tó ń gbèrò láti tẹsíwájú láti tún síwájú sí i àtẹni tó níṣẹ lọwọ àtẹni tí ò níṣẹ lọwọ ní àǹfààní yìí ló wà fún bẹẹ ni kí ni àǹfààní tí mo sọrọ nípa rẹ this is an opportunity we are bringing it to you at your doorstep just grab it once you lose this opportunity you may never gain it again that is the reason why you need to seize this opportunity it is free gbogbo etí tó ń gbọmọ pátá ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ tẹ ibi tẹ́ ẹ̀ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn text your name and your location to the number
2: 08116443801 lẹ́ẹ̀kan sí 08116443801
1: text your name and your location to the number orúkọ yín àti ibi tẹ́ ẹ̀ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá alára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni òun òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni òun ní àǹfààní tí mo fẹ́ jù síta ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni àfihàn ní nọ́mbà àti tíkẹ́ẹ̀tì tí ẹ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ṣe kó owó jọ àní ẹ mówó wá ẹyin rẹ ni wọn pa bí wọn ṣe ń san náà nu àní ẹ mówó wá o ohun tí ò bá sì ti ná yín lówó kò nílò pé kó tún náà yàn lẹjọ bẹ́ẹ̀ ni ẹyẹ kan wá kẹ wá fi tara yín gbọ we are going to train you how you can gather money in this company own your life enterprises limited and you have chance to speak with our boss ambassador Ayodele mo sì gbàdúrà wípé gbogbo ẹyin tí ẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóṣù ẹ ṣe ìdìtẹ̀ fi wa lórí ètò náà nìyí.
0: ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó mọ tàtà pèsè lórí ètò lónìí nọmba ọhún mo ń fẹ́ kẹ́ ẹ tún máa ń pè é lẹ́ẹ̀kan sí i fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé ẹ tún bá wa pè é lẹ́ẹ̀kan sí i.
2: 08116443801 lẹ́ẹ̀kan sí i 08116443801
0: ó dàbọ̀.

0: Ajuki.
1: Ẹ káàbọ̀ sórí ètò òkè làrígbọ́ nìkànnì Lagelu FM 96.7.
2: Olómi jọwọ́ ó jẹ́ ká jọ máa gbádùn.
1: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
3: Àgbà kí ń wà lọ́jà.
1: Níbi gan-an lẹ́lẹ́dùnmarì sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí ẹkún kalẹ̀. Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagelu 96.7 FM ẹ máa bá wa ká lọ.

0: tó bá bèrè bèrè kan lọ́wọ́
1: rẹ̀. Irú bèrè wo nìyẹn náà?
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn
1: ṣé yóò ní dáhùn?
0: Yóò ní dáhùn?
1: Ǹsọ̀lẹ̀.
0: Ṣé bí bèrè ni mo sọ?
1: Mo ń gbọ́.
0: Tó bá ti jẹ́ pé bèrè ni, ó yẹ kó lè ní ìdáhùn.
1: Gbogbo ìbéèrè kan ló máa ń ní ìdáhùn ni mo ṣe bèrè.
0: Kí ló dé?
1: Ó yà Ǹsọ̀lẹ̀.
0: Ó dáa. Mo fẹ́ kí o gba ẹnu àwọn èèyàn rẹ sọ̀rọ̀.
1: Ok.
0: Pé ní gender ti yìnyẹn, kó o gba ẹnu wọn sọ̀rọ̀.
1: Ok.
0: Àwọn tí ẹjọ́ jẹ́ akẹgbẹ́, tẹ́jọ́ jẹ́ ọkùnrin papọ̀.
1: Ok.
0: Tẹ́jọ́ jẹ́ baálé ilé. Àwọn obìnrin kan sọ pé báwọn bá tiẹ̀ fẹ́ béèrè owó lọ́wọ́ ọkọ àwọn pẹ̀tọ̀. Àwọn mọ̀ nílò nǹkan báyìí pé aya àwọn ò sì mọ̀ ṣe kì.
1: Nígbà tó jẹ́ pé
0: èmi wá béèrè lọ́wọ́ àwọn gan pé kí nìdí tí
1: ayọ́
0: fi lè máa ṣe kìkìkì nígbà tí èèyàn ò ní ẹbọ ní ẹrù.
1: Àbí
0: ikán ní kíni ojú tí ọkọ òun kọ̀kọ́ náà báyìí pé ẹ̀yin ojú ẹ̀yẹn báyìí akọkọ gbé fẹ́ kùn àwọn agbátẹkùn alẹ̀ mọ́ tiẹ̀ pé a wá béèrè pé ṣé ẹ̀yin tiẹ̀ ní nǹkan tẹ́ ń fọpọ̀ lọ rò rárá ṣá. Ṣèbó rí pé òun ṣe ẹ̀sánwó gbá ṣèbó rí pé òun lòún sanwó àwo ṣèbó rí pé òun sì nílò kíní kan ìwọ náà tí wá gbé tiẹ̀ wá. Mo wá wò wípé ṣé káti ẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni ṣé àwọn ìyàwó ilé náà pọ̀ sí lára bùkátà yín ni.
1: Ṣé ìbéèrè rẹ̀
0: ṣé orí pé béèrè yẹn ti pé méjì?
1: Ṣé béèrè rẹ̀ o ti.
0: Àwọn akẹgbẹ́ mi tí a jọ jẹ́ obìnrin mi tá a jọ jẹ́ ìyàwó.
1: Ìdí tó ju ọkọ wọn fi mọ́ sọ lọ́sẹ̀
0: o. Ilé ọkọ wa àwọn kan sọ pé o táwọn bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọkọ àwọn pé àyà wọn ó sì mọ ṣe gbì igbì. Mo wá ní kí ló fà náà fi wá ṣàlàyé yẹn. Ó yà
1: mo ń dáhùn ìbéèrè yẹn.
0: Olúwa ṣe a dúpẹ́ pé àwọn ìbéèrè ní ìyá.
1: Ibi àkọ́kọ́ tó ti bẹ̀rẹ̀ o pé wọ́n pé àyà wọn ó sì mọ ṣe gbì igbì. Ohun táwọn náà kọ́ lẹ̀ tó dàbí slip àwọn oní tẹ́tẹ́ oríire tí wọn ìjà gbọ̀nà ó tó kó kọ́kọ́ dẹ́rù bà wọ́n.
0: Torí
1: báwọn gan mọ̀ pé ní táwọn dì í lọ bàbá alágbájá yìí ẹrù ńlá ni tó ṣe é ṣe kágbára rẹ̀ ọmọ
0: kan. Àtẹni tí ò bá di ẹrù náà tó yẹ pé bóyá ìbéèrè kan ní fẹ́rẹ́fẹ́ pé.
1: Kàn lè fẹnu sọ wẹ́rẹ́ tó jẹ́ pé tí yóò padà bá jáde. Bẹ́ẹ̀ ni wọ́n pẹ́ ẹni tí ó pé ìyá alágbájá bímọ o kò yọ bímọ o ìyá alágbájá bímọ o tó bá jẹ́ wákàtí mẹ́jọ nìyá alágbájá fi rọbí sọ wọn pé kò ka gbogbo eléyìí mọ kò sọmọ nínú ọrọ ó kàn sọ fẹrẹ pé ó bímọ obígbà tí ó kàn wọlé báyìí tó sì bọmọ lẹgbẹ rẹ àbí òyọ kò ní mọ bí ìrora yẹn ṣe rí wọn ni akẹyin jẹ kò mọ pé tibí ń ro adìyẹ ìbẹ̀wò àkọ́kọ́ níbi òní aláyàjìjá gbìgbì máàn yẹn náà kò yẹ tẹ ní ojú ẹ ó yí padà ó dàbí tẹkùn àbí
0: ẹsẹ náà ẹyin ojú tiẹ ó kọkọ gbé fẹkùn ó wá sáré mú tẹkùn ó wá sáré lẹ mọ ojú ara rẹ torí pé wọn béèrè pé àwọn nílò ìrànlọwọ
1: bí owó ọpọlọpọ wọn ó ṣeé ṣe kó jẹ pé ẹ ti béèrè a ẹ béèrè b ẹ béèrè c ẹ béèrè d ẹ béèrè gbogbo ẹ títí ngbẹ ka ti english lórí pé mo kópọ nísìn a b mo tún fi c ẹ kó gbogbo ẹ pọ ẹ kó ti èbó ẹ kó ti yorùbá ẹ ka alifábẹẹtì gbogbo ẹ pọ ẹ ti béèrè ẹ ẹ ti bá ta kọkọ ti a ẹ bá dé bi yí ẹ bá tún mẹnu lé títọ ọhún ngbà tó wá rí pé ó tún wá fẹ dé bi èyí tí ó gbẹyìn lọhùn mo náà wá wò pé tọ èèyàn lè ní náà ọkàn wọn bí mi ẹ mọ pa mí dànù èmi náà sì gbọdọ jèrè ara mi àbí inú gbogbo fíìmù tó wà nílẹ èèyàn ó jèrè ara rẹ òun náà ó sì tún jẹ kí àwọn tí ń bẹ láyìíká rẹ gbogbo kí wọn ó jèrè rẹ
0: lápá àwọn tó ní
1: èyí tó wá lékè
0: gbọdọ kọkọ jèrè rẹ náà
1: tó jẹ ìlékè ọgbọn níbẹ ni ti pé ó rí pé téèyàn bá se ọbẹ sọ fún mi ẹni tí kọ́kọ́ mọ jẹ́ nù ọbẹ̀ dákọ̀ ẹni tí kọ́kọ́ mọ jẹ́ nù
0: ọbẹ̀
1: ṣe ẹni tó bá se ọbẹ̀ ni
0: ẹni tó bá se ọbẹ̀ yóò kọ́kọ́ tọ̀
1: ìsásùn ni
0: tí
1: ń se bẹ̀ ni yóò kọ́kọ́ jẹ́ èyí tó sì da tó wù ni ó mú bẹ̀ kódà ká pé ìwọ tó ń se sí tí ó mọ̀ mú lati bi o ti bere si da epo zina ni o ti ma bere si mu ndo o ba fe ran be bayi bayi se o ro pe o mo mo o fe jo na ma pe ni rara
0: o na je
1: o yo ti en be ni bo se fe yo yo so nto e abi o yo ba eh okunrin ni kokun yen tin se obe e wa pe e fe te abi en non stick kinikan le fe vi dana onirara e koda sinu koko titi ton ton pe ko yo ton pe on gangan ni koko yi ko na kokko gbadun okunrin yi si iran ti se be mo tele sugbon lori list ti e mo gbe wa yi opolopo na o fi ro pe bo wa ti wa sise lo o gbe ohun ni ku o o le ya si ibi kan to je pe yo ri na ko owo yen de odo si to yi o fi ni ko ti won ni ran ti ran se pe yin le pe eh mommy lagbaja daddy lagbaja subu titi o ko yo pe a ti e mo boyi oju na
0: eye eyan mi se ngbo
1: abi o yo yo wa wo pe to ki okunu won fi gbe tita owo to n fe mu re le fun yin to n ba wa la lafia lo won ri mu de
0: ile
1: yo jeun yo toju are
0: a je pe wule da na gan ko ni kaluku gan kokko mo toju are
1: na ta wa ni ka ta ni ego ta ni olomo se ala futun abi eyin arindin ti o mo pe ohun kokko toju ara ohun eh yo ba oni bi na ba njo ni tin ju omo eni bo won se mo so
0: ah tara won won kokko gbon
1: tara won ni eh won ni tara eni la ko gbon
0: tara won kokko gbon
1: ki so oro abo si oro gbon ni
0: be ni o
1: abi o yo to ba je mama na lo roja to lo nitori pe kan mo le jeun ohun ni ni se ki le fe eme yi wa ko to se to ti pe leyin abi o yo sugbon tori pe kan mo o jeun ohun gangan o je loja bo yi ba gbe bo ni o se kowo yen de oja olomo ja de le fun mo mo je ko je pe eh won se se mo to eni eleni ni o towo bo inu opo wa ti o ko gbogbo nta pa asise fun fo mo ma la olohun
0: amen
1: eh eh nti emi winu ah baba yen na eyin le je ki oju won mo pon yes
0: no na wo tun ni tori e la bi ona bi
1: an so njo si lori eto ina lajo wa lojo yen enikan ni o ti bere pe o fi owo sanakun gbogbo nto si
0: oni to ran mi leti ni gba to je pe oto le nto da sana ta kan de se le ya si be pe dakun e je fun mi sana nbe ni ma ba ri yin to de don don de ri pe gan gbogbo bi mo se nsi owo sile gan
1: ma yen de ti ko owo sile fun yin o wa lo lo wa de le to ani e ah igba de ti e lo ni aro yen a ti gba pe a si owo isana mo
0: se gbogbo ana la nsi owo sa
1: e ba nsi transfer owo sa na to ba tori pe mo pe yo lohun ni cash
0: tori e loju yin
1: fi ro oju oni ma yan fi wo e
0: sugbon
1: ma pa
0: mi awo so pe ke ku ko pe wa na ke ku sugbon temi fe fa yo ninu oro ni lobe nijo ti won ba ti fa wa le yin lowo bayi pe ile oko re ni wo dada o ala ni re o woju e dada o iwa be ke yi o oko ere o baba re nu ohun la lase gbogbo bi to wa si ni ko joko si ni ko joko si
1: bẹẹni bẹẹni
0: ti o wa ni ko dide nbi kan latara oda lẹbẹ ni ko ma seyo si
1: bẹẹni
0: ibẹ ni ko ma se gasi
1: bẹẹni
0: e
1: si n se
0: ejo
1: e kuku n se nitori olohun
0: a le sele to je pe baba o wa le gbe bukata
1: baba ko le gbe bukata
0: ti oju baba o wa mo pon
1: oju baba gbona
0: ba gbe bukata fun
1: tori pe won fa yin le wa lowo won ni e pa wa tabi oye
0: se ta ba nbe nkan o ti di pipa nu
1: te ba bere to ba tin de bi kan o ye geyan na mo oda nisin mo gbo so mo pe oro yin dabi eni ti won fun ni blank check so we do wo ti won oko iye owo kankan sinu e ko lo re ba bosun nisin pe to e ku odun o e ku aye ojo bi yin o kini kan ko wa o pe ah o da si mi gan o mo ranti ayeye ojo bi mi ni gbogbo gba inu re wa yo o wa fe fun o lo o wa mu so we do won o bu won mi sale
0: covid 8 si
1: koda leyin pe o ko ko re siwaju
0: o si buwo lu sale
1: o si gbo nton yo se le
0: o ni to ba wo
1: lo kon to ba wo obe gbaye to ba fe abi oyo eni to jomo lu abi to ri e pe yo mo wi pe idewo kan abi oyo
0: o
1: wa ni kan bu eni to fun olowo un boya n tin be la account yen ngba na owo ni kan lori ati bank e
0: owo ni kan lo mo
1: teni e ba wa je wi pe n tin be nbe boya boya 2 million naira pele lo ni me o wa wo pe ah bi mr boss o se ni owo to won ni ki n kon to wo mi lo ba ko 10 million ko ba mu de bank kini o se le si your bounce
0: mo te le koko da yan joko na
1: won poko pe ma check ti check mo si so ton ba ti wa se yen ton wa wa ni ko da pada si be si odo eni yen eh
0: te tori owo won
1: se won ti eni ton to se le sowo li lo pada sodo bosun bo se feran e to tele bo ni o se feran e si to sabuku ko un un to se le ni pe iru mo yen na mon oko ya o se fe han le mo ohun na ti mo ba po e se ri eyin na si ri eh sugbe pe tori pe a nilo kankan eh ni wo
0: o ya kile
1: eh
0: ya lo
1: eh ni wo nkan to ti se opolopo yin
0: e kuku se ma ro jona nu
1: ba je
0: pe ko si nkankan fun yin
1: gbo mi
0: be de ita ma nso
1: gbo mi
0: ita ma nse ro
1: so bi
0: opolopo yin na
1: iru mi sabo ti mo vi se
0: afuni mo wo be
1: ere nisin
0: e mo funi mo wo be nta e o se don le ogbe ni kile
1: iru mi sabo sun nisin ti salary won to ba je 1 million naira eh e si ri wi pe laarin boyo se meji le fi na 1 million yen sugbon leyin e mi sabo tun mo wa salary ede o tun fun yin lowo o tun fun yin lowo o tun fun yin lowo e fe mo ogbon tin ta te fi ri yen
0: ko le jale asamo
1: e gbo
0: abi
1: e sa mo pe o le jale
0: ko le jale e jo ekile ah oro yin on gan na gan ti e sa ti gbon le sa iyan kegbe mi
1: igba ta si bere rin ajo ore la fi bere
0: abi
1: igba abi ke gan ti be mo boju o bi ota bayi
0: igba yen gan ti opolopo wa ba nfe so pe ka bayi gankan je no akilo sele
1: iwo shi ti e se bayi na abeke
0: change na no ma o le ra mi na ah asio si ke gan ba wa ara
1: asio
0: wo pada asio wo do wo
1: o ti si reality
0: ngba yi
1: abi o ye eh so mo pe igba ti wo na mo wa
0: kini mo wa dale
1: bayi o pe to ba fe wa awo tele tuntun lo ra
0: emi o sese lo
1: lora ti gbogbo e o mo kanga
0: emi o sese ra
1: to tuntun la to kede le
0: emi o ni sese ra n to ba wa le ni ma lo
1: ni ti mo n wiye mi
0: ehn o
1: abi oye o
0: o han ni isin
1: sugbo ni isin se be lo n se
0: eh ngba to je po
1: olu emi gbo ba wu o lora bo ra gan oluwa ti e le momo
0: eh se o mo wi pe kolo o sa je ka sa ri birede si
1: ti mo n winu
0: te ba ri birede si yo ran yan de bi awo tele o so se lo mo ra mi
1: ojojumo gan ni ka e kuku fi se
0: ti awon kan to je ama awon kan to je pe
1: kini
0: o kekere lebe lasan gan oju won ti pantan
1: kini tori gba ti awon eyan wa loju ona ko yo awon kankan wa to je pe emi won so fa awon eyan legbe mi pe ko lo titi owo awa ni wa nfa o lowo e wa jo nfa wo ara yin kiri
0: ori
1: ori titi
0: wa ma ko ba won ile
1: le o lo titi
0: iro ni gbogbo gbogbo e ko ni go lati si
1: etan ni je be
0: o wa bi bo subo e wa yin bi mo ba nlo awon ati awon won jo ma nfa ara won lowo ni iwo lo le se
1: be li so
0: bo le se da
1: ke bo su gan so bo pe be li
0: mo nfa ara won lowo
1: be li ti
0: tamode ti kule
1: iwa ti
0: iwa ni amoru yin
1: girlfriend e ba nlo
0: be ni kile gbogbo ara le
1: sorry ti boyfriend yin to ba nba yin lo sister te jo njade o lo ma ba yin gbe bag mo so fun yin pe ko lo titi
0: iwa lo mo ma ba le ole
1: te ba ti fe e mo reti e
0: iwa lo mo
1: okay e ma eat out bosun
0: ko si to ke
1: won ma eat out
0: wa lo si eat ko si nkan to ke
1: lati je orisirisi you know te ba ti marry ko lo titi
0: iwa lo mo iwo ni yen
1: reality aye niyan
0: o le so pe tori bi wo se nse le aye ti to ti wa sare di akago
1: ejo ejo ma njade ere ajoko oko e ma ajoko ara nkan to ma nje ara nkan to ma mu ejo ma njoko to ba ya ko lo titi
0: ko le lo titi no bo mi o si nlo titi nile awon eyan
1: ko lo titi
0: ile yin oni baje
1: e ma je atara
0: wa je e ma jo ba be je fun iru yin na le ma so pe ah awon okunrin mi ga awon kan ma wo kon
1: eh
0: iro yawo e jo jade nu ka bayi
1: eh
0: yawo wa mu omo
1: eh
0: o wa pon omo wo ba fa bag
1: eh
0: abi pe elomi okunrin ogbogbo iru yin enu iru
1: yin kini yen o lo titi ni
0: enu iru yin na la si wa npa pe okunrin mi awon kan ma wo won ni pe mi awon oropori won pe wa mo mo bayi wa gbe seji ka ba yawo won wa ko
1: bag ko se ni to so yen
0: pe
1: abi oye apa to mo ba ti je pe okundun ki baba e ma gbe abi oye sugbon gbogbo okunrin ko ni o moja
0: e wo
1: ti o pon mo
0: ile teyin oni baje agba olodun temi ni o de ni baje
1: ami
0: be se se yen ma se lo olodun oni gan wole alowo
1: so pe ko lo ti ti
0: olodun oni gan owo le wa lowo olodun
1: fa ti gbe awo awon omo mi bi ndaru lososu
0: e wo ni ko lo ti ki lo je wa
1: ki losu kan
0: nigba te mo pe
1: ti wo bi tuga
0: e pe ma so fa awon omo ti yin sin
1: pe o ti si reality oda oda ma gbo
0: e ma se te ni
1: pada ma yen to ma hanrun to hanrun nigba te wa loju ona to je ipe gbogbo ogbon ti o fi ni harun to ba sun losan lo manda igba to ba de li e wa pada ri reality yen

0: ẹ̀tàn baba jẹjẹ abiwa pele mo ki e ka bo sori ki la ri bo losan e je ka lo sodo Mr. Bosun ka mu seje loju oja ta ba pada de a pada wa sinu ki la ri bo gan ni ta ro ni le mo nkan ti a wa fe ri bo gan lori eto loni sugbon e mo gbagbe o ko lo titi
1: wa la re o so pa le so kan ni
2: Ki lari gbo leto lori lagelu 96.7 FM e ma ba wa ka lo
3: Lagelu FM 96.7
4: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
5: Ẹran o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idi niyi ti oba o kese si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo kunrin o ma mu na lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan ese kan o gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo
6: Gbogbo eyin obi ati alagbato tun fi ojo ola to duro re fomo to si nfe fo ni pile re ilewe Graceland High ti mo fe juwe re fun yin o ilewe to gba me yo peregede ni di bi won tin gbin eko ile eko iwe iwo omo lu abi sokan aya won omo ni eyi la won akeko to jade ni be se yato si ta won ti bomi ni Graceland High lati n ko mo ni imo computer ati si owo lati ro won lagbara ani laboratory library to kun fafafa awon iwe papa isere to teju awon olugbo to gbonje fe gbegba wo bo bakan na ni ilegbe tun be fun awon akeko eyin na e fo ko mo yin sile loni lati darapo ma won akeko to nbomi ogba ati imamu ni Graceland High eleri famura ni Graceland High to wa ni wofo olodun badan fun ekurere alaye epe 08056179389 idawo igbaniwale si nursery primary ati secondary classes n waye ni saturday ojo kesan osu karun 2026 saturday ojo kerin osu keje 2026 friday ojo keje osu kejo 2026 ati friday ojo kokanlelogun osu kejo 2026 ni dede ago mesan owuro ilewe Graceland High ilewe to nwo ojo waju to duro re
7: Labbaik Allahumma labbaik
8: Munadi Ali Imam Travel and Tours n dupe lowo gugu eyin te baba ni lagbo haja ti umura amariri yin o ile se n fi gbagbo sanwo maka sanwo umura sile ise wa to na won si je ka wa na jampa yin fun gba kankan ri ese o alo to lo ni o ma je o awon fi asiko yi kede ijoba Saudi Arabia ti fi gbede kesi oro haja ti umura todun yi to ma je 26 September 2026 gugu eyin te wa fe wa lo si haj e je ka ite ma wa sanwo sile to di September 20 2026 owo haj todun yi ni o ma je 8 million naira ninu ele o ti gba visa Haji get accommodation maka ati Medina pelu jije mimu baba nbari ni pe PTA wo down na ni maka afun yin ninu 8 million naira yin sara sasa kan suwa lori itakun agbaye www.manlatravel.com telephone 08057522230 tabi 07026862751 agwani number 1 Rando Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan Gasoping Complex, Iyanago, Idiroko, Boda, Ogo State, Millions Multipurpose Plaza, Michael Colioso Expressway, Ajegunle.
9: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
10: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
9: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awu gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele for the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan ku raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
11: Sky
10: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
11: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
12: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
13: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
14: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
14: 0807-112-4000.
10: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

pẹ̀lú gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ mi ń sọ oríṣiríṣi èrò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ìgbéyàwó tí mo ṣe pẹ̀lú abẹ́kẹ́ ṣé mi gan ò tí ṣàṣìṣe lórí ẹ̀ báyìí àwọn èèyàn kan mọ̀ mí mọ̀ tó jẹ́ pé a jọ jáde níbi tí mo ti máa ń rí náà ni tí mo wá ní òun ni mo fẹ́ fẹ́ tí mo dẹ̀ fẹ́ wọlé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń sọ fún mi mo ti ẹ̀ mi ò fara mọ́ ẹnu tí bọ̀sùn fi máa ń sọ̀rọ̀ ẹ̀ pé ọmọ orí street yẹn ló gbé sílé níyàwó àndọ́dẹ retí pé mi máa bẹ́ẹ̀ bọ̀wọ̀ fún obìnrin yẹn o ti ẹ̀ sọ fún mi pé ó likely kò jẹ́ pọ̀mọ́ ẹ̀ a tún lọ máa tún iṣẹ́ ẹ̀ gbé gan pé ṣé mi ò kí n jáde ńlé pé àwọn èèyàn tún lè máa sọ pé kó wá bẹ́ẹ̀ kó tún máa lọ kó tún lọ máa gbowó pé kò sí bí mo ṣe lè tẹ́ lọ́rùn tó àtẹ̀sẹ̀pọ̀dọ̀ ọ̀ní ti ń fà á ọgbọ́n wo ni mo máa ta sílé náà màá wá nǹkan ṣe lórí ẹ̀ èmi la láti ṣe.

0: ni mi mo fe ki n se bayo mi mo mi mo bi to tun fe ki n doju ko bayo mi o de mo bi to fe ki n lo bayo emi ti mo si wa si bi ti mo ti bi mo
1: ni pe
0: kini ki n se
1: ti lawyer ba ti pare ise lori iwe ta ma fi tuka
0: jo kilo fe ni ki n tuka fun kilo ni kilo fe ni ki ma lo
1: fun
0: kini mo se gan
1: towo bo we yen
0: iwe wo ni ki n towo bo
1: je ki opin deba
0: kini mo se gan
1: awon me
0: ah yeah wa se fun mi gan wa bu ala ni ko da
1: ale raye ma sise
0: ki se won ni mo so pe mo fe ma se
1: mo se ri ni e
0: o ri nkan kan lowo mi o gburo nkan kan lowo mi
1: iwo na bi gbogbo awon eyan boya okunrin to ri e pe
0: ha
1: o le gbaru e laya laya pada
0: mo de wa bere na lodo e ngba yen pe gba to wo mo mi
1: pe ala
0: ni ki lo sele
1: mo gbianju e ni
0: ma lo o
1: mo gbianju e tori won ni
0: mo ti wa yi so ma le gbe bayi
1: won ni teyan ba ri obirin mi ti anje to ba so pe o fe yo ninu iya
0: eh
1: o ma pada fa iwo gan wonu iya yen lo
0: se mo wa ti fa e sinu iya
1: bayi o tin ti mi lo be nibo
0: nibo ni mo nibo wo
1: single guy eh
0: ala ni
1: 0912370877 mo gbodo wa gbadu lati tun fe
2: lato yo
1: ko ma fun kakati kan sa so leyin kule
2: ala ni
1: e se to
2: lato yo ala fin
1: e ka so
2: ah a ti so ko pada dara eledi na mi
1: to eyin na nwo mi
2: to yi ko si te ba se toju elede to to ba wa ninu isi te ba fi le si won le bayi inu e wo fo na tu pada si ini owo abeke jomo ki owo e jomo o ibi to ti mu na lo da pada si ko si ma jo han le mo o okan le bale
1: e se
0: se ti ko ri nkan kan lowo mi
1: hello
0: eh
3: hello ala ni
1: e ka so ma mi
3: o ba yi egu egu temi ma pare won ni ko ma para re
0: ah e ba mi be
1: ma para mi
3: ni ni suru ni to ti ri e ni won ro
0: ah
3: o di wu lo bi fi o
0: ah
3: ah bele o ma ti bi ra ko ko ya da won pa ya da nti o ma kan ri o ko nbe ko ha ele mo ko won to fi lohun ni lo ko se ru e
1: ko
3: ba fi lo e je je lo de
0: ma mi o do ma ni ti ke
3: o ma fun na ni ma pa re ni mo to yo bi
1: ko ma sa so ko ma to so labor ko ma fi clips si
3: o nzo fo ti ona gba be lo
0: ko ni ni mo dahun si ba
1: to ba wo okunrin latoke bayi dele
4: Alaida ni yin.
0: Bẹ́ẹ̀ni. Ejo ta lo nsọ̀rọ̀ bo lẹ si nsọ̀rọ̀ ejo ẹkan ma mi bẹ mi mo nti mo se fun.
4: Alaida ta ọkọ lati ta gba.
1: Ije mi ati ewu le ti pari na so mi o reti ko sọ̀rọ̀ to da.
4: Pari.
1: Yes.
4: Nigba to ri. Ki lo de to se mu o sa mo bi o ti ri.
0: Abi.
1: Mo lero po e o ma se omo jeje ni ko de fọwọ si bi to won gbe.
4: Ki lo wa ba lo wo e.
0: E se. Ibere to da joba mi down bere yen.
4: Iyan me saso.
1: Leyin kule nebo.
0: Ah.
4: O sun pro, o sun se ko le sele.
0: Abi.
4: O ma sun aso ti pe ko to le ri bi sa ti.
1: Hmm.
4: Eh?
1: Leyin kule nebo to je single.
0: Ha.
4: O da ibo ni ko ti mo rin.
0: E se. E kan ba mi bi kini nkan to ba fe.
1: Ninu leta afowo gba ni mo fe ko ma wa.
4: Okay, inu le ko ma fo so mo, te wo lo mo lo saso
1: to. To ba fo so mo ni ko ma saso seyin odo nebo mo.
0: Ibo wa ni ki ma se si.
1: Wow, gbon mi ta si.
4: Oye ko ni
1: amoju
4: kuro ni o mo bi to si
0: eh
1: ki mo gbo gbi bi o se n gbe sanle bi opele ki mo wo be
0: abe ri mi ni
4: iwo ko pelu mi so somole
1: oju re ni oju e mo se se loju e mo se se yen
0: abe ri tori bo ti ibi to ti mu mi yen wa ni wahala wa de si bayi tori bi to ti ri mi yen bayi wa ni o mo ma fi zoro zo luwe lojojumo
1: ata gogo a ma lo ko ti e mo nkan to nse mi nti e soro niyan
0: hello
5: e kasun
1: ma
0: e kasun
5: aduni lo soro
1: ṣe sáà dúní mo máa ṣàṣìṣe kẹ.
5: Jágbọ́rán jàre.
1: Èmi.
5: Jágbọ́rán. Sẹ́ẹ̀rì ẹ̀yin ọkùnrin, ó máa kú díẹ̀ káàtó fún yín. Ìgbà tẹ́ mọ̀ pé máìndì yín ò lè gbé.
0: Àbí.
5: Ẹ ṣì ń predict mi, ẹ ń rò lọ́kàn ni. Why are you men like this?
0: I don't know. Nkan
5: tẹ mọ̀ pé ẹ lè fífún ẹ lè ṣetán.
0: Àbí.
5: Ẹ wá gbé wọlé tán. Ṣé o pé nǹkan tẹ ṣe nísìnyí bí is a disgrace.
0: Ṣé o lọ sọ
5: ẹ ti rán filẹ̀ níbi tó wà?
1: Nkan
5: tẹ mọ̀ pé ẹ lè ṣetán. Ẹ rí okay fọ. Kí ni nǹkan tó ṣe gangan?
1: Tó ṣe gangan.
0: Ẹ ṣe ẹ mọ̀
1: ládùúrú ẹjọ́ tí mo tò sílẹ̀ yìí.
0: Àǹtí Àdùnní ẹ ṣe.
5: Ẹ wo
0: kí ni mo ṣe?
5: Ẹ lọ lẹnu ẹ lọ jókòó. Ẹ wo àǹtí
1: Àlàbẹ̀kẹ́. Ẹ má dìde yóò lè.
5: Ẹ ní dáàmú.
0: Ami.
5: Ẹ kú ètò.
0: Ha.
1: Ṣé bá ṣe pa sáwọn tẹ àwọn tẹ àwọn ọrẹ ni ẹ? Ṣé bá ṣe parí? Bá ṣe parí ọ̀rọ̀ náà ṣe ń ṣe parí ọ̀rọ̀
0: yẹn.
1: Ẹ n ẹ ṣe.
0: Ẹ ṣe o bàbá mi mo máa dúpẹ́ o. Kò rí mi nǹkan táyé mi mọ̀.
1: O yẹ kí n dúró dìgbà yẹn.
0: Ọlọ́run tẹ́lẹ̀rí látìgbà tí mo ti fẹ́ bẹ́ lànà tí mo ti bímọ fún. Mi dọ́dọ̀ ọkùnrin mi mọ̀ mi ò mọ tó fẹ́.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ ṣe o.
1: Ẹjọ́ ń jáde ni. Ẹ ṣe. Ẹ ṣe.
0: Bóyá kò dé bá mi ta okùn sínú sitting room kí n máa fa àjọ síbẹ̀.
1: Lórí Facebook ni pápápá gbogbo eléyìí tó ń sọ yẹn ìyẹn tiẹ̀ ti lọ náà torí pé mi àti òun ṣọkọ àti ìyàwó mọ́. Abimbola Olugbenjo ẹ ṣe láti ẹyìn òní fẹ́lẹ́lẹ̀ ń bá Olúwa fi Káyọ̀ Akínwùmí Olúṣọlá.
0: Wọ́n ní
1: ọkọ̀ Àlàní, thanks for representing and defending women well. Tell them o, they should let us breathe. Welcome on board. Ẹ ṣe. Bákan náà, Àǹtí Àbẹ̀kẹ́ with her high service love, Ogunsola Michael. Engineer Arikewuyo Ọmọ Alaja ẹ ṣeun. Banki Adetunbi Honoree Ọlá. Adéwálé Joseph Àdúní Adéṣogbe ni wọ́n ní ẹ̀ka àsìnkú ètò Mr. Àlàní. Ẹ má ní lọ́kàn mọ́ pé ìyàwó yín padà lọ síbi tẹ́ ẹ ti rí mọ́. Èsì tí wọ́n ní ẹ má fojì Peter ẹ ṣeun. Wọ́n ní okay wọ́n ṣe àdúrà fún wa mí. Yusuf Adéọlá ẹ ṣeun. Ọláwálé Àlejò Oyè Délé ẹ ṣeun. Adétọ́nà Adétọ́lá Balógun Àlàní, bad thought is affecting you. After all, you did not catch her red handed. If you send her away, God will not forgive you. Where do you want her to go now? Wicked man. Ogbo God ti won pe mi.
0: Bo se ma ri loju awon
1: lo. O pada le won laipe yi.
0: Bo se ma ri loju awon lo
1: niyan. Ona Ade, Bọ̀dá Àlàní, Alára Gbígbóná ẹjẹ́ mọ̀ para yin ọkọ. Akinboye Ogunni.
0: Ẹjọ́ ẹ bá mi bẹ ni torí mi o mọ nkan tó fẹ.
1: Wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe. Ìyàwó Aládé púpọ̀ Kẹ́mi Mojoyin wọn kí wa káàsán. Wọ́n sì ń kí èmi nìkan fún ọjọ́ bí tá a fẹ́ ṣe. Yusuf Babatunde ẹ wo Àǹtí Àbẹ̀kẹ́ ìyá Àsàkẹ́ béèrè owó ìsáná. Wọ́n fẹ́ lọ ra ọjà ara àwọn èèyàn rẹ̀ rè. Wọ́n ń béèrè owó ìsáná.
0: Ẹ wo eléyìí táwọn sọ fẹ́yìn ọkùnrin ni wípé ẹni tó bá gbẹ́rù ìgbésẹ̀ bẹ́ẹ̀ kó má tún máa rò èrò kankan.
1: Tó bá ti mọ̀ pé èmi rẹ̀ òwúlẹ̀ ní kú ò ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ ni má lọ bẹ̀.
1: Tó bá ti wá ṣe é má jẹ́ kó jẹ́ ohun tó máa lò láti fi pa ọmọbìnrin yẹn lẹ́kún.
0: Kò dá.
1: Ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe.
0: Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run.
1: Ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe.
0: Nínú gbogbo tá a bá ń ṣe. Eléyìí ló jẹ́ tá a mú wá lórí ètò tá a pè ní kí la rí gbọ́ fún tòní. Ó tún dọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run. Tá a sì máa pàdé ara wa títí wá dọ̀la ọ̀hún. Fọláṣadé Àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ́ o.
1: Olúwaṣínà Aláyọ̀ Ogo Èdè ọfọ máa lè sọ fún àlè mi ń jẹ́ eré àtayọ̀ láfi pàdé lọ́la ní dédé aago kan. Ó dìgbà. Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágelú 96.7 FM ẹ máa bá wa ká lọ.
6: Lágelú FM 96.7.

0: gbogbo ènìyàn ti ń bọ́ wa mo kí yín kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò Bosun King Properties Quarter Hour tó aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ti wà nínú pẹ̀lú mi akọ àmójúbà wọn Bosun King ẹ kí gbogbo ọmọ Nàìjíríà tó fẹ́ gbóyin.
1: Ẹ kúlẹ̀ ọmọ ogun Nàìjíríà ẹkọjọ́ mẹ́ta o ọkàn wo balẹ̀ o lákọ̀ọ́kọ́ akọ̀kọ́ dúpẹ́ lọ́lọ́run tó dá ayé àti ọ̀run inú ẹ̀yà júdà bàtò jáde ní àgbésí ayérò pààyàn padà ṣùgbọ́n aráàánú gbà bàtò jẹ́ àkókò òjijì ọlọ́run ògo ni fún.

0: bá wálé aláṣẹ àti olùdarí iléeṣẹ bọsùn kí n property táwọn ní bọsùn táwọn sí bọsùn ọba igwe wa tí ń talẹ tómi bàrẹ tómi gbogbo nàìjíríà títí ọlọ́run ògo ni fún ọlọ́run ògo ni fún
1: bọsùn ọba ó tọjọ méjì ó tọjọ mẹta ara ló fẹ́ mọ ibo nílẹ̀ kù sí ibo ilẹ̀ wa
0: kò sí ilẹ̀ ò lè tán ilẹ̀ ò lè tán
1: lọ́wọ́
0: tabatọ nípa ilẹ̀ òbítíbitì ilẹ̀ lèmi ń tà ilẹ̀ tó gbé ìbàdàn mi èmi ó tún talẹ̀ fáwọn tí ó tún lè tà ni ẹni tó bẹ́ẹ̀ ṣe estate mi ó tún lè tà fún ẹni fún ma tàlẹ̀ fún wa tún lè tà ni.
1: wọ́n tó
0: bẹ́ẹ̀
1: ṣe estate
0: òun ara rẹ̀ lọ́wọ́ yìí torí ilẹ̀ ti ń gbélẹ̀ mi wà mo nílẹ̀ tó fi ń ṣe state lọ́wọ́ kẹ́kọ́ sọ̀rọ̀ ń pa ilé oko tó bí nàìjíríà ṣe rí ń sìn àwọn èèyàn nídìí àti dáko láti back nàìjíríà up ẹ o kí gbogbo nǹkan lè dẹ gbogbo èèyàn ní
1: bẹ́ẹ̀ ni
0: tàbá ni wọ́n sọ̀rọ̀ nípa éka sọ̀rọ̀ pa éka èmi nìkan náà mo ń polówó éka ju gbogbo nàìjíríà ẹ torí pé mo ń pa éka ilẹ̀ oko ọlọ́run fi rọ̀ mí lọ́rùn tó pọ̀ so máa gbọ́ látorí torí àwọn tí ò ní nǹkankan àwọn kọ́pàsì mi tó ṣẹ̀ṣẹ̀ jáde tó fẹ́ ṣe fáàmù ni wọ́n fẹ́ ṣe kankan ni aláti kọ́kọ́ ṣe kí ni fìkan kékeré ti sí wọn a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ 1 acre
1: éka kan
0: 5 acres
1: éka márùn-ún
0: 10 acres
1: éka mẹ́wàá
0: 100 acres lójú kan tabá sọ̀rọ̀
1: bọ̀sọ̀ ọba díẹ̀ díẹ̀
0: mọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní
1: ìtìlẹ̀
0: lójú yìí ó tẹ̀ iyún àmúṣeré ni ẹ mọ̀ wá gbọ́ 1000 acres lójú kan 500 acres náà wà lójú kan o mo ní 5000 acres lójú kan mo ní 7000 acres lójú kan
1: ti lọ hectares
0: bẹ́ẹ̀ ni mo ní mo ní ọ mo

0: 81 78 0 6 0 7 0 0 7 0 0 6 2 6 2 81 81 78 0 6 0 6.
1: Tẹ́bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ oko torí bí Nàìjíríà ṣe rí ní ìṣẹ́lá pé má bínú o ẹlòmíràn ọbẹ̀ rú pé fọkàn balẹ̀ ilẹ̀ tẹ́bá ti fún ọ ó bá bẹ́ẹ̀ ni.

0: n se ni o bi kan ba le kole laye talakun ojus kelebe lo to se nile ti e lori ipe e da to ba rogun si lowo to ba fi jogun faaji ati se kari mi ko mo gbagbe pe biriki kan igo kan ni o abe mo owo tin ba faaji lo o kere
1: oni temi 500,000 to promise mi lana nko
2: baby mi mo ti di sile fun e erure
0: pelu atotonu mi se o
3: 500,000 wo le lodo obosun king kini wo fe fi se birthday fobirin
0: I like ka si ese mi se aye re o
2: ah igbesi aye ari mi lola ni mo n gbe asori mi o pe
0: ori re pe o lo ni mara gidi ni
3: obosun king estate o ti wa laye to derun lati kole si inda ti wo be kini salon bo ba nile to je oju mi dara lati kole obosun king estate ni ko ti ra oju taye lo wa lo re fi gbe peli 500,000 ni plot kan o amasa to ba ra le kan ni plot kan edinwo n be lori e obosun king estate wa ni bako apata ere ambadan
4: aye wa bo fe sanwo le lemeji
3: kan suwa ni crispo building mobi bus stop odu ona apata ambadan telephone 07062817806 tabi 00710369 74 kasi bosun king ko donile oroke ti rafuk meye
5: to lori eto yin eto wa bosun king properties quarter hour nibi ti mo ti npale jo ridasile ati alese ile ise bosun king properties ti mo baye pon bosun oba e ti salaye ile oko kaakiri gbogbo le yoruba nibi ti le po sile to ngbele le 100 acres 1000 acres sugba awon to nse estate won fe kan si won fe rale lowo yin to ma si rale ile ile ni baba
6: he did my bo elomi a kan wole oni o bere lowo ni lu gba loju so possible ni o ko wole o lo mara le o lo ara o lo ara le ara le ara le fake adu wala si elorun to ba fe rale ile to ba fi ko estate pe mi bo sun oba ma wa ile foju ba diru bi to wa fe sigbon ti mi lowo within 72 hours ma fa le ile lowo to si ni ru anbe wa la nbe lie be ni ile wu ati ma ya to si le ni koko money let me oba fe rale lowo mi o fe rale ni abo fe tale o fe rale ni abo fe tale abi le mi wa to ri tara rara rara
5: en ba yan tale
6: a da da
5: eyin fun ayin tun tale
6: mo tun ta be ni tabi le mi wa to ri ta ile mi wa to ri ta wa mi bo sun oba ri abajo lajo adehun lajo ni ta de wa ba ti do ati ma ti to ma ti be se ba ti le fun mi wa le won ora ki akela gba olohun olohun ti sami si ma wa gbo o fe ra fofe fa fo flat ni o fe ra du sini o ko si to ba fe ra o fe ra bungalow ni o fe ma gbo ma tun ma je so nkan fo loni moni hostel mo fe ta hostel lo gbo mo so be ni no ni eleyin love tech 40 rooms 40 toilets 40 kitchen 40 bedroom self contained gbo lo 20 rooms 20 toilets 20 kitchen 20 bedrooms so wa be ti ma ta fun e so ma mi le po ati ma ta fun e ile po wa stand by ba ti be pe bi to se wa le ko ti ma wa ti ma ta le ile po wa ti ma ta fun e
5: bẹẹni
6: ma tale fun ẹ mẹgbẹ o ti wọn bẹ nílùú èyìnbó tó ń bẹrù nàìjíríà tí o ti tọwọ fàfà mi yẹn ti gba ẹ lójú mo kọjá tí o tọwọ yẹn ti tó ń kó wọlé tó ń kó wọgbọ àwọn àmì ẹtí mo tó ń sẹni oṣù nílé ìbò tí mi ò tiẹ ní wọn rí rárá tí wọn ní wàá balẹ̀ wọn bẹ
5: tí
6: o bẹ́ẹ̀ sọ́dún kò sí bàjẹ́ máa gbọ́ tó wájú òkúlé ìbò pé ìrọ̀ bọ́ọ̀lù máa gbọ́ jẹun eléti ọmọ ṣe ukraine àbí ukraine náà ń pè ní wọ́n ìjẹ́wọ́ wà láwọ̀ wọ́n pè é sítí tó pè é sítí sí ó gbàdá délé gbẹ̀yìn náà ni ó wà sí ọmọ pẹ̀ ní bàbá lẹ́kùn lé ní nígbà bá jókòó sí bọ́ọ̀sì kọta bàbá ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ pé mí gbogbo nǹkan tí ò bọ̀ sí ọ̀run fún ọ ìyàwó ma wá gbọ́ ìyàwó mi wáyé ìyàwó mi alájẹtán ni yóò ṣe èròjà máa ń yẹ sórí woman yẹ london yẹ 100,000 ó di ní owó odi owó bọ́ọ̀sì kọta ló ti gbé sórí lẹ́yìn méjì ó tún wá tu tí wọ́n lọ́dún bá wá lé tó wá gbógun tán kọ rẹ gbogbo kò lé òní àmì òní bọ́ gbélé bàbá rẹ o wọ́n sì ló wọ́n lọ sí bá yẹ jẹ tí ọkọ eléyìí kò ṣe eré ọkọ náà ń bẹ alámùdákù ni wọn wọn pẹlẹ lajú gura inú ẹ ń dùn níbi nàìjíríà ṣùgbọ́n nísìnyí ó gbọ́ wọn ní bíríkì kan ìgò kan wà láìní ìsìngàn ìgò kan bíríkì márùn ni ó dìde o bí àkọ oṣù tó búlọ́ọ̀kù márùn ní ìsìn bídú ṣe rí níìsìn ronú ààrẹ kò ṣe rere.
5: mo fẹ́ bá yín sọ̀rọ̀ nọ́mbà yín lẹ̀kan sí.
6: lẹ́yìn tó fún ọ ní nọ́mbà mi nísìn o fẹ́ ra lé o fẹ́ ta lé ni o fẹ́ ta lé o fẹ́ ra lẹ̀ ni pè mí bọ̀ sún ọba o ta lé orí ta ni pè mí bọ̀ sún ọba o sì nugba nọmba mi rí o àti iléeṣẹ́ mi ẹ o tó bá fẹ́ rí mi láti challenge
5: ọ́fíìsì pọ̀
6: ṣùgbọ́n bẹ́ẹ̀ mọ ọdá mọ láti challenge àbí láti dùgbẹ̀ wọ mọ́tò àpáta ó bọ̀lẹ̀ ní odu ọ̀nà àpáta ní odu ọ̀nà ilé epo mobi tàbí lẹ́yìn gbófàsí odu.

0: 107.7.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: phone, *1004#. Lori Lajelu 96.7 FM. Oṣù kẹjọ yìí, má ṣe jẹ́ kí àǹfààní ìkókọ̀ járe o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ. Pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: Hello, ma.
1: Yes, sir. Comrade, your cabo, sir. Yes, sir.
0: Yes, ma. Hey, ni ba je ma mo se o.
1: Ami, sir.
0: Bẹ́ẹ̀ ni, Commissioner, ẹ̀rọ àtàwọn kan náà ni.
1: Yes, sir.
0: Rí àṣẹ pásítọ̀ lápè yẹn ṣá.
1: Kò yé mi o.
0: Torí àdìpọ̀ yẹn ni pásítọ̀, ó kàn fi pásítọ̀ tu àwọn èèyàn jẹ ni. Àwọn pásítọ̀ gidi wà tá a mọ̀ tí wọn ò kì í mú nǹkan ní nǹkan mọ́ ti wọn. Wọn ò ní mú mọ́ ti wọn, ṣùgbọ́n ilé ìní ìfẹ́ ó bóyá fa orí àwọn èèyàn tó tún fi ọ̀dà kún.
1: Ó ti ẹ̀ yé mi.
0: Tó dẹ̀ gbé orúkọ pásítọ̀, ara àwọn pásítọ̀ máa ń
1: jẹ́. Ìfọ́nìyàn sì ni pé kò ń ṣe clipper ló fi fa orí wọn àdá ni.
0: Ó yọ àdá tí wọ́n lórí ó sì fa tó dán. Inú ẹ̀ wò bá wọn
1: ti sì. Nígbà tí wọ́n rí orúkọ yẹn Mákindé.
0: Nífọ̀ lẹ́nu mọ̀ tó lélẹ́ yìí o.
1: Ṣé mi lè ti bá ní 2.5 bí mo ṣe jókòó yín sí mo mọ nǹkan tí màá fi ṣe.
0: Abẹ́ rí, ó tún wá lọ mú orúkọ gidi, ó tún mọ orúkọ tiẹ̀. Bàbá wa sì yín Mákindé òun wúwà báwọn èèyàn burúkú ni pásítọ̀ eléyìí ẹ pẹ̀tọ̀.
1: Ẹ ṣe gan sa. Àwọn èèyàn ìwà burúkú ìwà burúkú. Hello. O ti cut. Ẹni ẹ ti kúrò mẹ́. I don't understand. Hello.
2: Kíkí kító.
1: Oyi, èèyàn mi.
2: Ẹ ní délé dákú pẹ̀lú ògùn ọlọ́run.
1: Àmì o.
2: Orúkọ tèmi ni kò fóṣì Ládolú de Ìbàdàn.
1: Ẹ ká bọ̀ sá.
2: Ṣé ibù àti kúrò nírọ̀lẹ́ ayé báyìí. So and everybody náà kan ní kálukú wa náà ṣọ́ra táwọn omi tá a máa to níbọ̀.
1: Kò tiẹ̀ yé mi.
2: Àwọn chọ́ọ̀chì ní ìwà tó ṣe pé ṣíbí lẹ máa fi gbé ogun débẹ̀. Drọ́ọ̀mù náà máa padà fi gùn léyàn lèyàn máa fi gbé ogun jáde mẹ̀.
1: Ẹ̀yìn tó wà wákùwà máa rírì kúrì.
2: Exactly. So iṣẹ́ ìyanu gbogbo wa iṣẹ́ ìyanu everybody dẹ̀ wá kiri.
1: Ẹ yà mí lẹ́nu.
2: Ẹgbẹ́ ètò kò fó ṣì mi Ládolúndé.
1: Ẹ ṣe gan sa.
2: Ẹ ṣe gan sa.
1: Tẹ bá lọ sórí Facebook ẹ máa rí Adékúnlé Adébáyọ̀ wọ́n ní welcome ma thank you. Dorcas Adébùkanlá ọ̀nà fọwọ́pẹ̀ Sisi Chikito Akuosan Akatsan thank you. Dorcas again watching you from UK. Thank you ma. Ṣèyí Ọ̀dọ̀fí good afternoon thank you. Johnson D. Noble Ogunseyi tan you are welcome on board Aunty Chikito thank you. All right ebi tati ma. Ka eto lere that did na here we will draw the curtain on top today Tori by the special grace of God Almighty we will meet tomorrow again but before then I won't tell you he say make you dey very very careful this world we dey inside now he don't dey somehow if you want go Jerusalem follow the right channel now Pastor Mákindé don't collect on our money God go help on her to see the money back. All right now Chikito still dey tell on her say mo kuna do jeje o una buy gari kan kuto fe bye bye.

ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ gbọ o pẹlú Táyélolú àtọmọ Kẹ́hìndé ọmọ ogun tóye Ìbàdàn nílé olúyọlé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ Ìbàdàn oyin ladun lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tóye the most famous swiss in african tourism nù a ní ẹ mọ lọ síbi kankan ẹ mọ yín kú ò níbẹ̀ rárá ẹ mọ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́ yín àyíké àkẹ́wì ní ń ké tantan.

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹyìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ni Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí.
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó méèkì ṣe méèkì ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ eléyìí tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndógójì rárá.
0: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò ní tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndógójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. rárá o eléyìí ò kì í ṣe sógúndógójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba what do you have for us from your company sir.
1: The Essence Global Project we are not governmental initiative that show selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral and we are launching in the city of Ibadan that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this with heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir?
1: 09075101004.
0: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n léyìí kì í ṣe sógúndógójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà bẹ́ẹ̀yàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ̀ kan sí ni 09075101004.
2: Lagilu FM 96.7.
3: Admission, admission, admission. Admission is now opened into JSS 1 and SSS 1 at St. James Cathedral College, Okebola, Ibadan. Forms are available at the school premises or call the following numbers for more inquiries. 0803-800-5943, 006-690-0839. Entrance examination holds on 29th August 2026 at St. James Cathedral College, Okebola, Ibadan. God's knowledge and excellence is our priority.
2: Lagiliwa FM 96.7.

àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó ń ti àwọn lájọ̀lájọ̀ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ìlera nílẹ̀ yìí o ni wọ́n ti pèpè fún mímọ́ mú ìyípadà lágbára níba àbá òfin eléyìí tó ń gbalérò láti mú ìyípadà níba òfin tó ní ṣe pẹ̀lú mímọ́ sàmúlò tobacco tọdún 2025 wọ́n ṣe kìlọ̀kìlọ̀ wípé bí àbá òfin ọ̀hún bá fi lè dùn nílẹ̀ yìí ó ní ó tún ṣe ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà sí mímọ́ lo àwọn èròjà bíi nicotine eléyìí tí wọ́n rí látara tobacco àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọ̀hún eléyìí tí wọ́n pè ní nigeria tobacco control community òun náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé mímọ́ fàyè gba irú òfin náà ni yóò fi ìgbàláyélẹ̀ mímọ́ ṣe ìpolówó àti mímọ́ ṣe ìgbélárugẹ fún àwọn nǹkan oògùn olóró náà eléyìí tí ó ṣojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sí nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tobacco lórílẹ̀-èdè nàìjíríà akínbọ̀dé olúwafẹ́mi nínú ọ̀rọ̀ tó fi léde níbi ètò kan eléyìí tó wáyé nílùú àbújá níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé bí wọ́n bá fi lè mú irúfẹ́ ìyípadà ọ̀hún débà òfin náà ó ṣeé ṣe kó ṣe ìpalára ńláńlá fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àjọ ààbò ara ẹni làbòlú yun nscdc ẹni ló ti fi ọ̀rọ̀ léde wípé àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ eléyìí tí wọ́n tó bí ẹgbẹ̀rún mẹ́wàá ó lé nígbà àti mẹ́wàá ó náà ni àwọn ti fi ṣọwọ́ sí ìpínlẹ̀ ọ̀ṣun látàrí ètò ìdìbò sí ipò gómìnà tó fẹ́ wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé àtẹ̀jáde yìí ló wà nínú ọ̀rọ̀ eléyìí tí agbẹnusọ fún àjọ ọ̀hún babawalé àfọlábí tó fi léde nílùú àbújá àfọlábí ṣàlàyé ọ̀rọ̀ wípé lára àwọn òṣìṣẹ́ ọ̀hún ńlá tirí ẹgbẹ̀rún mẹ́wàá eléyìí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni làbòlú tó ń ti àwọn tó tó igba ó lé ní mẹ́wàá eléyìí tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka mímọ̀ ṣe àkójọpọ̀ àfintóni ó ní àwọn ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀hún ó náà làwọn kó ẹgbẹ̀rún kọ̀ọ̀kan láti ìpínlẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ ọ̀hún ahmed yahudi ń lo tẹ pẹ̀lẹ́mọ́rọ̀ rẹ̀ wípé àwọn èèyàn ọ̀hún iná ni àwọn ti fi ṣọwọ́ sí ìpínlẹ̀ náà láti má jẹ́ kí ọ̀fọ̀n kankan kó fi rònà gbà alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde nílẹ̀ yìí sẹ́nítọ̀ dave umahi ló ti ra wẹ́ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu láti ṣe ìkúnlọ́wọ́ nínú mímọ̀ náwó owó sí ìjọba àpapọ̀ látàrí bí wọ́n ṣe ń pèsè àwọn ọ̀nà ẹlẹ́bẹ̀ẹ̀bá sí ọ̀nà mọ́sọ̀sẹ̀ eléyìí tọ́lọ láti ìpínlẹ̀ èkó lọ sí kalaba umahi ló fi ọ̀rọ̀ yìí léde nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó wáyé láàrin àwọn èèyàn tán nìkan ṣe pẹ̀lú ọ̀nà mọ́sọ̀sẹ̀ ọ̀hún àti àwọn ìmọ̀ pèsè amáyédẹrùn míì tó wáyé ní ìpínlẹ̀ èkó nígbà tó ń fi ọ̀rọ̀ léde gómìnà ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ wípé ó ní ìmọ̀ ṣe àjọṣepọ̀ ó náà ni ó jẹ́ kí àwọn nǹkan amáyédẹrùn náà kó di ṣíṣe ní kọ̀pẹ́kọ̀pẹ́ dave umahi ń lo ti wá kọrinre kí gómìnà ìpínlẹ̀ èkó fún bí ó ti ṣe ìkúnlọ́wọ́ ńláńlá fún ìjọba àpapọ̀ pàápàá jùlọ láti mọ pèsè àwọn nǹkan amáyédẹrùn nílẹ̀ yìí agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí ni wọ́n ti yan fún àwọn èèyàn wípé ó ṣeé ṣe o kí àwọn ọmọ gba owó kan eléyìí tó tó 100 naira gẹ́gẹ́ bí owó ọlọ́dọọdún tí àwọn gbàlérò wípé àwọn akẹ́kọ̀ọ́ yóò mọ̀ san lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde eléyìí tí wọ́n bá ti fẹ́ lọ rèé sírúùlù ẹni tí í ṣe ààrẹ fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí akintaye babatunde òun ló fi ọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde kan tó fi léde lórí ayélujára tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti ń gbàlérò láti yí mú ìyípadà débà ìlànà tí wọ́n fi ń gbowó náà ṣáájú ni babatunde ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ló ti ní àwọn ó mọ̀ iṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ tó rí sí ìsírúùlù láti jẹ́ kí wọ́n mọ gbowó ọ̀hún lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde tó bá fẹ́ lọ sírúùlù tó yẹ pé èyíkéyìí tí ò bá fi
ami daniloju pe ohun ti sanwo won o na ni oni lanfani lati lo ri kopa ninu isirulu o wa te waju ninu oro re wi pe awon tin gba lero wi pe ilana ti awon fe gbe kale yi ni oni je ki awon mo rogbo ku le awon ilewe giga nile yi tabi agbarijopo egbe awon akeko lati awon ilewe jake jado rilede Nigeria o wa te si waju ninu oro re wi pe erongba ilana mimo gbowo ohun o na ni o si lati mu inira de ba awon akeko jade o bi ko se wi pe lati je ki egbe na ni owo ti o mo ki owo bo lati mo se awon eto re lai rogboku le ijoba kankan beyin ba se se ndara po mo wa iroyin agbaye na le nte ti gbo lati kan ni lagilu 96.7 fm ni bayi na ninu iroyin ile okere eni ti se igba keje abenugan nile igbimo asofin orilede Iran Ali Nexad in lo ti salayoro wi pe ijoba orilede America lo ti foju ara re ri wi pe ilana omo ologun ina ko ni ojutu lati se oju opo Strait of Hormuz lasiko yi ewe eni ti se are orilede America Donald Trump lo isi salayoro nile Washington wi pe awon si n ni ifarakira la balakan pelu ile Tehran lati ri daju wi pe oju omi ohun ina lodi sisi to si te waju ninu oro re wi pe awon nigbagbo wi pe igba ti inira itoraje to ba mu orilede Iran won si oju omi na ewe eni ti se olotu ijoba ni ile Israel Benjamin Netanyahu in lo ti salayoro wi pe ohun ti ta kiti pa ko si erungba ile America lati wo ojutu gbe tan si ifanfa tin waye laarin awon ton ti Gaza to isala yoro wi pe awon oni yowo yose kuro ni ile Gaza titi ti awon fi gbagbara lowo awon ajagbara ama

lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti ilẹ̀ yìí super falcons òun náà ti ṣetán láti mú nǹkan lẹ̀ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayana bayana láti orílẹ̀-èdè south africa bọ́ba di ọjọ́bọ̀ thursday nínú ìfigagbága láti mọ̀ ta ni yóò lọ rí kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé táwọn obìnrin tọdún 2027 eléyìí tí yóò wáyé ní orílẹ̀-èdè brazil ìfigagbága ọ̀hún ló di ohun lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè méjèèjì tí wọ́n ti bọ́rẹ̀lẹ̀ tí wọ́n sì kùnà láti gba tíkẹ́ẹ̀tì láti lọ rí kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí yóò wáyé ní orílẹ̀-èdè brazil ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n bára wọn ní ipò yìí lẹ́yìn tí wọ́n ti jìyà pẹ̀lú àmì ayò kan sódò lọ́wọ́ àwọn indomitable lioness ti orílẹ̀-èdè cameroon ní ìpele kẹta sí àṣekágbá nígbàtí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè south africa náà bọ́rẹ̀lẹ̀ pẹ̀lú ìyà tí wọ́n jẹ lọ́wọ́ orílẹ̀-èdè morocco pẹ̀lú àmì ayò 2-1 ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ lọ ẹgbẹ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i.

0: làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Mo ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nà mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nira lẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Óyà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: eti yin melo gbogbo eyan pinle oyo white stone souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to ti lukan wo lu ibadan te ni kan re se te si nilo souvenir lori se rese to je original pambele te le lo ninu le te le fi sebun fawon oni nawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagidi yapa high quality stone mix blender garatin belo ri stone mix blender wa o stone mix yam panda
1: aso su diyan le yo soka
0: back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lori sirisi abomo for seven dish rechargeable fans gbogbo irinse to wulo fe yin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora onkulele for the original souvenir pe ran le ma lo si white stone souvenir ide ape odudua building directly opposite nnpc filling station ide ape ibadan ku raja lopo o le pe 08069134989 08069134989 white stone souvenirs debi oraja
2: fún ọgbọ̀n ọjọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
3: o. ẹ̀jẹ̀ sàgbọ́n agbára ìgbà ìyanu ogun ṣẹ́fẹ́ ìgbésù kájọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. nípasẹ̀ ìpè wòlíì daniel amọ̀wálá ní méjì jp annual 31 days covenant fasting and revival àkórí ìtọ́dún yìí ọ̀nà àbáyọ sí ohun gbogbo ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́ àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́ professor de babatunde wonderful ambassador professor samuel ogunuga professor olùdí adéhùnmú professor adéyẹmọ adéyínká jò professor joseph bayo tunde pastor sẹ́wọ̀n asọ́láyé pastor yẹmi òjò pastor rẹ̀mi òjò professor olúwa ọlárí professor fáwọlúwa fẹ́tọ́mọ́lẹ̀ professor sọláyé nǹkan ògúnṣọlá apostle timothy ọládèjì pẹ̀lú àpọ̀rọ̀ṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wo ní ọlọ́run aláyé daniel amọ̀wọ́ ọládẹ́méjì jp wọn ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ bákọjọ saturday 1st August the monday 34th nínú ìjọ christ our saviors and holy ghost ministry aṣáájú pastor behind tinu oye estate arúgbó rọjọ nìbàdàn àkọkọ ojútú rẹ ò yájá jọ rìnrìn àjò ẹ̀mí o.
4: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
5: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Morning is with Lipton Tea. Have a way of connecting us. One cup, one how far at a time.
7: You won't believe what happened yesterday.
6: Seriously. And good morning to you too.
7: Sorry, I forgot. Tea before tea.
6: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

Láàrin Mọ̀dé yìí, àbọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágìlú FM 96.7, fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.

0: JKJB Builders and Developers Limited. So one order your road. Aremu Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
1: Turning things around.
2: Ṣe ni yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olóró yóò tó ń bàlé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run.

Ọláyin ká fìdí rẹ̀ kalẹ̀ ká. Sílùú Òró tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwa ní Sọ́mẹ̀, òpópónà Àjàsẹ́ Èpo Agbíọlá Òró nípínlẹ̀ Kwara. Kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀, owó Ọlọ́run

ọ̀nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tá a pè ní oru ìdápadò ogo tó sọnù níbikíbi tí ẹ̀yin bá ti bọ̀ síbi ètò náà yálà láti ìlú Ìbàdàn ìlú Ìlọrin tàbí ìlú Ọ̀yọ́ ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ ọ̀kadà tó lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadò ogo tó sọnù àyànfẹ́ ò gbọdọ̀ gbẹ́yìn níbẹ̀ ayayaya ọwọ́ Ọlọ́run farahàn olóyin ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́ àgánrọ́mọgbéjó aláìsàn rí ń dáǹdè.

ọ̀sán sí aago márùn àbọ̀ ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́sàn òwúrọ̀ náà ni Shilu Hour. Ọjọ́ Wednesday bákan náà ni ètò tí a pè ní Gbọ̀rọ̀ Mírò tó máa ń wáyé láàrin aago mẹ́sàn òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán láì fi àkókò ṣòfò rárá. Ọjọ́ Friday

0: gbogbo èèyàn.
1: Gbogbo ẹni ayé tá a gbádá ogun bò rọrùn.
0: Ni Jésù máa gbọ́jọ́ náà wà wọ́n láṣọ ogun lọ́sẹ̀ yóò.
1: Ìwọ náà darapọ̀.
0: Lábẹ́ ìfàmì òròyìn ọ̀gbọ̀ràn ṣe Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí.
1: Bí wòlíì àtàjẹ́ ìrẹ́rẹ́ àgbáyé ni.
0: Bọ̀ Ọláìwọlá yóò ti máa sọ̀rọ̀ àṣẹ lórúkọ Jésù.
1: Látàgùn mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá.
0: Láti Ẹ̀fọ́ Junction.
1: Ẹ̀sùn fún olókàdá pé.
0: For God Gospel Prayer Ministry
1: 08059654291.
0: Tuesday ọ̀sẹ̀ yìí ni Jésù máa rìn ọ̀lẹ́kùn.
2: Praise the Lord. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi níbi tí afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé. Ní wákàtí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tá ò gbọ́ lónìí yóò ṣe ọkàn wa lórí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run gbogbo ayé gba ọpẹ́ wa. Agbára Ísírẹ́lì tó tẹ ọ̀run àtayé ló gba ìyìn wa. Gbogbo ibikíbi tí a ti ń gbọ́ mi kí àlàáfíà Ọlọ́run kó bà léyìn. Ọlọ́run iyè kó mú kẹ ẹ jè. Gbogbo ìjì ọwọ́ ogun ègún lára rẹ kó máa parẹ́ dànù. Wà láyè mọ́ kó darapọ̀ mọ́. Jésù Olúwa wa, orúkọ mi ni Wòlíì àti Ajínrere Paul Ọláìwọlá. Láti inú ìjọ For God Gospel Prayer Ministry. Nkájọ la wà nípa aráàlú ewé ní ìlú Ìbàdàn. Yóò dára fún wa lórúkọ Jésù. Ọlọ́run fi ọ̀rọ̀ tó lágbára rán mi sí wa náà ni pé dúró nínú ìlérí tí Ọlọ́run ṣe. God have many promise for you and stand on the promise of God. Ẹni tó bá fẹ́ gbádùn Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ lèyàn ti máa ń gbádùn ẹ̀. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti sọ, Ọlọ́run máa ń dú ti ọ̀rọ̀ rẹ̀ ni yóò sì múṣẹ. Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ nínú ìwé Jeremiah 29. Mo fẹ́ ka ẹsẹ̀ kọkànlá ni màá ti bẹ̀rẹ̀ sí ka. Ohun tó wà ńbẹ̀ ni pé ó ní nítorí èmi mọ èrò tí mo rò sí yín ni Olúwa wí. Àní èrò àlàáfíà kì í sì sí fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ díẹ̀ ńbẹ̀ yẹn. Ọlọ́run sọ pé òun ní èrò àlàáfíà fún ọ, bẹ́ẹ̀ náà ló ní fún mi. Ó ní fún orílẹ̀-èdè Nàìjíríà, ó ní fún Ọ̀yọ́ State, ó ní fún gbogbo àgbáyé, ó ní kì í ṣe ibi. Ẹ máa gbọ́ sá o, ohun tó bá ti fọwọ́ ara rẹ fà sínú ayé ara rẹ, òun náà ni òun ni yóò ṣẹlẹ̀ sí ọ. So torí Ọlọ́run kì í fi bí bẹ̀ wá wò. Mọ láti inú àfọwọ́fà wa, àìbìkítà, àìtẹ́lẹ̀ òfin Ọlọ́run, àìpa ìlànà Ọlọ́run mọ́, láti mú kí ọkàn wa jìnnà sọ́lọ́run. Níbẹ̀ ni ibi àbí wàhálà àbí ìdààmú ti máa ń wáyé. Mo gbàdúrà fún ẹnìkan tó sàmí. Lórúkọ Jésù, èrò Ọlọ́run fáyé rẹ yóò wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Olúwa ní èrò àlàáfíà ló ní sí ọ. Bó ṣe ní sí ọ ló ní sí mi. Òun ló ní ṣiṣẹ́ rẹ. So gbogbo ohun tó dàbí ìgbà tí nǹkan dàrú yẹn kì í sọwọ́ Olúwa wá ló ti wá o. Àtọwọ́ fà nǹkan mẹ́ta ló máa ń mú wàhálà wá sínú ayé nìyẹn. Nọ́mbà 1 àìgbọràn. Nọ́mbà 2 ẹ̀ṣẹ̀ tá ń dá. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ dandan, àwọn nǹkan àwọn ìlérí Ọlọ́run kò ní ṣe sínú ayé rẹ. Nọ́mbà 3 òun ni kí ọkàn èèyàn ó jìnnà sí Ọlọ́run. Ẹ rí i pé ohun tí àwa ènìyàn ń wá káàkiri lónìí, bí olúkúlùkù ó ṣe là, olúkúlùkù ó ṣe lówó, ọwọ́ á mú kí ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jìnnà sí Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ohun tí verse 12 sọ ọ́ ní the same Jeremiah 29 verse 12. Ó ní ẹ̀yin ó sì ké pè mí, ẹ ó sì lọ, ẹ ó sì gbàdúrà sí mi, èmi ó sì tẹ́tí sí yín. Ṣé ẹ rí pé irú àlàáfíà ló ní sí wa? Ọlọ́run gan sọ pé tá a bá gbàdúrà òun ó gbọ́. Ẹ jẹ́ wá wo àdúrà mélòó lọ́rọ̀rùn ń gbọ́ nísìnyí? Torí àdúrà wa ti ní nǹkan mẹ́ta tí ò ní jẹ́ kọ́lọ́run gbọ́. Nọ́mbà 1 àdúrà wa ń wá láti inú ọkàn ẹ̀tàn. Nọ́mbà 2 àdúrà wa ń wá láti inú ọkàn iyèméjì. Bẹ́ẹ̀ ni Bíbélì wí pé ènìyàn oníyèméjì ó ní kò lè wu Ọlọ́run. That means tí ọkàn wa bá ń ṣiyèméjì a ò lè wu Ọlọ́run. Tí ọkàn wa bá ń dá òtún tó Ọlọ́run lè ṣe a ò lè wu Ọlọ́run. Tí ó bá jẹ́ pé ọkàn wa kún fún ẹ̀tàn, ó kún fún ẹ̀ṣẹ̀, à ń béèrè nǹkan nítorí ká lè lò fún ìfẹ́kúfẹ́ ara wa, a ò lè wu Ọlọ́run. Ó ní ẹ̀yin ó gbàdúà, ẹ ó ké pè mí, ó ní èmi ó sì tẹ́tí sí yín. That means automatic ticket lọ́lọ́run fún wa pé tá a bá pé bá a bá gbàdúà sóhun tá a pín òun ó dáhùn. Ẹnìkan tó ń gbọ́ mi lónìí, Olúwa yóò dá àdúà rẹ̀. Ẹ jẹ́ sáré sọ nǹkan bíi mẹ́ta kan fún wa o. Yóò dára fún wa bí a ti ń gbọ́ mi, ọkàn rẹ yóò balẹ̀. Nǹkan àkọ́kọ́ mo ní, God knows the length and breadth of your life. He will surely stand for you. He will surely stand by you. Ọlọ́run mọ ìbú àti òru ayé rẹ. Mọ dààmú kankan, mọ sáré kiri, padà sọdọ ẹlẹ́dàá rẹ ni. Olódà ọ, olofi ipele mo olomi mi yi sinu re tori si sakiri aida olorun ma loju omo damu nkan akoko niyan olorun mo gba to da o omo gba ti o da fun o omo gba to sorire sugba pada sodo jesu ife ti jesu ni si wa ki se kekere sa keni kan to fi emi ara re lele fun bibeli wi pe ore mi le yin si ti e ba sun gbogbo ti mo pa lase fun yin jesu mo o feran wa eya yan fe mo so fun wa pe akoko olorun mo ibu ati oru aye wa e je so ikeji fun wa God is the most powerful creator that can change any situation in a seconds olorun ni eni to ni agbara ju to da aye atorun the most powerful creator he created you for a purpose mo wa so pe o le yi aye e pada ni seju kan kilode to fi aye le fun olorun kilode to to je ki olorun ko dari okan re kilode to nsakire kilode to tun pada lo mu kan to ma mu ibanuje lawa ba iran re ni iran mere kilode to gboti eni to da o on lo mo o on lo mo o on la mo koko aye re sugbon to ba le yonda aye re ise re fun yo se sanu fun mo fe so na matiri bo fe ka fast 13 oni eyin o se saferi mi e o si ri mi nitori ti e o fi gbogbo okan yin wa me se gbo nkan se gbogbo okan re lo fi wa olorun ni church ton lo se gbogbo okan re lo fi gbawe se se pe gba to gbo de ni an yawe fun o oni gbogbo okan yin le fi wa me a fi gbogbo okan wa oluwa mo sa awon pastor won fo kan wa oluwa buli won fo kan wa oluwa awon omo ijo won fo kan wa oluwa igbagbo etan igbagbo oniye meji ewo sugbon olorun si feran wa e mo gbagbe ibi ti mo ti bere o mo ni olorun wa o se leri pe o ma gbo ti wa olorun se leri pe o ma gbo adua wa e ri pe se ibeli kan na mo si nlo tori pe ibe o se yebiye e mo gbo fast 40 o ni emi o si diriri fun yin ni oluwa wi emi o si yi gbekun yin pada kuro emi o si ko yin jo lati gbogbo orilede ati lati bi gbogbo wa nibi ti mo ti le yin lo olorun a ma ba yan wi nigba ti yan ba wu ati o da nigba ti yan ba se ti igbe aye yan ti ko ba wu olorun eyan yan fe te n gbo mi yi mo gbadua fun pe gbogbo bi to ti kose to ti subu anu olorun yo gbe odide
3: o mi je odun mi n bere anu re
1: baba olorun to pe wo ni ataje re re po olai wa lati for God gospel prayer ministry yo nu mi je gbogbo nu ku olojo tuesday ose ibo ti ma n se lasase ninu pade ma je mu pelu akori ma so fun mo we no more tata go mi so wura me je yo ti ma fi opin si ibanuje ti o ma ni emi yagun rere jade lara gbogbo eyan gbogbo eni aye ta gbada ogun bo rorun ni jesu ma gbojo na wa won lase ogun lo se yi o ni won na darapo labe ifami royin oporan si olorun atawon olorin emi bi woli ataje rere agbaye emi bo olaiwo la yo ti ma soro ase loruko jesu latago me so wura si mejila lati emo junction esu fun olokada pe for God gospel prayer ministry 08059654291 tuesday ose yi ni jesu ma ri olekun
2: e wo sa ti okan re ba ti jina sodo olohun adua re o le gba o da egbon kan meta ti adu eyan fi ma gba number 1 fifi okan okan eyan wa olohun tokan tokan fifo kan si teyan se number 2 oni dida eni teyan gba adua si mo njo omo jesu sa okan pe ni o ma aye re o wu olohun so number 3 to se pataki ni pe igbe aye wo lo nbe so n gbe igbe aye ti olohun ti le gbo adua eniyan enikan mo pase fun o sinu aye re bi woli gbogbo ntokan re nfe latodo olohun oluwa yo se fun o e mo gbo o ko si nto ti olohun nbere lowo wa bi igbagbo wa lo ka ni gbagbo ninu olohun ka mo dabi eni to je pe a kan pe olohun lasun lai se pa gbekele e mo gbo eyan omo olohun olohun ni eto to da fun aye wa bi a ba le gboran ti a ba si tele mo ti so nkan meta fun yi o nba ti ni ki sokeni sugbon mo fe ka bibeli fun wa ninu iwe Deuteronomy 31 ibe yen ni mo fe sare ka fast 8 ki n to pe wa sinu ipade alagbara ti yo waye ni ola ni ago mesan ni ago mesan aro ola pade yen a pe ni mosukuma mo fe so dite ipade yen fun yi o sugbon mo koko fe ka iwe Deuteronomy mo fe ka 31 mo wa fe ka ese kejo o ni ati oluwa o ni o lo saju re o yo si pelu re mo sami o ki yo fi o sile be ni o ki yo ko mo se beru be ni ki aya ki o mo se fo se gbon kan oluwa o ni fi o le mo runu oluwa o ni fi o le mo bu kan je ki lo n bere yo se fun o in gbogbo teyan nilo laye owo olorun lo wa jesu si wi pe gbogbo agbara olorun ati laye o la ti fi fun to ba de faye fun jesu ona ala to ba ti faye fun jesu le ri ose emi ti ri awon eyan ti won wa ninu ikanju ninu osi ninu aini tan wa ba jesu o si taye won se be bi jesu se se nigba ni o tun se be si ni oni bo oluworun oba run ti mo soro ni gba ni olorun igba yen ko change olorun ni ko se ro loye won idibo fun ko to wole olorun 1930 olorun 1945 ona lo wa de se to ba sa

0: àsìkò yìí jákèjádò ibi tẹ̀ ti ń gbọ́ mi kọlùkọlù wa burúkú ní kọlù wa àìsàn káìsàn kò ní gbé wa dé àgbàlá ìwòsàn elders care foundation wọ́n rán mi níṣẹ́ pàtàkì yìí tí mo fẹ́ jẹ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹ̀dá ènìyàn tó gbé nínú ilé ayé pẹ̀lú àìsàn tàbí àìlera kan ayé àwánu lolúwa ẹ̀ wá gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí kárí ayé ẹ̀ ní wáyé àwá dànù kí ló sì ọ́ tó fi ń sorí kọ́ kí láìlera ti ń bá ọ fúnra gan tó wá rò pé kò sí ọ̀nà àbáyọ fún jẹ́ kí n sọ kinní kan fún ọpọlọpọ àìsàn lọ wà lásìkò yìí èyí tá a mọ kọ rẹ̀ èyí tá a mọ orúkọ rẹ̀ gbogbo ẹ̀ ló lù gbogbo wa ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lójoojúmọ́ ní àgbàlá ìwòsàn elders care foundation ló mú wa sọ pé ká pe ogunlọ́gọ̀ àwọn èèyàn síbi àrágbá yamuyamu ìdánilẹ́kọ̀ọ́ láti ṣí wa létí tọ́ wa sọ́nà báwo la ṣe é dènà àìlera tí wọ́n pè ní ìsétọ̀ ó tiẹ̀ wá kún gbogbo báyìí ọmọ ọdún mélòó ni ẹ́ ọdún mélòó ló ti pé ìsétọ̀ prostrate kí ọ̀nà àbáyọ bó la ṣe é dènà rẹ̀ bó ni ò ṣe ní kọlù ẹ èèyàn tó bá ti kọlù bó ni ọlọ́run sì gbagbára lọ́wọ́ rẹ̀ látàrí kíni jíjẹ kíni mímu aláṣẹ àtolùdarí iléeṣẹ́ àgbàlá ìwòsàn elders care foundation wọ́n bẹ̀rẹ̀ agbára pẹ̀lú mi ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ farabalẹ̀ ẹ máa bàbẹ̀ ẹ máa ń kí gbogbo àgbàlá yín.
1: mo kí gbogbo àwọn tó ní àǹfààní láti máa gbóhùn mi lórí ìkànnì yìí o nítorí pé ìkànnì alálùbáríkà tí ó ń fọ rere fún gbogbo àlàáfíà ọmọ ẹ̀dá ni mo tún dé ní àkókò yìí ẹ gbọ́ àwọn ìrìnlẹ́ni orúkọ mi ni dr dọ̀tun balógun.
0: ẹ káàbọ̀ sórí ètò bàbá àkùtà wàyí àìlera kan wà tí wọ́n pè ní ìsétọ̀ ó mọ̀ lágbára díẹ̀ lásìkò ẹni tí ń ṣe ni ẹbí léèrè ìnira tí ń bá fínra bàbá kí ni mo fà á.
1: Pẹ̀lú àwọn ìwádìí ìjìnlẹ̀ tí a ti ṣe pẹ̀lú bá ṣe kàwé tó nílùú india ní 7 years ká tó ba professor lórí ewé àtegbò pẹ̀lú àwọn nǹkan tá a lọ ṣe ní amẹ́ríkà láti ní uk tó sì jẹ́ pé iṣẹ́ abínibíni la gbé lọ́gọ̀ ní ìlú òyìnbó tá a fi gba doctorate yìí àwọn ìwádìí sọ fún wa pé lórí prostrate tá pè ní ìsétọ̀ yìí èèkan pàtàkì kan tó jẹ́ number one ní ọjọ́ ogbó tágbó tíyẹn bá ti ń dàgbà tó bá ti ń lọ ìṣọra ni a máa collapse ni o a máa weak a máa jẹ́ pé prostrate tá à ń pariwo yìí wọ́n bí wa mọ gbogbo àwọn ọkùnrin pátápátá ni kì í ṣe pé a rí he wọ́n bí wa pẹ̀lú ẹ̀ ní láìsí prostrate lára ọkùnrin kò lè bímọ torí prostrate ẹni ẹyin ọkùnrin ń gbé òun náà pè ní seminal fluid tí a fi ń ṣe àbíyàmọ ṣùgbọ́n kí ló fà á pàápàá jùlọ omi tí a fi ń ṣe gá omi tá a fi ń ṣe gá tá a bá ṣe gá tán tá a bá fi fọ̀dí wa omi yẹn gangan kòkòrò tó wà níbẹ̀ ṣíbì kan ó ní 10 million bacteria ṣíbì ẹyọ kan tó bá fi omi tó bá ti mọ́ tán bá ti purify tẹ́ bá fi ṣíbì bù báyìí ó ní more than 10 million bacteria sínú ṣíbì omi kékeré kan báyìí
0: kábíyèsí olódùmarè
1: tẹ́ bá fi rú omi yẹn fọ ìdí tàbí ṣìgá tàbí tábà láti bí ihò ìdí ọmọkùnrin infection á wọlé lọ sínú prostrate á wọlé sínú obìnrin á lọ cause endometrial plate problem á wọ sínú obìnrin a lọ kọ́ọ̀sì ìfẹ́sàn tó ń blọ́ọ̀kù fallopian tube a bọ̀ nínú ọkùnrin a lọ sun prostrate yẹn a lọ kó sperm àtọ̀ ẹ̀jẹ̀ a jẹ́ kó dry a lò ó ní low sperm a lò ó ní zero sperm nígbà tó bá wà ń bẹ̀ a lọ sunu bladder àjòkó sinu bladder ọkùnrin ànújẹ́ àwájòkó sunu bladder obìnrin ìfẹ́sàn wa dé tí ó yẹ bá jẹ́ ni tó máa ń pàtọ́ mọ́ra ni tó fẹ́ sùn lóru ìtọ́ máa ń gbọ́n kò ní tètè dìde a padà sínú ureter nínú pipe tó gbé omi láti inú kidinrin ìfẹ́sàn wa nínú bladder yẹn a gbé padà sínú kidney a dé inú kidney a dé kidney cyst a dé kidney stone a dé fat in the kidney ẹ rí pé àwọn nǹkan tó pa gangan ni bacteria more than 100 billion million infection bacteria tó wà ní omi èyí tá a mú ni o èyí tá a fi ń fọ ara ni o èyí tá a fi ń wẹ̀ ni o bacteria ni gbogbo ẹ.
0: aláṣẹ o kí wá lọ́nà àbáyọ.
1: bẹ́ẹ̀ni ọ̀nà àbáyọ ni pé tí àbá ti lùgbàdì ẹ̀ kó pàdé wa nínú sẹ́mínà yìí sẹ́ ìbá ti ń lo rọ́bà tán pè ní catheter ni o òun ni ìbáyìí tí mo gbé dání tẹ bá wù wá.
0: àwọn èèyàn wù wá.
1: tẹ bá ti ń lo catheter láti ṣẹ̀yọ́ nínú sẹ́mínà yìí pẹ̀lú ìmọ̀ràn tábà fún yín á fòyọ́ jáde fúnra ẹ̀.
0: yóò jáde fúnra rẹ̀
1: bẹ́ẹ̀ni a ti rú ẹ̀ tán lọ sọ tán tún ti give testimony á fò jáde pòm fúnra rẹ̀ ẹni ẹlọ́làfíà nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá pé ò tí ì lo rọ́bà jẹ́ pé ìwọ̀n tó wà ń bẹ̀ mẹ́rin náà pé 4 tó sì pé àwọn mi ti ní 130 àwọn mi sì ní 1300 ní enlargement of the prostrate.
0: ìpele ìpele ló wà
1: ìpele ìpele ló wà kò sì wá jẹ́ pé torí pé tó wà ní 500 yẹn ó ti di wàhálà ó lè wà ní 6 kò di cancer ó lè wà ní 10 kò ní orí bá mi ṣe ni o ṣùgbọ́n èyíkéyìí tó wù tẹ wà lé ní ìbájẹ́ 5 ìbájẹ́ 10 ìbájẹ́ 20 ìbájẹ́ 100 ẹ pàdé wa nínú sẹ́mínà yìí ẹ pàdé wa nínú sẹ́mínà yìí láti rí pé ẹ darapọ̀ mọ́ wọn tí wọ́n máa gbà níyànjú àti ìmọ̀ràn àti kí la á ṣe láti rí pé rọ́bà tó wà ní ìhòòhò tẹ́tí ń lọ bí ọdún márùn-ún á fò jáde ẹni tó ṣe àbẹ̀rẹ̀ tí rọ́bà lánàá àlàáfíà adébá
0: ẹni tí nǹkan kan ò sì ti ìkọlù kó náà wá
1: kò lọ a ṣàyẹ̀wò ńbẹ
0: láti dènà ara rẹ̀
1: bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò ńbẹ ìjẹ́ òtí náà bí òtí ni ìmí wàṣẹ pé kò tẹ̀ ní rárá tó ẹ pé nínú bláda ẹ̀ ló ti níṣòro lẹ́nu ibi tí rẹ̀ ta wà tí páàpù tó ń gbé omi jáde wà ìmí kò ní prostate enlargement òkúta wà nínú bláda ẹ̀ tó yí di ihò tó fi ń ṣe gá tó sì ń ṣe ẹ̀yọ́ oríṣiríṣi kùdẹ̀kùdẹ̀ ló wà báyìí èwo ló ṣe yín ẹ̀jẹ̀ ká pàdé nínú ìpàgọ́ eléyìí tá à ń pè ní ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì lórí ìsìtọ̀
0: tó gbogbo ohun tó mọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ àgbàyanu ti ń lọ káàkiri orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ìpínlẹ̀ sí ìpínlẹ̀ tí àgbàlá ìwòsàn Elders Care Foundation ṣe àgbékalẹ̀ rẹ̀ ó ti wọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ìyẹn wá ìpínlẹ̀ ọ̀yọ́ ò sátidé ní wáyè gbogbo ẹni tó ní ìpèníjà kan tàbómiin ọ̀rọ̀ lẹ́yìn ti gbọ́ lẹ́nu aláṣẹ àtòlùdarí wọn jẹ́ ká mọ̀ lọ́rùn kíni wípé má jẹ́ ó dé ìgbà tí àìlera kan bá kó ọ ní fàáṣẹ̀ tó wá fi ìgbà kọ́sọ̀ lè bẹ̀ẹ́ tólú ẹ̀ wá di ẹgẹ ẹ̀gẹ́ fáwọn ọmọ wọn wàá pààyàn tì bàbá yẹn nǹkan máa ti ṣe kò lè jáde mọ̀ wo ìwọ tó o ṣe gbìyànjú rẹ láàárọ̀ tó o ṣe lọ́sàn ló jẹun ọmọ rẹ lálẹ́ òní fàìsàn jẹun ọmọ wá gbọ́ sátidé ọ̀sẹ̀ yìí gbìyànjú pé ó wà ní àgbàlá ìwòsàn prayer center tó wà ní sọyọ bus stop nílùú ìbàdàn níbẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ṣe ń jàjàbọ́ lọ́wọ́ ohun tí wọ́n ń pè ní àìlera ìṣètò táwọn olóyìnbó ń pè ní prostrate agomelo náà ni ó wáyé aláṣẹ bá ń sọ gbogbo ayé.
1: Láti aago mẹ́jọ láti bẹ̀rẹ̀ torí èrò máa pọ̀ a sì parí laago mẹ́rin a máa ṣe àyẹ̀wò lóríṣiríṣi fún gbogbo àwọn tó ní àrùn ìṣètò tó bá sì ṣe ṣe tẹ́lẹ̀ kó mú òye wa àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa ti fún dẹ̀dọ̀ ìṣètò a wà níkàlẹ̀ láti máa da yín lóhùn ipe ìgbà wo ló ti bẹ̀rẹ̀ ìgbà wo ló ti lo àpò ẹ̀yọ́ ìgbà tó lo kásítà tẹ fi ń ṣe ẹ̀yọ́ yìí wọ́n gbà yín nímọ̀ràn kí làwọn kankan tí dókítà tó pọ̀ wọ́n rí kankan torí iṣẹ́ yìí tá à ń pè ní ìṣètò yìí oríṣiríṣi ọwọ́ ló máa ń gbé fún ọmọ ènìyàn bó lẹ ṣe dá àrùn mọ̀ ní àgọ́ ara láì sí pé dá àrùn mọ̀ lágọ̀ọ́ ara orí òkè fún èèyàn lórókùn
0: bẹẹni
1: abẹ́kọ pé orókún fún mi kò possible so ẹ ti mọ̀ pé torí bá fún ẹ̀ níbo ló ti ń fọ́ ẹ
0: orí ni
1: dọ́tọ̀ àti mọ̀ pé báyìí ló ti jẹ́ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ti mọ̀ ẹ lọ́ọ́ fà ni ọfà ló bà lẹ́yìn ọfà ló bà níbàdí ẹ lọ ṣàyẹ̀wò tẹ́ bá ṣàyẹ̀wò tó bá mọ nǹkan tó ń sọ wàá tutù wàá ṣètò mọ̀ ẹ fún pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí.
0: A já sí pé gbogbo àìlera tí ń ṣe ẹ̀kọ́ ni pé ọ̀fọ̀ ayé ọwọ́ ayé ń bẹ lára ẹ̀yìn bàbá.
1: Ọwọ́ ayé is 10% àbí 1% ni lára àṣà tó wà lágọ̀ọ́ ara.
0: Ó yẹ kí àwọn èèyàn nípìnlẹ̀ Ọ̀yọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ìlú Ìbàdàn.
1: Ọjọ́ Sátidé yẹn máa le o àti test diabetes o àti test liver o àti test àyẹ̀wò fún ìṣètò àyẹ̀wò fún ìtọ̀ ṣúgà àyẹ̀wò fún ẹni tó yẹ pé nǹkan ọmọ ọ̀dọ́kùnrin ọjọ́ Sátidé yẹn gbẹ̀gẹ̀dẹ̀ àgbẹ̀ nọ́mbà.
0: Tọ́ aláṣẹ o ara wọn tí wọ́n fẹ́ pè yín láti fowókọ́ lè ẹ bá ń pe nọ́mbà tí wọ́n lè máa pè sí.
1: Kó tó di pé ọjọ́ yẹn kan tẹ́ bá fẹ́ pè mí nọ́mbà tẹ́ lè máa pè mí sí ni 070-456-93-771 is 070-456-93-771 tàbí ibikíbi tẹ́ bá ti mọ̀ yí pé ìbájẹ́ ìbàdàn ni o ìbájẹ́ òṣogbo ni o ìbájẹ́ abẹ́kúta ni o ìbájẹ́ london ni o tí ẹni ẹ ti ń lo àpò ẹ̀yọ́ láti tọ̀ ẹni pé kó pe nọ́mbà yìí tá a bá fi nǹkan ránṣẹ́ sí i tẹ̀síwọ̀n ètò òfin ọ̀yìn ni pé ẹnìkan ní 130 sójà ṣe tẹ̀sí ní ọ́fíìsì hospital ìjọba tán ló máa ṣe operation nígbà tó lo àwọn ohun àmúyẹ tó yẹ tá a fún pé kó ṣe ó dẹ̀ ṣe
0: ó dẹ̀ padà
1: bẹ́ẹ̀ni ṣe báyìí ó dẹ̀ ṣe nígbà tó máa fi di oṣù ọ̀sẹ̀ kẹrin gérégé láti 130 ó bá ti 27 gbogbo ìnira yẹn ó dẹ̀ lọlẹ̀
0: gbogbo ara ní ni ká dúró ká má le dúró
1: ìbàdí mi sísá ni
0: kéèyàn bẹ̀rẹ̀ kó má le bẹ̀rẹ̀ káti rìn ó dì nira kéèyàn wá máa gbé àpò sínú àpò aṣọ
1: èyí tó tẹ̀ gbàpò dání gan ẹ̀yọ́ yẹn ọ̀wọ́ inú ẹ̀ mọ́ ìtọ̀ ọ̀wọ́ inú ẹ̀ mọ́ èmi à ń pàtà fún ní àwọn ìmọ̀ràn yẹn à ń jáde bíi kò ló síbẹ̀.
0: ẹlòmíì wà tó wípé wọ́n nílò pé kí wọ́n bá wa sọ̀rọ̀ ní pápá nítorí ipò tí àìlera ẹni tó ní kinní yẹn wà nọ́mbà yìí náà ní kẹ́ẹ̀pẹ́ tẹ́bá pé tó bá ń ṣe bísí ẹ tútù pé nọ́mbà tí ń lọ ò wọ̀lẹ̀ 070-4569-3771 aláṣẹ ìyá náà jogún kiri lára òbí àbí.
1: Orí bá mi ṣe ni ẹ̀gbọ́n òyìnbó sọ pé mélòó ni kò súnmọ́ aya rẹ ní oṣù 22 times.
0: Ẹ̀ẹ́mejìlélógún ni kí èèyàn súnmọ́ ìyàwó ẹ̀
1: láàrin oṣù kan ó tún lé.
0: Ọ̀gá díẹ̀ o.
1: Láti avoid prostate cancer ẹ lè sílẹ̀ mẹ́ta lójúmọ́ táyé bá gbà yẹn.
0: Báyìí bá gbà yẹn èèyàn lè sílẹ̀ mẹ́ta lójúmọ́ ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ
1: bẹ́ẹ̀ ni
0: bá gbára bá ṣe wà sí ni. alase yato soro o se prostrate o se prostrate ten la yan lawyer lori e ibo la se jajabo awa nfa ni mi to po lagba la iwosan death care foundation to fin some ara ilore aye igba kan la gbe eto kan jade ta pe ni agbasoroda o ebu aba mi ba mi ti n ba ri awon agbalagba mi okan ojo kan nfani elumi a ni arthritis n down lamu ati opolopo awa ilera mi be ati be lo
1: ki won kan so kan darapo mo wa ninu idanileko yi awon to je pe won ni low sperm count prostrate ni o
0: lo fa
1: awon to ni zero sperm prostrate ni o tori ninu be ni seminal flow wa ibe ni count wa ibe ni movement wa ibe ni motility wa ibe na ni speed wa inu prostrate na ni gbogbo e wa te ba je ko ti mo labi odun meta ti o ti fun yawo e loyun iwo je pade nbe ka gba eniyan ju bo si ma se bi o si ma se je pe leerin osu kan si meji yawo yin se kini o yo loyun
0: idan leko tun wa fun awon ti won ti won le boya ato won ni ogbe ni
1: bi
0: o kan abo fun ye
1: o wa nbe awon to ni diabetes o wa nbe awon te pe orokun won ti lura mara won te pe o se pakapaka to pe arthritis ti mu gbogbo orokun yen je ta pe ni aro iromalegun pajapaja awo kaagu agi ko pade wa nikan ni awon kan to pe oni prostrate oni test machine ma gba nbe ton ma sayewo fun won se oni na abo ni test o se ti pe ni gbogbo la ma tun se nbe
0: awon ti won ti ni test lowo nko
1: go need to see alele confirm e carry confirm to ba ti mo
0: ni lo pe ka won na lo ko bo ba won ko
1: ma ko be be ko ma ko pelu number ti mo so sita yi o wa lori WhatsApp won le ma send awon result yen si wa pe awon di se test ni o su to koja o nkan ton ri ni o ogun kan lawon de ti nlo iwo na wole be fun wa kon ba soro
0: e ba ton number ko le ko
1: 0704569371 e 0704569371
0: gbogbo mo tun wa tun gbo mi kakiri agba laye alaafia logun oro eh elo wani tin dan se o adua kan soso ni o mo se pe olorun sa fun mi laafia eni ta ilera ba gba mu ani ti gbogbo ola to ni ti e lo ani ko laafia gbolohun buruku be olodumare o ni je ki emi ati iwo ka ba won so lu e jade lenu wa gbo olorun ni si ola laadua kan eyan da gbogbo ni ajogbe si aye e ni mo da gbogbo ni ajogbe si aye e bo la se dadabo bo lojo gbo temi na o si da ti mi ni faisa badi lugba o ni ta fi de ta ta fi di be jade dance awon elebo te yo mo lo sara tara do si mo wa laafia alase o ako ojo ka won product le to ko lowo ki lo ko eleyi yoga
1: eleyi la npe ni prostatics to sise fun prostate yen to pe ajebi dan ni omi eleyi orisisi na ma papade njo yen
0: ako ojo ka won product le ma ko wole njo
1: be ni wo just de be ko so pe bayi lo si ani lo si side bayi lo si side bayi lo si side bayi ojo kan pere ni
0: 0704569371 alaafia logun oro emi ti oku lo ni gbokan okeon ma dake o bo ba ti kefe si dede kan iwo na gbiyanju gbe igbese akile ni ko darapo mo bi to ti ri ona abayo alaafia ara wa ko ni difi afia kan e ka tun wa ma lo alaase o e ja wo pe nijo nijo awon boya bi elesin jesin awon associations won wa pin pe afeke wa si danileko atayewo fun wa lo ile ijosin wa sanfani e wasa
1: ati se bo ki baba wa AK-47 no more war a si danileko fun won mo ki gbogbo awon logaloga sisi a lo si danileko fun won gbogbo awon odi minister's wife ati si danileko fun won be la won baptist ki se pe boya tan ba pe wa ke ba pe wa si sebe fun idanileko fun ile ara a je yin ho tori pe lai so fun won yan won le mo nkan ti o wa lagu ara won emi nkan to boju si pe o se won le ma je won lo se o a wa so pe bye lo sha yewo bayo ta ba tetiri atugba won ni moran
0: 0704569371 0704569371 eja ma lo le lori eto fun ta wa ko yi ka ya layo ka ma do lodi leyin ara wa inu ayo ni mo fi yin si inu ayo na ni ma ba e ni guru aburu si mi o ipade wa o di wo

0: Pásítọ̀ ètò yé ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbà ní ń lọ lọ́wọ́ lọ́wọ́ iléeṣẹ́ rédíò ti lágilú rédíò ẹlẹ́rọ àmì òjijì 96.7 FM òkè gájòkè tá a kalẹ̀ sílẹ̀ fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ẹjẹ́ àtún pa òwe kan ní alẹ́ yìí mo kí bàbá mi dikin olórodé àti bàbá mi ọládiméjì adéyẹmọ ojú òní ti yín àwọn bàbá méjèèjì wà ní owé ò lè gbàgbé ògúdúgbà òwe tí a wà pa ní alẹ́ yìí òwe tó kéré díẹ̀ náà ni lọ́rẹ́ ti ní kí a mọ̀ pa òwe ńlá mọ́ ọ̀dà ẹ̀yìn àgbà lọ ẹ̀yìn àgbà bọ̀ inú òwe tí ẹ̀ ń pa tá à ń bá lẹ́nu yín ẹni tí a bá ṣe tí a bá ṣèpàdé àbòsí tán ẹ̀rín wọn rìn ṣé ń gbọ́ mi o tí a bá ṣèpàdé àbòsí tán ẹ̀rín wọn rìn tá a bá wá jẹyọ tán ń kọ́ ẹjẹ́ àparí ẹ̀ DJ Spider ìwọ náà láǹfààní láti sọ o ìwọ náà láǹfààní láti parí ọmọ yorùbá níwọ náà tá a bá ṣèpàdé àbòsí tán ẹ̀rín láàárín tá a bá wá jẹyọ tán ń kọ́ tá a lọ wà ńbẹ̀ tá a bá jẹyọ tán tá a ń wà ńbẹ̀ 09123708675
1: ẹ̀kálẹ́ o
0: ẹ̀kálẹ́ sà
1: ẹ kú ètò lágilú nìjọ́dá o
0: àmì o
1: ọ̀gbẹ́ni yìí ọmọ jẹ́dájì láti sáyìn lẹ́bàdàn
0: ẹ ṣeun
1: a bá jẹ yóò tán àṣekù gbẹ́ndú ni
0: àṣekù gbẹ́ndú ni bàbá o ọmọ àgbà ni ọmọ àgbà ni yín ọmọ àgbà ni yín ẹ má ikú ọ̀nbẹ ẹ má ikú ọ̀nbẹ ẹ má ti kú ọ̀nbẹ hello
2: hello
0: ẹ mọ̀ kalẹ́ o
2: mọ̀ kalẹ́ sà
0: bàbá mi ẹ má ra dákọ yín
2: orúkọ mi ni Azeez Rahman láti Gbọ̀ọ́ra
0: ẹ ṣeun òwe ń ó yí ẹ̀yìn pọ̀ jù bàbá ṣèpàdé ọ̀tẹ̀ tán ẹ̀rín láàrin tá a bá wá jẹun yóò tán ń kọ́
2: tá a bá jẹun ilé kan a máa ń wá bẹ́kùnbẹ́kùn káàkiri
0: láàbà máa wá bẹ́kùnbẹ́kùn a wà á ṣe inú gbẹ́ndú
2: bẹ́ẹ̀
0: ni bí ìgbà tí kinní kan bá ṣe inú gbẹ́ndú sọ́lọ́dẹ
2: tàbí bẹ́ẹ̀ ni
0: ẹ má ti kú mẹ́ àwọn èèyàn wà ń bẹ 09123 70 tá a lọ wà ń bẹ hello
3: ẹ kalẹ
0: ẹ mọ kalẹ
3: ẹ kó ètò ìsọ
0: ètò ni o
3: ṣe wà ló sọrọ láti ìdìdì òjé níbà
0: ẹ sọrọ sókè
3: ṣe wà ló sọrọ láti pàkínà yìí lóje ẹ kó ètò ìsọ
0: ọ̀dà bá wọn.
3: Tí a bá jẹun yóò tán sàn. So ẹ mọ wọn lẹkùn bẹkùn kiri náà ni.
0: Kí ni wọ́n wíwo?
3: Nígbà bá jẹun tán.
0: Ìmọ̀
3: bẹ́kùnbẹ́kùn
0: kí. Ìmọ̀ wá bẹ́kùnbẹ́kùn kí ni. Tó sì jọra wọn.
3: Ó fẹ́ jọra mọ̀
0: káàkiri. Ó fẹ́ jọra wọn. Ẹ gbìyànjú. Ẹ gbìyànjú. Ẹ jẹ́ kí a tún fún ẹnìkan láàyè sí kó tó di pé a kọ rí sí ojú ọjà torí ọjà títí ẹ kalẹ o
2: ẹ kú ètò
0: ètò ni o
2: asolaki láti ọlọrun ṣubú nílẹ ìbàdàn
0: báwo ni asolaki ẹ mọ kalẹ
2: yẹta bá a bá jẹ yín tán a ṣe kùngbọ́ndú ni sọlọdẹ ẹ tó jẹ yín tán ní ṣe kùngbọ́ndú sọlọdẹ
0: ẹ kéde wí
2: ẹran tó jẹ yín tán ní ìṣẹ́kùn gbọ́ndú sọ́lọ́dẹ.
0: ọ̀rọ̀ tá a wà sọ èèyàn lọ jẹ mọ́ wọn ni tá a bá ṣèpàdé ọ̀tẹ̀ tán ẹ̀rìn láàrin ẹ̀ sọ́gbà pé ẹ̀rìn lẹ́yìn orin gaga ipade abosi awon obin meji ti an ba se tan e ri ti ore mi ore mi
2: moto pate wo
0: moto ojojo ni ti won pe to ba si se ti won fe na mo ni o ma gbo na ti mo abi bo se ri nu sugbon ta ba wa jeun yo tan orun ni fi kun ni
2: bẹẹni orun ni iyan ma gbagbe to seyan lori ni iyan gbagbe to seyan lori ni baba
0: wallahi ta ba se pade lawon agba fi ni ta ba se pade abosi tan eh erin ni won rin ta ba jeun yo tan
2: eyin o ti gbagbe to seyan lori
0: e orun ni bi kun ni e ma ja npa iro kankan fun yin ta mo pe bi ba ti jeun a ti ba ti jeun tan lale ibe lo run ti kun mi
2: eh
0: ni oji mi pe ki n wole ni
2: eyo ti gbagbe ko ka bonle
0: eh
2: eyo tun ti gbagbe ko ko abonle
0: ka debo eh le ranti mo
2: e pe to baba
0: ese bi are un bo se ri nu e je ki a ma owe lesin oro oro lesin owe toro ba sonu owe na la fi wa e je ki a so ma awon agba e ma ja so owe yoruba nu tori tolohun ara awon ti o mu asa yoruba to nje ko ma neyi ni owe wa tabi ede wa ti nje ki ede wo ni apanle telomi ba nsoro e se pe oloboro ni o ma nsoro sugbon bi se nsoro yo ma fi akawe kun yo ma fowe kun eh awidun o wa nnu e owa ma nje kede wa nko niyi ni waju awon ajoji a loju oja bayi ta ba toju oja de kini lawujo agba tale ita mu wa e ma lo bi kan o e ku kale
4: Lagilu FM 96.7
5: Owo ojo ati ojo kan ise agbara yogun se odun yi o
6: Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu ata ti one day's covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkókò tó ọ̀nà àbáyọ fẹ́ndà. Nípasẹ̀ fi ọ́nà lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ de Babakunde Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dí Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyínká Jo. Prọfẹ̀ Jósè Bayo Tunde. Pastor Sheu Asọláyé. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárí. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ẹ̀sọláyínká Ògúnṣọlá. Apostle Timothy Oladeji. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wo ní Ọlọ́run Aláyé. Daniel Amọ̀wọ́ Aládé méjì JP. Wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August the Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pastor behind Tinúoyè Estate. Arúgbó Rọ̀rọ̀ Jọ̀mbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè òye jẹ́jọ́ rere àjò ẹ̀mí o.
7: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owo awon apapo ilese aladani akonirin ajo fun umura ati haji tijoba Nigeria ati Saudi Fawosi Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji tilu Nigeria ti amosi nakon ti fun wa ni gbedeke asan pari owo Hajj 2027 ni ojo 26 osu kesan odun ta wa yi on the 26th of September 2026. Awon ro gbogbo eye te fe ba wa ninu ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yi o. Awon ilese to ba jo me egbe ahun ni kanika sanwo yin fun o lati mo won e wonu iwe royin punch jo jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan so office won to kale si number 6 Oladi Pupo Oluwole Street Ojodu Lagos telephone 0706738 3369 tabi 0811604585 ero alatagba won ni ahunsw@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alode wa sorire
8: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ó ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama tàbó lẹ́ndì NCE. HND, A level to sefe wole pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa ni ile Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele. Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di memuse.
9: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home operoja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.

0: reto wa eto yin laujo eyin agba e je ka pe wole 091 23 70 86 75 kini bi gan toju eyin okunrin na fi gbe bi kan hello
1: hello
0: e ka le baba mi
1: oguruwa kan o
0: araye ma je nwa na nira
1: e ni fi ni apolu go lo
0: ami o
1: e si so o
0: ami
1: nse yin lori re mo ti so pe keyan ma je yan ni go juma ni ti go so eh eh no ka e do n ba ti e ko je amala ojo kan ko wo bi o ti ya so re ki yan o
0: Hello.
2: Baba mi o guduwa kan o.
0: Araye mama Jemi o wa nuni ra.
2: Gbogbo wa ni wa nuni ra pelu ogun Olorun.
0: Ami o.
2: Oruko temi ni Kofoshi lati Olumbe Ibadan.
0: E seun.
2: Jari. Oro de mu wa yoro to kenu gan ni.
0: Emi na mo.
2: Ko san to ba fi obe to nu je isu bayi. Ko san to ba so pe ohun senti.
0: Eh?
2: Ṣùgbọ́n èmi mo mọ inú ara mi látijọ́ tí mo ti fẹ́ ìyàwó mi obìnrin kan kò sí mi láṣọ wò ní tèmi o.
0: Lóòótọ́.
2: Bẹ́ẹ̀ ni obìnrin kan kò sí mi láṣọ wò ní
0: tèmi. Ẹ̀yin wà nǹkan sẹ́yìn náà sì sí aṣọ ẹ̀yin náà sì sí aṣọ mi.
2: Èmi ò wá lè dáhùn yẹn báyìí bàbá mi ò gbúdọ̀ sọ̀rọ̀. Ayé ò ní jáwọ́.
0: Wọ́n láìkì yín olóòótọ́ ni yín. Tá a tó wà ń bẹ̀. Ẹ mọ̀ kalẹ̀.
2: Ogunrúgbà ló gbà kan o.
0: Ara yẹ má jẹ ń wà náà nira.
2: Gbogbo owó ni wà náà nira. Àlàbẹ ọkọ ìyàwó ẹ̀ láti jì láti ojú náà. Kò wo sí ó dẹ̀ nú àwọn ará alẹ́ léèrè tí mo dẹ̀ mọ̀. Àbàbọ̀ tó pè tán nísìn tó ní ẹni kò sí ọ̀nà sọ wòrí.
0: Ẹnu ni
2: ẹsẹ̀ rí kò sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lè fura rẹ̀. Àmì mi o, ìgbà mo ti mọ obìnrin mo ti gbéyàwó mi lé Ìbàdàn wò. Ẹni pé mi ṣépè.
0: Ẹ ké lẹ́mí.
2: Mo níjọ mo ti fẹ́yàwó mi lé ní bá gorí ẹlòmíì. O ní kí igi ewu edu wo pa mí.
0: Ebi ewo.
2: Igi ewu edu.
0: Igi ewu. Ẹ dákun ẹ mọ. Ẹ dákun ẹ. Dákun ẹ mọ. Igi ewu edu. O ní jẹ́ àti fẹ́yàwó àwọn. Bẹ́ẹ̀ bá wá ṣe yí. Obìnrin mi lásán kìkì gé ewé dúró pa wọn. Tá a wà irú olùkọ́ iná ẹ̀sìn. Àwọn olè dábọ̀ AK-47 kọjá. Ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ ètò.
0: Ètò ni o.
1: Ẹ̀ṣọ́ láàgì látọ̀lọ́ ṣòro.
0: Ẹ ṣeun.
1: Ẹ rí àìnítẹ̀lọ́rùn ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítẹ̀lọ́rùn. Ṣé wá rí ìfaradà ṣe pàtàkì. Ẹ̀kẹta. Ẹni tí ò bá ṣe lè gbẹ́yìn pé kí nǹkan ọmọ súyàn ṣọlẹ́lòmíì wà nǹkan ìpẹ́ sù. Téèyàn bá sì ti lé atọ́kùn àtòfin táàbà ti wá lè ní sùúrù pé kí nǹkan ẹ̀rọ ń dọ́lọ́n fún wa ká fi sùúrù sí i kò ní pẹ́ mọ sú wa. Ṣé bàbá yẹn yín sà.
0: Àgbọ́yé.
1: Tó bá sóbìnrin ni tí ò bá ti lè fi sùúrù fún kò ní pẹ́ sù.
0: Ta wá lọ́lẹ̀ bínú à méjèèjì.
1: Ṣé rí iná ni mò ń sọ. Sùúrù ṣe pàtàkì. Sẹ́ni ọ̀bá ti lé ní sùúrù èèyàn máa fò kí ni bọ́sọ̀bí lọ sọ fún ẹ.
0: Ṣé agba apá sùúrù sì ká ń ti bẹ́ẹ̀ ńlẹ̀ yìí.
1: Ṣé wá rí bàbá ẹ̀yin lẹ́bí wa látàyín inú ayé mi. Mo kẹ́kọ̀ọ́ kan nígbà tí èmi wà lẹ́nu ọ̀kọ̀ṣẹ́. Ìgbàmọ̀ dàgbà mo ti padà aláṣìírí rẹ̀. Ọ̀gá tó kọ́ mi níṣẹ́. Ìyàwó rẹ̀ lé. Ó le gan táwọn ọmọọṣẹ́ gan mọ̀ pé ó le. Ọ̀gá wa wá fi sùúrù sí i. Títí àwa fẹ́ ṣe fídọ́ọ̀mù fún ọmọọṣẹ́ ọ̀gá wa kan. wa oga wa wa nile wa ni ka wa ngba ti ya wo oga wo sadua o ni ah eyin yan mo dupe mo roko fe
0: ha
1: o ni eyin iyawo oga wa ni so baun o ni eyin yan e ba mo dupe o ni mo ri oko fe o ni ni eyan to ni suru laye to ti fi suru do nlo o pe bo ya eyan dan dan ni iyawo oga wa ti wa fa so ya ni aro ga wa ngba ta wa so bi won ta koja lo to ri eni to wa ran so lodo re oro ba ya ba jefe di oga wa ni o ti ya kan le
0: esun
1: oga wa ti fi suru so no je so yi pe ni isin iyawo oga wa atan ma re ibi to lo gbo re lo meje mo jabo ori nla ti de fun oga wa de bi pe idonu suru lu do no ni so ba suru de suru de suru no je so pe e ma ti le ni suru adomi adope ibi te yan expect no ba yan lo je ba de ba ti ni suru ibi yan kan ma jawo jawo ni
0: se okan ju ani wa le yan de be ni abi oju ogbe bi kan
1: okan ju a ma se lo mi sokan mi so be mi
0: ta mo pe suru okan ju a o
1: na ne okan ju a na ne
0: iru eyin ni isin leyin ti le enro pa yin dan ru ewori
1: eh ni ifodo mi akuku ma mi no to ise ti mo se si obe ni ṣùgbọ́n inú ẹni tí obìnrin lè fi nǹkan tẹ́lọ́rùn ìlà wa tá à ń ṣiṣẹ́ obìnrin
0: sáǹkóṣe aṣọ
1: tọ́jọ́ pé tóbìnrin bá gbé aṣọ débẹ̀ tọmútọmú.
0: ẹ ṣeun tó ọmọ ṣe tó bọ́yá àtẹ̀wájú lórí ẹ̀ǹjọ́ mẹ́jọ ṣùgbọ́n ibi tí a rọ̀ sí náà ni pé ká ṣe sùúrù fúnra wa bẹ́ẹ̀yàn bá lámójúkúò torí ewu ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tá a bá ní purọ́ ṣùgbọ́n tẹ́yàn bá lè lámójúkúò ọwáyé ìrọ̀rùn ọlọ́run ọba láàánú jùlọ mẹ́jì àbó lénlé tẹ́yàn bá ti bọ́ lénlé wọ́n wá gbó dẹ́kun fún un tó ibi tí a fẹ́ rí ma lálẹ́ rè pẹ̀lú àṣẹ ti ọlọ́run ọba mo kí gbogbo àwa tí a ti bá ní dá sí ara mi ẹ̀dà àkúnlẹ̀ dágun dúró bàbá òjẹ̀ṣà ẹ̀ṣìn barista daniel aramide ní uk ẹ̀ṣẹ̀ kú àdúró tiwa ayọ̀ ní sir mercy store lápá aná adúpẹ́ fún yín o ẹ̀ṣìn ṣeun àwọn ni wọ́n máa ń fún wa ní oògùn ẹ̀jẹ̀ ká máa fáwọn ẹ̀yà mọ́gàjì ismail ajibola santo 1000 mọ́gàjì ilé tájò àwọn ọ̀nà bákan náà ni mo kí mọ́gàjì jẹ̀lélẹ̀ adépọ̀jù mọ́gàjì ilé akoto jẹ̀rọ gàdáfì bàbá mi ẹ̀ṣẹ́ alájì ìsádò akilápá baálé akilápá ẹ̀kú ìnáwó ti ń tẹ́ ṣe lánàá ìwúyè ojú ìní tìyín alájì ìsà olúwa ayé mo kí yín o tó fi dórí alájì gani ìdá bélò ẹ̀ṣẹ̀ ṣeun alájì kabiru ọmọ ti jálárorò mo kí yín ojú òní ti yín alájì adébísí olówó òde kòkó mo kí yín o tó fi dórí alájì ramani eléyìí gold ojú òní ti yín alájì ike nebodija ẹṣẹun o alájì rashidi iyọlá ogúnṣẹ bákan náà ni mo kí alájì mọ́gàjì isiaka alájì ẹlẹ́gbàá o mọ́gàjì ilé ẹlẹ́gbàá òwò ní ti ilé tòkó mo kí yín o àmọ́ dágbére lálẹ́ yìí nígbà tí mo ń fi ìyá mi olóyè jẹ́ ti ra mi aṣíwájú gbogbo ọlọ́jà ń pèlú ọ̀yọ́ tí mo fi ń fi wọ́n kásẹ̀ ètò talẹ́ yìí àátún pàdé tó bá di lọ́la lórí ètò wa ètò yín ètò akọ́ni ti ìgbà wá sẹ̀ tá a lálejò wa tí ẹ pàdé lọ́la mọ́gàjì ilé ògbórí ẹ̀fọn mọ́gàjì ògbórí ẹ̀fọn náà la pàdé láago mẹ́sàn-án lálẹ́ ọ̀la ẹ pè mí sórí 08038215909 ṣàyẹ̀kan òkúkú ní fòkúfúrí sọ́gẹ̀ àjàkan ò ní jẹ̀ kó jìmọ̀ ló ń gbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkànwò náà ló kọ́ mi ara yẹ mọ́jẹ̀ ń wà nínú ìnira ìnira ọ̀dà oorun ayọ̀ lásùn o ọ̀kọ̀ọ̀kan láàjì àní bá wọn dìmú ayíbírí ó dàárọ̀.
3: Lagilu FM 96.7.
4: ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹyin tẹ ń gbọ mi nílé lóko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya arale mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba ti gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole teni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo bi so wi pe agbodo se iforo wa ni lenu wo fun baba yi e ba nki awon eniyan ka bo
5: e ku dede akoko yi gbogbo eti to ba lanfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pe ta ti nfa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo lawa o itoju gbogbo ara aye pata la si yan layo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafia ara wa ko ni gbon danugbu bi elubo
4: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe aremo
5: e se atokun be eyan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lala afi alaye ta awon nfe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe aremo awon ti won se ona bala afi a o ti wa ni je be
4: baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
5: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wa po ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itutawo kanan si n pa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yin o ma so pe apa kan ori n fu awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imomaworan eko mi o se deede eko mi o se deede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o sa lai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori ti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abile ewe abibi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wipe apa kan re bayi atese kan yo mo gbon ri bi ba si ti n gbon be afi ka mojuto tori pe bomi mara ki n pa e loruko ta n pe ice tu mi le ki n fi ele n loruko ta n pe arun o iwo na o tu sita ni pe nkan bayi n se mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta n fa wo oyinbo n jeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni n se je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan kan gbe baagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni ka won ba won mero wa si molete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran yan kankan nse o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati do ati wa na la wa telephone wa na telephone wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telephone wa o si yato te fi n pe wa lati jo yi ohun na la nlo tawon eyan fi n pe wa 08033881008 egboyun lekan si 08033881008 tabi 070182111 070182111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni bela wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyin o mo ga aboro oju abeti olodum maji arogun ropa rose abaro molegun abawoka awon to wa do wa ti mo awa ti an wa ba na si mo awon ti won wa sodo wa bi won na ba de loni iwo na ri wi pe ero ogbalode la kokko fi sayewo fun o to je ero ogbalode eleibo ngba ba seyun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olu ko si tin je po ndegbe ohun worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe ababa ti bere si taputu ti an ba ni baba o gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
4: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
5: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won o le soro jade pe bayi ni se ta si sayewo fun won ta si fun won logun won tara won si ya e ma bo leyin ile baba adedibu ibi kibi te ba ti de badan elen lo molete awon eyan wa lati lo oyinbo elen re molete be ba de molete e bere ile baba adedibu ni adojuko people's girls grammar school la wa 08033881008 tabi 070182111 070182111 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni re lede yin ami ni kan ko o ke nde nle fuya ke wa jade soro ara yin elewi are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan ailese dede lodo bere ba si foju kan wa yo mere sani o 08033881008 tabi 070182111 070182111 alafi arawo ni gbadanu bu bi elubo a ma reti yin pelu ogo olorun oba ese kupo.

àwọn èèyàn kan ní àwọn orin kan tó ti gbọ́ lórí rédíò in the 70s tí wọn ò rántí ẹni tó kọ wọn ò mẹni tó ṣe ṣùgbọ́n 70s yẹn náà ti gbọ́ kẹ́yìn tó jẹ́ pé lénìí tí wọ́n bá gbọ́ wọn á kàn rántí pé àwọn ti gbọ́ orin yìí rí wọn ò mẹni tó kọ wọn ò mẹni tó ṣe wọn ò máa wọn tó wọn ò mú anything pa orin náà ṣùgbọ́n wọn rántí orin náà in the 70s àwọn orin bẹ́ẹ̀ àwọn kan máa ń wá ara pé déédéé adéjọ́ mú wọ́n ni kan wọ́n kàn hàn mú orin náà kó tó bá lè bá mi gé ẹ̀tẹ̀ máa fún ẹ lówó a máa ń ra àwọn míì gbà a kì í ra àwọn míì gbà

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní san díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, Siyara, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọsílẹ̀ sí Shop number 1, Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baasuna Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mi.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Rárá ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder
4: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
3: Back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron, àwọn ògbà lóde lóríṣiríṣi. Abomafo, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir, Ìdí Àpẹ́, Odùdúwà Building, directly opposite NNPC filling station, Ìdí Àpẹ́, Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
5: Is turning things around.
6: Ṣé gba àti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni? Ẹ̀mi olórin yóò tó ń bà lé àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday 12 the Friday 14th August 2026 pẹ̀lú ìpè Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ̀ ọjọ́ Wednesday 12 the Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 the Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórin yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹni Christ Power Bustor, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Igreous Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó lè ṣe tayọ.
7: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
8: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
7: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Albarka Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
4: jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ san owó ọ̀nà tàbí ra token.
9: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
4: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
10: Báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti san owó yín níṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
9: Lẹ́gba IBEDC token yín.
10: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
11: iRecharge sanwó iná ní rọrùn.
12: Ọlọ́run ló ké bẹ̀tẹ̀ ni ẹ kú iṣẹ́ o.
13: Ó tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ. Àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn Total Deliverance from Power of Darkness Ephesians 6:12. Àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán, aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́, aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́ òru. Ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá. Ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyò Ejíayùnrẹ́ Road, Ìbàdàn. Olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀wò Èṣúpòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání. Kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì. Má ṣaláì wá o.

ẹ̀ sáré ja yín sí kan orin eléyìí tí ó jáde rárá yìí bàbá ló fún mi fúnra wọn gbà yẹn lọ ní 2011 wọn fi lé mi lọ́wọ́ ni wọn ní orin táwọn àti Orlando Julius táwọn jọ ṣe orin yẹn dẹ̀ dùn gan gbọ́ tó orin yẹn ò jáde wọn pe àkọlé ẹ̀ ní mọ́wọ́wá ká fọwọ́ kan wọ́.